0: Oluwa.
1: Oh yes sir.
0: E ma mo yi.
1: Baba e dodi o.
0: E wa gbo.
1: Gbo.
0: Asiri la.
1: God bless you Olorun.
0: Lati enu iko. Olodumare. Mo gbo won Oluwa.
1: Adani wa ya Olorun.
0: Gbogbo ile ti ohun yi de.
1: Oh yes sir.
0: Inji.
1: Oruko Jesu.
0: Osu baba baba.
1: Oruko Jesu.
0: Eyi je mu kanlekun.
1: Adani wa ya o.
0: Ami ni ko se.
1: Ani sir.
0: Ara. Ara ibinu Oluwa.
1: Oruko Jesu.
0: Oya ko daduwa.
1: Ame Jesu.
0: Kaya nebaruwa. Iwo inji.
1: Oruko Jesu.
0: Osu baba baba.
1: Adani wa ya o.
0: Tati gbese ni e lowo.
1: Bani sa bani o.
0: Ta lo ran ni se.
1: Abiese Olorun o.
0: Won ni ko lo jise. Si ile awon kan. Ninu osu baba baba.
1: Adani wa ya o.
0: Won ni o lo mu won lomo.
1: Bani sa.
0: Won ni o lo pa won lomo.
1: Abiese Olorun o.
0: Iro o.
1: Iro
0: o. O ni le ri se je o.
1: Ko.
0: Tori wigbe.
1: Oh yes sir.
0: Ki ilekun re to si.
1: Abiese Olorun o.
0: Ki a to si fere se.
1: Oh yes sir.
0: Orun. Fun ojo.
1: Abiese Olorun o.
0: Sure.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o.
0: Kí o tó dé.
1: Ẹ̀sà. Ó yẹ sà.
0: O ń la tí ń tilẹ̀kùn mọ́ báyìí.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà.
0: Báyìí l'Olúwa wí.
1: Ayérayé Olorun o.
0: Gbogbo iṣẹ́ ibi.
1: Orúkọ Jésù.
0: Tí ìjì ó sùn bàbàbà.
1: Orúkọ Jésù.
0: Tó ti pinnu àti jẹ́.
1: Adani wa yẹ Olorun.
0: Sí ilé àwọn àyànfẹ́.
1: Olorun kò tó jẹ́.
0: O yẹ kó lànà.
1: Mi Jésù.
0: Mo ní kó lànà.
1: Mi Jésù.
0: Mo ní kó lànà.
1: Mi Jésù.
0: Ìjì. O su baba baba.
1: Ayérayé Olorun o. Abiese Olorun o.
0: Iwọ ìjì.
1: Ìjì.
0: O su baba baba.
1: Adani wa ya o.
0: Ta fi se kure.
1: Orúkọ Jésù.
0: Sí ọmọ mi.
1: Orúkọ Jésù.
0: Mi o su kẹsẹ.
1: Mi o su kẹsẹ yin o.
0: Mi o gba.
1: Mi o gba.
0: Mo tilẹkun mọ.
1: Mo tilẹkun mọ o.
0: Wa ma kẹ.
1: O yẹ sa.
0: Iwọ ìjì o su baba baba.
1: O ji o su baba baba.
0: Baba mi o.
1: Baba mi o.
0: Ẹ tilẹkun ọrun mọ.
1: Ẹ tilẹkun ọrun mọ.
0: Mo gbọdọ wáyé o.
1: Mo fẹ́ gbọdọ wáyé. Oh yes sir.
0: Ilẹ̀kùn September gbúdọ̀ sí.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Oh yes sir.
0: Ìwọ ìjì bàbà bà.
1: Ẹ
0: o. Gbúdọ̀ bá wáyé o.
1: Abiese Olorun o.
0: A ti ń ṣe ọmọrun o.
1: Ẹ o.
0: Ṣẹ́kẹ́ṣẹkì ọ̀run dà.
1: Oh.
0: Ẹ bá mú de.
1: Ayérayé Olorun.
0: Ṣẹ́kẹ́ṣẹkì ọ̀run o.
1: Oh.
0: Ẹ gbèdè.
1: Abiese o.
0: Ìjì ti ń pa àwa bí ọmọ lẹ́kùn.
1: Oh.
0: Ní oṣù mẹ́sàn mẹ́sàn.
1: Oh.
0: Ìjì.
1: Abiese Olorun o.
0: Ti ń fomi jẹ́. Kíkorò sí ojú abiyamọ.
1: Ayérayé o.
0: Nínú oṣù kẹsàn.
1: Abiese o.
0: Báyìí l'Olúwa wí.
1: Orúkọ Jésù.
0: Kí oṣù kẹsàn tó dé.
1: Orúkọ Jésù.
0: Ni mo ti ké tẹtẹ.
1: Ó yẹ sà.
0: Àgẹ́lì ọ̀run o.
1: Ẹ
0: tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Àbẹ́ Jésù.
0: Àmì méje dà.
1: Ẹ sà.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Àbẹ́ Àbẹ́ Àbẹ́ Àbẹ́
0: Àbẹ́
1: Àbẹ́ Àbẹ́ Orúkọ Jésù.
0: Sọgbẹ́ ìwọ ìjì oṣù bàbà bà.
1: Ìwọ ìjì oṣù bàbà bà.
0: Apẹ́lupọ̀.
1: Apẹ́lupọ̀.
0: Ní orúkọ Jésù.
1: Orúkọ Jésù.
0: A tilẹ̀kùn ọ̀run mọ́.
1: A tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Ó ní ẹ pàṣẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ pàṣẹ fún mi.
1: Ẹ pàṣẹ fún mi o.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Ní ti ṣe ọwọ́ mi ni.
0: Hello.
1: Ẹ sà.
0: Ní orí omi.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ìjì le.
1: Ó le o.
0: Ìjì le.
1: Ó lágbára.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Ọkọ̀ ti fẹ́ dànù.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Yẹ sà.
0: Jésù sì ń bẹ̀ nú ọkọ̀. Ọ̀gá.
1: Yẹ sà.
0: Má fòyà.
1: Kábíyèsí o.
0: Nínú oṣù yìí. Jésù ti wà nú ọkọ̀ rẹ
1: o. Oṣù ti wà bẹ́ẹ̀ o.
0: Ó ní master driver.
1: Ó yẹ sà.
0: Tó ń bí ẹbọ láti January.
1: Kábíyèsí Olorun o.
0: Òun ni yóò sọ ọ́ kalẹ̀. Ní àlàáfíà.
1: Ó yẹ sà.
0: Ní December. Hello.
1: Ẹ sà.
0: Òun ni yóò tún kó ẹwọ ọdún tuntun.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sà.
1: Kábíyèsí Olorun.
0: Àpọ̀mọ̀ má wẹ̀yìn ló kọ rẹ̀.
1: Máṣá
0: àpọ̀mọ̀ kọ mi o. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Má jẹ jáwọ́. Àpọ̀mọ̀ má já lulẹ̀. Àpọ̀mọ̀ má já lulẹ̀. Àpọ̀mọ̀ má já lulẹ̀. Má jẹ jáwọ́.
1: Abiese bàbá mi o.
0: Ìwọ ni mástà pọmọpọmọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó pọmọ láti January.
1: Ó yẹ sà.
0: Tí ò sì jábọ́ lẹ́yìn rẹ.
1: Rárá o rárá o.
0: Kò wá lè di September.
1: Abiese o.
0: Kó wá jábọ́ o.
1: Àtọ́.
0: Kí sí ilẹ̀ September ò tó mọ́sáyé.
1: Ó yẹ sà.
0: Ni mo ti ń kanlẹ̀kùn ọ̀run.
1: Abiese Olorun o.
0: Ẹ tilẹ̀kùn mọ́ ìjì.
1: Àbẹ́bẹ́ sọ. Ayérayé Olorun o.
0: Ìjì tó lè fẹ́ pa ẹnikẹ́ni lẹ́kùn.
1: Orúkọ Jésù.
0: Ìwọ ilé tí ọ̀rọ̀ yìí wọ̀.
1: Adani wa ya o.
0: Aida lekaruna. Ayamana tinaba. Eruga debiara. Aja jabiru na chai. Fada ge debiru. Ongberu anjida. Aja jabiru ana. Arakoko bijana. Dadua baro manati. Maru finese kaina.
2: Oh yes sir.
0: Esma.
2: Kabe shalom.
0: Owo yen gege koni.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi láàárọ̀ kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé Monday ẹyọ kan tó kẹ́yìn nínú oṣù kẹjọ. Mo wá wo sọ́tún mo wò sósì pé kí ni ká fi Monday ẹyọ kan ṣoṣo ọ̀sẹ̀ tó ní oṣù ti tó nú tó tún ní parí oṣù kí ni ká fi Monday ẹyọ kan tó kẹ́yìn ṣe. Dájú ọyẹ suggest mọ́mì kí lẹ́yìn o kò sí tá a lè fi Monday ò ní ṣe ju pé ká fi dúpẹ́ lọ. Wá gbọ́ n tó bá mú ọ fi ọpẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ testimony lè parí ẹ̀ Ọlọ́run ọba ń gbọ́. Tèmi ni pé nígbà tí ọba fi di Monday ti ń bọ̀ kẹ́ẹ̀kan mọ gbé testimony wá sí Jesus City lóní kọ́ngbẹ kọ́ngbẹ níwájú ẹni tí mò ń lọ jíyìn fún bí ó ṣe rí nìyẹn. Ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi ni fi ọpẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ parí ẹ̀ sí ìyanu. Pastor Ọdẹ́kúnlé Epaphras wòlíì yín lórí afẹ́fẹ́ ti ìjọ Comfort Life Mission International ló ń sọ wípé a kú ìparí oṣù. Mọ́mì ṣe lè dìde ẹ jẹ́ kí n lọ sí orin ẹyọ kan ṣoṣo fún ìsìn ológo tí ò ní Monday tó ní ọpẹ́ nínú ta ó rí nínú ìwé orin wa láti fi lè jẹ́jẹ́ pé Ọlọ́run ìwọ la ó máa sìn ní gbogbo ọjọ́ ayé wa. Ẹnìkan ní ṣe ká dọ̀bálẹ̀ tàbí ká kúnlẹ̀ kò tiẹ̀ tí need ìwọ ṣáájú ó ní mood ọpẹ́ toró ní the last day of the month. Ẹ jẹ́ àyè engineer.

ẹsẹ̀ bíbélì tó gbẹ̀yìn tó sì jẹ́ lẹ́ẹ̀kejì fún ìsìn ológo ìparí oṣù ní ìmúrasílẹ̀ fún ìdúpẹ́ fún oore ńlá tí bàbá rẹ ṣe àti láti mú ìyanu tó bá wù ọ́ nínú ẹsẹ̀ bíbélì náà òun la ó rí nínú ìwé orin dávidi oríkọ kan ẹyọ kan ó lé ní àádọ́fà ẹsẹ̀ ìkíní títí dé ìkẹsàn-án. Our second Bible reading shall be taken from the book of Psalm 111, verse 1 to 9. Ẹ máa yin Olúwa, èmi ó máa yin Olúwa tinútinú mi, nínú ìjọ àwọn ẹni dídúró ṣinṣin àti nínú ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi, ìwákiri ni fún gbogbo àwọn ẹni tí ó ní ìfẹ́ rẹ̀ nínú. Ẹsẹ̀ ìkẹta, iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo, òdodo rẹ̀ sì dúró láíláí. Ẹsẹ̀ ìkẹrin sọ wípé ó sì ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí, olóore ọ̀fẹ́ ni Olúwa, ó sì kún fún àánú, ó ti fi oúnjẹ fún àwọn ẹran tí ó bẹ̀rù rẹ̀, yóò rántí májẹ̀mú rẹ̀ láíláí. Ẹsẹ̀ ìkẹfà, ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀, kí ó lè fún wọn ní ilẹ̀ ìní àwọn kèfèrí. Òtítọ́ àti ìdájọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀, gbogbo òfin rẹ̀ ni ó dáni lójú. Wọ́n dúró láí àti láíláí nínú òtítọ́ àti nínú dídúró ṣinṣin ni ó ṣe wọ́n. Ẹsẹ̀ ìkẹsàn tó parí ẹ̀kọ́ kíkà fún tààrọ̀ yìí, ó rán ìdáǹde sí àwọn ènìyàn rẹ̀, ó sì pàṣẹ májẹ̀mú rẹ̀ láíláí. Mímọ́, mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíkà ẹ̀kọ́ kíkà fún ti ọjọ́ Monday ìsìn ọpẹ́ tààrọ̀ yìí. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run níbi tẹ́ ẹ dúró sí, so lè juwọ́ sí. Kọ̀ọ̀kan fi ọwọ́ rẹ gbéga, ọba tó jẹ́ kó rí òpin oṣù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dúpẹ́, tẹ́ ẹ bá wa jó, tẹ́ ẹ bá wa yọ̀, ṣe ìyà ọ lẹ́nu. Ọ̀sẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oore, ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde àti ìlọsíwájú. Mọ́mì, múra láàárọ̀ yìí, kàn mọ́ mi, tẹ́ ẹ bá ní gbéraga, so le, bó ṣe mọ́ dìde gbàdúrà, so le dìde dúó. Níbi tọ́lọ́run ti kú ọyọ, kòtò tí wọ́n gbẹ́, Ọlọ́run ni ò jẹ́. Ká bó sínú ẹ, ẹ bá yín orin sókè.

gbogbo ilé sò ń dúpẹ́ sò ń yin ọlọ́run sò ń jó níbi tó ọba wà ẹ mú owó kan dání lọ́wọ́ yín kí n sọ tẹ́lẹ̀ mo ti sọ nǹkan mẹ́ta tó rìn lọ́sẹ̀ tó bá ṣe pé wòlíì ọlọ́run ni mí tó bá ṣe pé mi ò dá wá síbí wọ́n rán mi wá ni tó bá ṣe pé nítòótọ́ mo ti gbàdúrà fún yín kó tó di pé mo ń gbàdúrà kó tó mọ gbọ́ prógíráàmù yìí nǹkan mẹ́ta ó ṣẹlẹ̀ tó bá ṣe pé o nígbàgbọ́ pẹ̀lú ìpè tó ń dún yìí nǹkan mẹ́ta ó ṣẹlẹ̀ sí ọlọ́sẹ̀ yìí ẹnìkan ní kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta mú owó kan dání bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ò ní lo sùn tán ẹnjiníà ẹ tó máa yín orin yẹn sí mọ̀ ń bọ̀.

0: ẹsẹ̀ bíbélì Psalm 111:4-5-9 ibẹ̀ ni mo ti rí nǹkan mẹ́ta tí ó ṣẹlẹ̀ nínú ọ̀pẹ bó ṣe ń dùn yìí. Owó tí mo ní òmú lọ́wọ́ ọ̀sẹ̀ yìí ló rí ìyanu owó. Owó yẹn tí n bá ti gbàdúrà sí tí mo sọ tẹ́lẹ̀ sí bó ṣe ń dúpẹ́. Wàá kàn mọ fọwọ́ kan láàárọ̀ láàárọ̀ ó di Sunday kó tó na. Òun yàtọ̀ sí ọrẹ ọpẹ tí mo ní wàá san. Èyí ó ti di power money owó agbára. So mo kàn fọwọ́ kan láàárọ̀ kó tó jáde. Olúwa ní nǹkan mẹ́ta ni kí n rán sí yín kí n fi ṣèyí jáde nínú oṣù tó parí tó ní ọ̀sẹ̀ ti tún nú. So gbogbo ẹyin ọmọ Ọlọ́run níbi tó bá wà so lè nawó méjèèjì síwájú. Mo di Ọlọ́run ìyanu sí ọ. Ẹni tó pa mí tì bí ọmọdé tí ń bá mi lò bí àgbà. Ìyanu tó rírí lọ́sẹ̀ yìí. Ìyanu tí ọ̀sẹ̀lẹ̀ sí ọ rí múra o. Nítorí ikú Jésù, màmá mo fẹ́ kó fòókè ní ìgbà méje. Láàárọ̀ kùtùkùtù ipò oníkọ́ jágùwọ̀ in the name of Jesus. Kó tó di Monday tí ń bọ̀ tá pàdé ní 7-7 ní Jesus City. Irú ìyanu mo lo ti kàn án. Ọgbọ́n wo lọ dá sí àbóògùn ni. Mo pàláṣẹ kó débá ọ lẹ́ẹ̀kan náà lórúkọ Jésù. O lè mi fi ń kẹ́kọ̀ọ́ gba Jésù torí pé inú ẹ̀ níyanu pin sí. Ojoojúmọ́ mo máa ń sọ sí ọ létí. Kò sí tó wá nínú Jésù ìyanu. Físà ni o, ìyanu owó ni o, ìyanu ọmọ bíbí, ìyanu oyún níní, ìyanu físà gbígbà, ìyanu ìwé ìgbélùú, ìyanu ilé kíkọ́, ìyanu gbogbo ìyanu owó níní. Báyìí ni Olúwa wí. Áńgẹ́lì tó ń pín ìyanu mọ̀ sí àmì ó pin kàn ọ́ di ọwọ́ yẹn mówó. Wá kígbe tẹ̀lé mi lẹ́yìn. Áńgẹ́lì tó ń pín ìyanu èmi níyanu kan. Áńgẹ́lì tó ń pín ìyanu ọ̀sẹ̀ yóò kẹjẹgbẹ̀sà. Ẹ̀mí Ọlọ́run fi ń dá mi lójú. Kò sí ẹnikẹ́ni tó jíbọ́ prógrámù tàbí tó ṣíà prógrámù fún ẹ̀yin tẹ́ ń bẹ lórí Facebook ẹ ṣíà rẹ̀ á dúpẹ́ lọ́wọ́ ẹ títí láì. Wọ́n fẹ́ fún yín lórí orí òpin oṣù. Ẹ̀mí àwọn wòlíì ló ń fẹ́ san sálárì tó ṣiṣẹ́ rẹ̀. Tó ọba nígbàgbọ́ ọfẹ́ gbowó tó ṣiṣẹ́ àbí bá ṣe ń ṣẹlẹ̀ mọ̀ sí àtẹ̀stímọ́nì kò sì mọ fi tèmi náà ránṣẹ́. Ọ̀tẹ̀ ó fún wòlíì ẹ̀ náà ìwọ náà ta wòlíì ẹ̀ lọ rẹ̀. Náà wá gbọ́n tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́ nìyẹn. Bí n bá ti jáde ní agbára ẹni tó ní ayé àtọ̀run tí n bá ti jáde ń bì orí YouTube, TikTok àti Facebook mọ̀ ń lọ yẹn. Ẹ wá gbọ́ Suya night lónìí o, Passover night leléyìí o. Ìgbà táwọn ọmọ Ísírẹ́lì fẹ́ jáde kúò nínú oṣù tí wọ́n fẹ́ jáde kúò ní ilẹ̀ Íjíbítì. Bíbélì sọ di mímọ̀ fún wa wípé wọ́n ṣe nǹkan kan. Òun ló di Suya night lọ́dọ̀ tiwa. Àwa náà ṣe lálẹ́ yìí. Ṣùgbọ́n ta lẹ́yìn torí pé a fẹ́ bọ́ sí oṣù bàbàbà. Ṣé ẹ mọ̀ pé oṣù kẹsàn-án ni? Aago mẹ́sàn-án ni. Ẹnìkan ní mẹ́sàn-án alẹ́ lágbára Ọlọ́run. Aago mẹ́sàn-án alẹ́ òun lá ṣe bẹ̀bẹ̀ lónìí. Aago mẹ́sàn-án alẹ́ ni pẹ́pẹ́ yóò pọn mọ́ lónìí. Aago mẹ́sàn-án alẹ́ gbogbo nǹkan mẹ́sàn-án ni o. A ti ń wọnú oṣù kẹsàn-án. Ẹ̀yin wo lẹ bẹ́ẹ̀ tajà ọdún? Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé lóṣù bàbàbà ire gbọ́dọ̀ bà fún ọ? A sọ náà pàdé September ni. Àwọn tí ń pèsè ọdún lẹ̀ ti ń pèsè. Ẹ lọ bá mi gẹ́ẹ̀tì Suya. Bí ẹ bá ní opportunity tí ẹ bá lè rí bread. Ẹnìkan ní bírẹ́dì. Suya àti bírẹ́dì lájẹ lálẹ́. Oúnjẹ lọ bẹ́ẹ̀ jẹ wọnú September. Ẹnìkan ní àìfẹwébè kíkorò jẹ́ bọ̀ bá ní. Ìyẹn gan combine. Ó ti di bọ́gánu. Lálẹ́ yìí ní nine. Ẹ̀yin tó tó sọ. Mò ń bọ̀ lórí Facebook ní ìsìn mò ń bọ̀ àpèkìsẹ̀ yín lẹ̀. Kinní kan ṣẹlẹ̀ lónìí, ìyanu sì ni. Kí ni nǹkan kejì tẹ́ rí lọ́sẹ̀ yìí? Oúnjẹ ni. Ìyẹn ń bẹ ní verse 5. Èmi kọ́ ọmọ kọ́ bẹ̀. Nígbà tí ẹ ń dúpẹ́ tán, n ti ń tẹ̀lé nìyẹn. Mo ti sọ how to have food on your table. Báwo ló ṣe ní oúnjẹ lórí tábìlì rẹ? Ìkan nínú ẹ̀ ni máa dúpẹ́ sá. Wọ́n lẹ ń bá dúpẹ́ orí àná kí wọ́n ní yóò ṣe yóò rí mi gbà. Bàbá mọ̀mọ́ tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Oúnjẹ rẹ dè lọ́sẹ̀ yìí. Mi ọmọ bí ó ṣe ṣẹlẹ̀, wọ́n kó wọn ya ni. Àwọn ọ̀run láwọn ó ṣètò oúnjẹ fún ọ. Mẹ̀ka tó bá yàdà lé àmẹ náà ṣàhálàdùs. Ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ mọ́ ní gbàgbé. O ni mo fi ní kò sẹ́ntì òní rúbọ ọpẹ́ láàárọ̀ yìí. Tó o bá nígbàgbọ́ kígbe bàbá mi, mo dúpẹ́ torí pé ó fún mi lóúnjẹ lọ́sẹ̀ yìí. Oúnjẹ tí mo ń sọ yìí ó lè jẹ́ owó, ó lè jẹ́ customer roof, ó lè jẹ́ oúnjẹ ìfà, ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ oúnjẹ, ó lè jẹ́ ilé kíkọ́. Àwọn nǹkan kan bẹ tó ní rà. Ìtẹ́mi Olúwa sọ nìyẹn. Gbogbo èyí tẹ́ ń gbọ́ mi lórí Facebook, ọ̀dẹ́kùnlé ẹ̀fà bàbá mi o. ma si akini tori pe owo agbara de lati kan igbega re bere mo si ti so pe nti won pe lo nje ni to munu eyan du o koja rice ati ewa nikan iyan na nbe nbe ha e mura o la ro kutukutu enikan ni se lo li agbara ni mo npada abo ki le leketa to ni yo sele si o gbogbo eyan ayan fe emi oluwa ni ki so fun o pe idande christian or jew majafara idande wa sumetile idande re sumetile lo sey olodun ni mo fi nse elerin o sey lo gba idande mama oju ti ori na yen so ni gbagbo o sey ni ko ri na eti ti ogboro o sey ni ogbo owo to gbari o sey ni nbo iwo nu ti e jifa oni so fun awon ayan fe mi won jifa ise owo won mo gbagbe nkan meta ti o sele iyanu 1 onje 2 eleketa ni o se in to ri niyan idande gbogbo eyin te ni stroke oye dide so panu in the name of Jesus gbogbo eyin to je pe I mo gbe obi ko obi baka tu me kata haladisha mo pase o pare la re gbogbo eyin ti menstruation yin kajo tin lejo ke yan mo se menstruation ojo mesan ojo mewa mo dide duro nu studio ara ba n baku ebe ku adeyede oba kande yele ebodo osa gbogbo ti won pe ni imbalance menstruation gbogbo eyin te ni hormonal imbalance bayi loluwa wi mo ni ko gbe oya gbe oya gbe oya gbe oya gbe oya gbe ri iyanu to riri owo oluwa fun idande kokan o se bi olooto leni to se ileri bi aye atomu ba nkoja lo ileri re ko ni salai ma se mo duro ninu ipekun ase yen mo duro lori apata ayeraye sa ile miran yan lasan ni mo fi oruko jesu so tele loni ojo aje ara re bere si yaju ti tele lo in ti so yen ko fi ole mo so gege bi woli pare la re ejo gbogbo eyin te ngbo program e send e si gbogbo en te ba mo to sick loni ojo monday oluwa ni ta ba ti bi ope soke ki n pase nkan meta isinu aye yin ko mo ba yin lo oduwa bi seto hala hada bo senda ha lati aro yi lo ara tu o ara tu o ara tu o itura to riri atekun titun ti o fe si ori o fe lu o bayi ojo re yoro gbogbo eyan ki gbe ojo mi yoro ojo temi na yoro dende le agbara mo nbo ki to lo oluwa ni kawon ko kokko tete kokko fowu ope le bo ba se very yanu yen si ni o yara se nto ba wu o enikan ni so wu ope disturb ida mewa ko disturb e ko disturb owo radio program lati ba wa dasi nkan to ti change olufe mo beru pe nkan won in to fi ma gbo bukata yen o se lo fe gba that is the word account number 30 oni ma fun o fun ope fun da mewa fun ore bi se pe fun oni titi ti o fi don the 7 yen 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International. Comfort Life Mission International First Bank. Being your ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni o gbe jade wa gbo o pe mi laipe pe mo fe ke fun mi la account yin woli toro ri lo sey opo yin le gbowo awu kapayada won a fun oni phone olohun o sey na ni no ko bole bo la se fe se o e ja dele agbara mo nbo
1: daddy e ku role o e ku se oluwa oluwa sa agbara dotun daddy mo dupe lowo olohun o dupe padura yin o lo lasan lori wa daddy ni after ta se graduation wa ton mo dupe lowo olorun pe olorun se kun mi den mo dupe lowo olorun pe visa omolade o ti bose visa uk o ti bose o de n lo ni on di toju mo dupe adura yin lori mi mo dupe adura yin lori omolade omo mi mo dupe lori ile mi lori ebi mi daddy e se o de dupe lowo mama na mo dupe o pe visa omolade omo mi o ti bose te ba de ma wa dupe ma so yoko o da baba mi ni oluwa oluwa duti ani pati ayo
0: yes e sa mo gbaradi gbogbo testimony e mo send e si mi loni kongbe kongbe e je sa ri boyin na ngbodo salai mo gbo
2: baba mi e ka san e ku se oluwa oluwa tubo ma sa gbarado tun o eyan ti mama e pe fun wa o e se gan ni mi na fe so ore to lo n se fun mi ni o o se le pe ni last year te n se land challenge ko pe awon oga mi koda dollar na bi fun mi ni fun mi $1000 ni time yen ti mo sha fi lo get ile yen mo da do yo mo yo da mi wa mi $100 gele koda dollar gan mo fi se ni mo san as my tithe ti mo bi sin envelope tori mo wa sile time tori e pe mo tin sise mo wa sile ti mo de we da yin the want mo sha yo da mi wa mi ni se ni change o mo se fun mi na mo de ra yo yo come be o de san as my tithe yen lo be eh ni ye yi ton travel tori won tele se kan ma travel ni ye yi ton wa travel mo wa so ko so mo ko so bi awada fun na ni pe mo fe phone o mo se ra phone kan mi niyan o ese mo dupe sa ora o se ra mi ki mama o
0: gba jesu ko se de bi ribo mi ki testimony ti e no le mo bo ta lo ni kongbe kongbe gbogbo eyan omo olohun eyin wo le ni ida mewa o fe san ore ope iwo na ti e fi tiwo ka wo ti o tele account number church lele 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International Falls Bank bi yin oba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade gbogbo eniyan ni mo fe ko san ore ope awon ti an ba wa ni da mewa ti won ni ore akanse iwo na wa se e wa gbo ese bibeli ta ka o ni iwe efesu Ephesians chapter 1 titi wo chapter 6 iwe efesu 1 titi wo 6 done and dusted e wa kun leyin te se birthday ateyin te mark wedding anniversary e gbo wole ikun yin bayi ni oluwa wi ore meta ko de bayin iyanu owo iyanu onje ati dandi komo bayin lo happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli kini number tin share testimony mi si elo number 08088716566 08088716566 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you.
3: In the finest city of Ilori lies a secret.
4: Diamond 88.7 FM.
3: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.

0: to Wednesday, 9th September 2026, 9 p.m. Delhi, Venue. Prayer Mountain, Oriokyugo, by Old Secretariat, Area 1, Abuja, Abuja Total Deliverance. Prophet Samuel Adebayo Ojomaba Authority, go the professor. Come, your testimony sure, Papa.
1: Come in, Bola Jirela, Mowalati, Abuja. Last 2 months, Nemo Beresima join Authority Church ni Abuja. Come on, Melo, so for me, pe, Kimalo, so modest, Beresima lo. So, kume lo mo sa ri pe iya na Olorun sele nibi to ti da mi duro tele ni 2022 ipe ko wa ni pe se mo le wa se nkan bayi ba se mo le wa ba won sise pada mo ni mo le wa sise na pe ko si won to
2: lati 2022 to ti da yin duro
1: beni so ko ipe mi pada niyan pe se mo le wa se ise pada pelu won funny enough eyan to tun e ti wa ba mi soro gan o je country manager tẹ́wé kò ń ṣe nàìjíríà ó ní pé ṣe mo lè wá ṣe mo ní mo lè wá ṣiṣẹ́ so àwọn kan náà dẹ̀ tún ṣe ń plan pé before kó tó káwọn bá ti wọlé àwọn máa pè mí wọlé but nǹkan tí mo fẹ́ fà ọ ni pé nígbà tí mo tún wọlé àwọn tó fẹ́ gbà mí ní táwọn bá ti gbà wọn ó wá yà wọn lẹ́nu pé àjọ resume the same date so wọ́n wá ń béèrè pé báwo mo ṣe ṣe how come ṣé ó fún mi lọ́fà lẹ́tà mo lọ́ fún mi ní ọ́fà lẹ́tà so ó ṣàyà ó yà wọn lẹ́nu so kó olúwa ṣe ṣe ni ẹ̀mú wá fi ẹ̀mí ìmúri wọn.
2: Gbogbo ìkólọ tiẹ̀ náà olúwa yóò dá padà o.
3: Ní inú ọ̀sùn tuntun tó ń wọ lọ
2: yìí. In the human entry.
3: Ohun tí o nílò ni pé.
2: All you need is.
3: O nílò ìgboyà.
2: Confidence.
3: Agbára láti gbàdúrà.
2: Power to pray.
3: Ọ̀nkú yẹn ni wọ́n dá òun dúró.
2: Tọ́ba tẹ́ yìí wọ́n sọ.
3: Màmá ẹ̀ ni máa lórí òkè
2: ògùn. Tọ́ba tẹ́ gọ́tò máa tẹ́nà.
3: Àwọn ẹ̀rí Abuja yẹn máa ń pọ̀.
2: Testimony Abuja sọ̀rọ̀
3: sọ̀rọ̀. Àwọn èèyàn máa ní ìrírí púpọ̀ látọ̀la.
2: People have a lot of experience of
3: tomorrow. Èyí tẹ́ wà Lẹ́kọ̀ọ́.
2: Those in Lagos.
3: Tí a bá ti ń parí lóru yìí.
2: Once you finish tonight.
3: Ṣùgbọ́n yìí tí ẹ ti mọ̀ pé crossover máa ń lágbára.
2: Are you down under crossover is always so bad?
3: Ìbáyẹn tí ẹ ti kún already.
2: The best is filled up already.
3: Ẹ wá gbogbo ọ̀nà débílẹ̀
2: nìyẹn. My home is cut here today.
3: So mọ̀ pé ní last day.
2: You don't do the last day.
3: Ìpàdé birthday tí mò ń ṣe bọ̀.
2: Of that my birthday program.
3: Gbogbo package tí mo ti gbé wá.
2: All the package that I brought.
3: Àtúntò tí mo ti ṣèlérí pa máa ṣe.
2: The things you promised to do.
3: Tí mo lọ gbàdúrà sí.
2: The one that I went to pray over.
3: Ní Canada.
2: At Canada.
3: Tí mo tẹ Europe náà.
2: Gbogbo
3: ẹ̀ la fẹ́ ṣẹ́ lórí ẹ̀ lẹ́nu.
2: To work on all today.
3: Oni crossover.
2: That is the crossover.
3: Ipò wà nbẹ.
2: Make sure you are there.
3: Ó ra àánú gbà.
2: Amen.
3: Mo ló máa ra àánú
2: gbà. Amen. Yom Tomes.
3: Mo ló máa ra àánú
2: gbà. Amen.
3: A máa wọnú àdúrà.
2: We went out to prayers.
3: Taba sinú àdúrà de.
2: From where we talk.
3: Àwa fún ni information.
2: We'll give you more information.
4: Ọ̀rọ̀ yìí ti dé gidi.

0: arúgbó ọjọ́ wípé òní ni kì í sọ̀la mezundaye bí òòrùn bá yọ ní ìlà yóò wọ̀ padà gbogbo ogun tó ń bẹ̀rìn látọjọ́ ìbí tó ń pe ogun mi nítorí àṣẹ olúwa ní ẹnu mi bó o ṣe fẹsẹ̀ jọlẹ̀ tó sàmì ogun yẹn wọlẹ̀ máìlì mọ̀sá ríkaipo dáìlà màṣáìdà lọ sí orí Facebook lọ sí YouTube lọ TikTok lọ sí Instagram lọ sí a program ní 32 times ó ní rísí o mo máa gbé aago ìsókè máa lù ú ní ìgbà mọ́kànlélógún ẹ̀yìn tẹ́ ẹ̀gbọ́ ìròyìn ayọ̀ rí arúgbó ọjọ́ wípé ó ń bọ̀ lẹ́yìn o mìírí àdára ẹsẹ̀ tẹ́lẹ̀ kí ló dé sí ogun ọ̀tán ẹnìkan ló ń dáná mọ́ ìyẹn ní àdúrà lè fi ṣe pàtàkì tó bá ti ń gbà á wà á máa jẹ ṣẹ̀ mọ́lẹ̀ àwọn atún iná ogun dá ayé
1: mi
0: ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àwọn tó tún iná ogun mi dà ẹ̀yìn ọ̀run ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àmì ara ẹ̀ olúwa mi ò gbé ayé pẹ̀lú ogun
1: yìí
0: ẹ rí àgàn tí ó fò jáde o tó ń pè ní àìsàn a fò jáde ẹlòmíì ìjọ tó ti dáyé ó mọ ń gbó ẹ̀rí ni
1: kò
0: sọ́rí o bí ara
1: ẹ̀
0: àrán sí ogun lára
1: mi
0: jáde lọ́lúwa wí wà ní olúwa ló wí bẹ́ẹ̀ ìwọ àrán sí
1: ogun
0: ní ara mi bí mo ṣe ń gbàdúrà fò jáde fò jáde òyà òyà. Àwọn sí ogun lára máa fò jáde.

0: mẹjọ ta ló lè náwó sókè. Jésù Olúwawa.
1: Àmì Jésù.
0: Jésù Olúwawa.
1: Àmì Jésù.
0: Olúwa ni ẹnìkan gbọ́ mi, mo rí ẹ gẹ́gẹ́ bí mọ́mí sign up. Mọ́mí sign up yẹn kò ní ìdí kò jáde sẹ pé èrò pọ̀ ká mọ́ sẹ̀ mọ́ dàmọ́ra wa ibi tó bá sà ti wà. Ohun tó Olúwa sọ fún mi nípa ẹni pé ẹnìkan dúró ó ń rojú ẹ kiri fẹ́ nìkan, ẹnìyẹn náà tún rojú ẹ fẹ́ lómi. Wọ́n wá fẹ́ mọ fìyà sign up ṣe yẹ̀yẹ́. Sọ pé ogun tó ń fi mí ṣe yẹ̀yẹ́.
1: Ogun tó ń fi mí ṣe yẹ̀yẹ́.
0: Olúwa dáná mọ́.
1: Olúwa dáná mọ́.
0: Fire.
1: Fire. Yes. Olúwa wá.
0: Kí ló dé tó jẹ́ pé nígbà tẹ́lòmíràn ṣe wàhálà lọ́wọ́ ọ̀tá ò ní sọ̀rọ̀ wọn ní gbógun tí tẹ́rẹ̀ ṣe rẹ̀ bá délẹ̀ tó gùn ọ̀n fẹ́ dé ogun àwa dìde níwájú lẹ́yìn. Ẹ̀yin ènìyàn ẹ pariwo pé orí olórí kò ní gbà ṣe mí ṣe pé kolúwa ó jọ nígbà tí rí ayọ̀ yín bá dé ká mọ̀ ṣe fikú sí ọ lọ́wọ́. Ẹ̀yin ènìyàn ẹ lọ wá abọ́ ìjẹun àti síbí tẹ̀lé fi jẹun nínú ẹ̀ òfin fọlábọ́ ọ̀hún ẹ mọ̀ gbébọ̀. A ò ní ṣe Friday program lọ́sẹ̀ yìí torí à ń lọ sí arúgbó ọjọ́ prayer city ìyẹn níkiri ṣùgbọ́n Wednesday ọ̀sẹ̀ yìí láò ṣe àdúrà tọ̀sẹ̀ yìí àárọ̀ Wednesday ní kẹ́ ẹ mọ̀ bọ̀ aago mẹ́jọ àárọ̀ a lè gbé wa aago méjì gbogbo ènìyàn a prophecy and solution àti deliverance àti gbogbo ìṣẹ́gun ọlọ́run ni yóò sọ̀kalẹ̀ tí gbogbo èèyàn á dẹ̀ rọ́ náà báyọ. Ẹ bá ń wá gbogbo àwọn tí wọ́n ní gbèsè lọ́rùn olúwa ló ń fẹ́ clear ẹ̀ àti gbogbo àwọn tára ń ni ó lóun fẹ́ tù wọ́n lára. Ẹ bá ń pe àwọn àkọ́bí kan mọ̀ bọ̀ Wednesday ọ̀sẹ̀ yìí a bọ́ ni kẹ́ ẹ mú lọ́wọ́ àti síbi ìjẹun gbogbo ẹni fẹ́ gèrè ọmọ ẹ̀ àtàwọn tó fẹ́ ní ìsinmi dandan ní orí ọ̀fẹ́ ti dé ká pàdé Wednesday ọ̀sẹ̀ yìí tẹ́nikẹ́ni bá sọ fún ọ pé o lè jèrè wàá sọ fún pé irọ́ ló pa sọ pé màá jèrè ògo mi màá sì ra ànúgbà ó di àárọ̀ Wednesday tó bá ti dé Kilanko junction side of our garage ẹ béèrè pé church arúgbó ọjọ́ lẹ ń lọ ní Kilanko junction yẹn ló ti béèrè arúgbó ọjọ́ ní ọ̀fà garage ayọ̀ lápàdé láàárọ̀ Wednesday ogun òkùnkùn àti agbára tó fẹ́ dìde lọ́jọ́ ayọ̀ rẹ yóò.

itini oge de jise la rojoni sapa bi ati sapa ton sembli biko oju fe ma gbojo owo jise mengbe ori gbogbo ti won ba ju ti won ba ju so la gbe daraya la tori le de wa nigeria titi de gbogbo koro kondu ile africa ati nile iro lanu la la lu akutuku kada tuwo ne kula laso gbegede gbina alarejo agba pepe yepo mo kaakiri awon dije la tori le de wa nigeria ati nile oke eyin ti chazi eyin olomi aro balabulu ilaburu egu ye opolojo tana bo ti le je wi pe die loko obirin ibaka yin mo di oro lojo tana akara ibapada tun sepo le waju ipo gbe bolu brighty amode bo sugbon won ni boko owo kadan a bi rogbagi o lekede pada foro se pelu bo se je wi pe e jawo olubori ami ayo mere si meta tẹ́fisán bá tẹ́yà máa di ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù brighton báko náà ẹ̀yìn olólùfẹ́ tẹ́jẹ́ ti manchester kọ́bọ̀kọ́bọ̀ lẹ́lẹ́ manchester gbẹ́gbẹ́gbẹ́ manchester dọ́dọ́dọ́ manchester gbígbígbì ẹ̀yìn náà mò ń kíyìn ẹkú oríire ọjọ́ tọ̀nà yẹn òun tẹ́gbà fi ń jẹ̀kọ́ àbẹ́ ewé ló wà oyè gọ́gọ́gọ́ lẹ fi fàgbà hàn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ipswich pẹ̀lú ẹ̀mí ayò márùn-ún sẹ́yọ̀ sẹ́yọ̀ méjì márùn-ún sí méjì tẹ́ fi padà wá látẹ̀yìn tẹ́ gbèrú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ipswich àwọn tí wọ́n gbá bọ́ọ̀lù wọnú àwọn láti rí bruno fernandes tó ń gbá bọ́ọ̀lù oníbẹ̀tà hat-trick ó gbá wọnú àwọn àti brani bẹ́mò ọ̀nà láǹfààní láti gbá kan wọnú àwọn bákan náà òun ní jacob griffiths òun láǹfààní láti fi wàrúwárú ó fi ṣe gíre ó fi mi àwọn ara rẹ̀ nìyẹn nígbà tí lẹ́fi david àti ṣùbà apọ̀ àwọn méjì yẹn ni wọ́n gbá bọ́ọ̀lù wọnú àwọn fún ikọ̀ gbá bọ́ọ̀lù ipswich town nínú fẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ tàná yẹn bruno fernandes ó ní tírí gòsà wọn nà sí ẹni kò pọ̀ kẹ̀ ó pọ̀ fà bruno fernandes ó ń tso lọ́wọ́ tá a wà yìí ẹ̀yìn tí manchester united ẹ̀kí ọmọ yẹn pọ̀ kó oríire simply because ọjọ́ ìṣẹ́gun tó kọjá ó ní wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lọ́kùnrin tí mùtìmùtì rẹ̀ dámútìmùtì lágbórin ti pfa award nìyẹn nígbà tó tún dọjọ́ tàná ó wá tún ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ tí rí gòsà wọn nà sí nínú fẹsẹ̀wọnsẹ̀ gándóńdó ọlọ́run gbọ́ ká má parọ́ ká má ṣèké ọmọ yẹn ṣe dáadáa lọ́jọ́ tàná yẹn ó yí ẹ̀yìn ọmọ gálátíìkù ẹ̀yìn olólùfẹ́ àmàdùn alámàdùn ẹ̀yìn náà bínú tó lọ́jọ́ tàná wọ́n bẹ̀yìn títí ẹlẹ́gbà àfìgbà tẹ́ ṣe kéde tẹ́ pa màlágà tẹ́ pa wọ́n bí ejò àjẹ pẹ̀lú ẹ̀mí ayò mẹ́rin sódò gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ẹlẹ́nfààní láti jáwé olúborí èèyàn ní kò kéjèèjì láyé àjẹta àti lọ́jọ́ tàná gbogbo yín ni mo lù lọ́gọ ẹnu ní kò kéjèèjì ẹkún iṣẹ́ ọpọlọ ó yẹ láti bẹ̀ lónìí wọn ni o kò ní dínú tùmọ́rò ilé tí ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù arsenal yóò máa ṣe pẹ̀lú bẹ́ẹ̀ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tiwọn gẹ́gẹ́ bí ó ṣe já wípé wọ́n máa tẹ́kọ̀ọ́ létí èèyàn lọ́kọ́ ẹ̀kọ́ agbábọ́ọ̀lù aston villa wọ́n lọ́kọ́ àwọn ọmọ pápá ṣeré villa park èèyàn ń dèdè agogo mẹ́jọ àṣálẹ̀ tòní tàbá wọ́n ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù aston villa àti ikọ̀ agbábọ́ọ̀lù arsenal wọ́n ti pàdé nígbà 18 18 sẹ́yìn èèyàn 58 nìyẹn nínú ìdíje líìgì nìkan ni o jerry arsenal wọ́n jáwé olúborí nígbà 31 31 nìyẹn aston villa
àwọn ní ìjáwó olúborí ní ìgbà mẹ́tàlá wọ́n gbọ́ mi mẹ́rìnlá láàrin ara wọn bákan náà tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn olùkọ́ nípa agbábọ́ọ̀lù méjèèjì ìyẹn unam eri tó jẹ́ olùkọ́ nípa agbábọ́ọ̀lù asọ́vìlà àti mikel àtẹ́ta tó ń jẹ́ olùkọ́ nípa agbábọ́ọ̀lù asta ìgbà mẹ́sàn-án mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n ti dìjọ́ láǹfààní láti kojú ara wọn sẹ́yìn rí o unam eri òun ló ní ìjáwó olúborí mẹ́rin mikel àtẹ́ta òun ní ìjáwó olúborí mẹ́ta wọ́n gbọ́ ọ̀mì méjì láàrin ara wọn nínú fẹsẹ̀wọnsẹ̀ méje sẹ́yìn báyìí ṣe é fẹ́ gbọ́ kí n gbé yín débẹ̀ asọ́vìlà èlé tó jẹ́ wípé asọ́vìlà ti fi gbàlejò ipò agbábọ́ọ̀lù asna ní pápá ìṣeré villa park látọdún 2019 asọ́vìlà wọ́n ní ìjáwó olúborí mẹ́rin wọ́n pàdánù mẹ́ta ìyẹn nínú méje èlé tí wọ́n kojú sẹ́yìn látọdún 2019 nìyẹn bákan náà asna kò tí ì láǹfààní láti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ rẹ̀ lókè ìta èyí first away game nínú season kan nìyẹn láti bí season mẹ́rin sẹ́yìn báyìí bẹ́ẹ̀ sì rè astavilla náà àwọn ò tí ì pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn nínú ilé wọn sọ́wọ́ ikọ̀ tó bá jẹ́ defending champion láti sáà bíi mẹ́ta sẹ́yìn nítorí pé sáà ìgbábọ́ọ̀lù 2023-2024 ti mú 2024-2025 wọ́n láǹfààní láti borí ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tí wọ́n jẹ́ defending champion ní sáà méjèèjì yẹn bákan náà sáà ìgbábọ́ọ̀lù tó kọjá ìyẹn 2025-2026 wọ́n borí ikọ̀ agbábọ́ọ̀lù liverpool ẹ̀yìn ti arsenal àyàfi kẹ́yà tètè máa múra kẹ́ẹ̀dira lọ́jọ́ tòní kíkún má bàá payé castovilla kò má bàá fi kébù rẹ̀ sì lára yín nítorí pé lọ́wọ́ tá a wà yìí unam eri ó jẹ́jẹ́ kó bínú tó o bí alábìyamọ ẹ̀rọ tí wípé lọ́sẹ̀ tó kọjá ó pàdánù fẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ rẹ̀ èèyàn lókè ìta ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí yóò gbà nílé rẹ̀ èèyàn nísà ìgbábọ́ọ̀lù tá a wà yìí òní yóò máa fi láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal èèyàn lónìí ṣé unam eri àtàstọ́vìlà ṣé wọ́n wá lè fi kébù rẹ̀ sí lára arsenal àbí asna ló máa gbẹ́rù wá látẹ̀yìn eré gbogbo ẹsẹ̀ tìrìntìrì ó dìde dí agogo mẹ́jọ àṣálẹ̀ tòní ó dá lórí ọwọ́ ti asna tí mọ́ asọ́vìlà yẹn ẹ jẹ́ kíra wa pé a kójúmọ́ lójúmọ́ tòní a tún kójúmọ́ mọ́nà a kójú làtòrò tó dá ọmọ ìwà tó dá ìwà láàyè káyè níbikíbi tẹ́ bá gẹ̀dẹ̀ ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì tó dúró kókóróko dúró kakaraka tí ó ga tán dáyámọ́ọ̀dì gangan ni wọ́n papá bí ìkànnì tí ń bẹ lókè títí tábìlì rèé o

oye pàápàá níbi lẹ́tí lè gbójú lọ́wọ́ tó yàtọ̀ sí gèje láì ṣàkúfì ìròyìn ìròyìn rẹ̀ dárayá tó jẹ́ ẹ̀dá abalẹ̀ gudugbẹ̀ látòrílẹ̀dẹ́ wa nàìjíríà tí ẹdẹ mọ́ gbogbo ilẹ̀kílẹ̀ ó dé pàápàá láìtí ẹ̀fẹ̀ àti láìtí ẹ̀wà raro ló kọ́ gbogbo àwọn ọmọ àjọ mi àwọn sàbẹ̀ mi tájọ máa mẹ́tò tò ní wa tó máa fi dùn tí gbogbo máa fi kán sí bẹ̀rẹ̀ látọ̀dọ́nà báwọ̀ ìtẹ́lápá bí agbára tàjẹ́ gbogbo bravo kásí lẹ́mẹ̀tẹ̀ bàmí mòsínà spẹ̀tẹ̀ àpòsọ owó tù yìí wọ́n máa bàtàlìyàn èèyàn kan ṣoṣo bíi population china bàmí mi ìgbọ́kùnrin o ẹ dààmú oyè pàápàá wàrà kásí ni mọ́mọ́ fúlàní dàgbà ìyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀rà sàwámà bábíkìú tẹ́ mọ́ pizza ìyẹn làwọn ọmọ ọbọ̀ tí ń jẹ́ ń gbòrò ayé owó kọ́ mọ́ ní ìjánu ọmọ ayọ́dẹ́jẹ́ yọlá ló kọ̀ mi ay sport mr legacy kaliawo tony joshua ìyàn mayweather ẹ̀yìn tèmi lẹ́wọ́ panu pàmàpọ̀ ẹni lè sọmí láàrin gbogbo wa àjọlọ́wọ́ ọba ló gbórí bẹ̀ simply because ilé sọmí dùjòyè lọ oyè pàápàá ẹjọ́ ti lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ látọ́rí gbogbo ilẹ̀wọ́ nàìjíríà nínú ìdíje ìró nàìjíríà ìró match nàìjíríà premier football league 2026-2027 wọ́n ti kọ̀wé rẹ̀ àti wípé kí ọpẹ́ jẹ́ ń pọ̀ gbogbo òsì ń bẹ̀ mọ́ gẹ́gẹ́ bó ṣe wáyé ọjọ́ fi ọjọ́ ẹtì tó kọjá èyí ti ń ṣọjọ́ jimọ̀ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù 3s àti inter lagos àwọn ni wọ́n kọ́kọ́ láǹfààní láti ṣíde 3s ilẹ̀ ìbàdàn wọ́n pokọ̀ ọ̀yà sẹ́nu ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù inter lagos ní pápá ìṣeré lẹ́kan sàlámì tí ń bẹ ládọ́másí gbà nílẹ̀ ìbàdàn méjì sẹ́yọkan ló bá dé nígbà tó wádi lọ́jọ́ tànà àwọn èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lágbọ́rin npf 2026 2027 rèé o ìyẹn ní mazde wa ìkòròdú sì tì wọ́n dúró tó sí ilé ìpàpà wọn wọ́n bínú tó bí alábìyàmọ́ tí ń pàrà lójú méjèèjì mẹ́ta sọ̀yọ̀kan ó ní wọ́n fún ikọ̀ gbọ́bọ́ọ̀lù rachel b sẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ gbọ́bọ́ọ̀lù abia warrior àti queen khalifa wọ́n á parí ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́jọ́ àná o kí ló fà bíkọ́ọ̀sì kí ló fàdí abá kò sí lórí ègò ojú ara ọ̀rọ̀ dá ilé tó gbalẹ̀ lápá abẹ̀ yẹn wọ́n ti wí ẹkọ́ di mímọ̀ wọ́n ní lójúmọ́ tòní ó gangan ni wọ́n kọ̀ tínú tí wọ́n sì parí ìfẹsẹ̀wọnsẹ̀ àmọ́débọ̀ ṣùgbọ́n títí di àkó ilé tí wọ́n fi sẹ́ra ró lórí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó ọmọ òdòdó ó ní abia warriors pẹ̀lú queen khalifa tí wọ́n ṣì ń gbangba náà ó yẹ bàrá wẹ́ẹ̀sì àwọn náà dúró síta lé bàbá wọn láti fi kọ gbé bọ́ọ̀lù nasarawa united láti fi wọ́n ṣe wètúwè london insurance méjì sẹ́yọkan ni wọ́n fún ikọ̀ gbé bọ́ọ̀lù warriors rangers international tí wọ́n jẹ́ defending champion àwọn dúró síta lé bàbá wọn láti gbàlejò ikọ̀ gbé bọ́ọ̀lù casino united ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan mọ̀mí ìmọ̀ ni wọ́n jọ gbá láàrin ara wọn rivers united méjì sódò òun ni wọ́n fi tẹ̀ bàyà sẹ́nu ikọ̀ gbé bọ́ọ̀lù plateau united warra united harmony boys àfọ̀njà wọ́ọ̀rìọ̀ wọ́n dúró síta lé bàbá wọn àṣà àdúpẹ́ ìpè ikọ̀ gbé bọ́ọ̀lù kano pillars wọ́n á padà lápìlà yàmáwa lẹ́yìn ọ̀rọ̀ nítorí pé ọmọ aláyọ̀ méjì òun ló padà kú sí o láàrin kwara united pẹ̀lú kano pillars lọ́jọ́ tànà ìyẹn nílé ìlọrin niger tornadoes àwọn dúró kokoroko síta lé bàbá wọn emma show tornado òun ni wọ́n kàn mọ́rí ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀yìnbà pẹ̀lú ẹ̀mí ayò méjì sọ́yọ̀kan nìyẹn dọ́mọ́ united àwọn náà wọ́n á tẹ̀bà àyà sẹ́nu ikọ̀ gbọ́bọ́ọ̀lù sporting lagos pẹ̀lú ẹ̀mí ayò méjì sódò àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó ṣe jẹ́ gógógó lọ́jọ́ tànà nìyẹn ìyẹn mazde wa ìyẹn nínú ìdíje ìró match nigeria premier football league 2026-2027 ó ṣe jẹ́ nìyẹn gbogbo bọ́ọ̀dì kúrò lápá abẹ eré gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó dọ́dọ̀ ìrọ̀gbọ́ gbọ́bọ́ọ̀lù lápá yẹn ìyẹn fún ikọ̀ gbọ́bọ́ọ̀lù super falcons ilẹ̀ wa mò ń sọ nípa rọ̀fí àti múra ọmọ yẹn ti lọ dọ́rọ́pọ̀ o ìyẹn mọ ikọ̀ gbọ́bọ́ọ̀lù aston villa lóbìnrin ṣáájú ìdíje
Waju idije to je tawo obirin eyan lori lede gesi todun 2026 2027 ke je bi iroyin ele ti won fi lede kasagba lati ojo opa ye lu jara lati nu pegbe bolu asovila lobirin won fi dire mole won ni lori ati le ro iko won lagbara won ni di abaniyan gogogo se won fi lo gbe rawa gbe bolu omo bibi le wa Nigeria lobirin na e pe ko wa ma lo dana ko wa ma ga so lo ga so bo ki nkan ko ba le se se men ku e fun won gege bi won se gbe si mi leti o mo gbe so meyin temi beta o ya mo re kete kuro lori yen o dodo rawa gbe bolu omo bibi le wa Nigeria to je gbe bolu lo pa eyin kan na ni only the under Only sa uda omo yen ti towo bade o olodun meji eyan pelu iko gbe bolu kan lori lede Libya niyan o gege bo se ja wi pe O ti fi orilẹ̀-èdè yẹn lẹ̀ láti bí ọdún méjì sẹ́yìn lọ́wọ́ tí a wẹ̀ lọ́wọ́ bí nǹkan ṣe lọ ó tọwọ́ bọ̀ àdéhùn ọlọ́dún méjì ìyẹn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Libya gẹ́gẹ́ bó ṣe jẹ́ bó ṣe gbé sí mi létí wọ́n ní ìgbé ẹdẹ́bẹ̀ mo jẹ́ bẹ́ta ó yẹ jẹ́ sáré lọ wò àwọn agbẹ́ bọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà tẹ wọ́n láǹfààní láti fakọyọ ká sáré mú bíi méjì wá tí wọ́n fakọyọ nìyẹn èèyàn lópin ọ̀sẹ̀ ilé ta lò tán yẹn ẹjẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tolú lọ pààrọ̀ kó dáre láláyé yẹn ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà kódà wọ́n tún gbá bọ́ọ̀lù wọnú àwọn èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù ayáàsì nìyẹn nígbà tí wọ́n tẹ̀ sí ojú ikọ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀sà èèyàn gangan nínú fẹsẹ̀wọ̀sẹ̀ ilé tó wáyé tó jẹ́ torílẹ̀-èdè netherlands èèyàn lánàá ọjọ́ àìkú nìyẹn àmì ayò mẹ́rin sódò

gẹ́gẹ́bí Adémọ́lá Lukman ẹ̀rọ wa gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ tó dọ́mọ bíbí ilẹ̀ wa Nàìjíríà náà gẹ́gẹ́ bó ṣe bọ́ sójú òpó ayélujára òun ni inú mi dùn ayọ̀ mi kún òun lẹ́ni tó ga sínú mi kò ní lè kọsẹ̀ nítorí pé 3 points yẹn ó wú tatata a sì láǹfààní láti gbà àti wípé bó ṣe já wípé a ti tún bẹ̀rẹ̀ sí ní jáwé olúborí yẹn òun ni inú mi dùn ayọ̀ mi kún gẹ́gẹ́ bí Adémọ́lá Lukman bó ṣe pè mí lórí aago tó gbé sí mi létí òun lè mí láǹfààní láti gbé súnmẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi o ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo gbé bọ́ọ̀dì kúrò ńbẹ̀ ó dín ní ìdíje sìríà nínú ikọ̀ gbọ́ bọ́ọ̀lù dínísì lórílẹ̀‐èdè italy nìyẹn o àìra wa ṣọ́lẹ̀ ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà mò ń sọ nípa Maduka Okoye wọ́n mí àwọn rẹ̀ àwọn rẹ̀ wọ́n mì nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́débọ̀ ṣùgbọ́n ikọ̀ gbọ́ bọ́ọ̀lù udinese wọ́n padà láǹfààní láti jáwé olúborí tako ikọ̀ gbọ́ bọ́ọ̀lù AC Mozza pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì AC Mozza yìí ìràwọ̀ gbọ́ bọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà kan òun náà ń lo dọ́là ń bẹ ẹ̀yìn akínsànmíró ẹbí nísàn nìyẹn àmọ́débọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n wá ganu ìròyìn ìyẹn síta rè Maduka Okoye olódùn jọjọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí clean sheet ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó wáyé ó láàmọ́débọ̀ ṣùgbọ́n ó níbejì ni nítorí pé báwọn ṣe jáwé olúborí olódùn mọ́ gàgàá gẹ́gẹ́ bí udn tari Maduka Okoye bó ṣe já mi bẹ́ẹ̀tà wá ní ìgbé ẹdẹ́bẹ̀ mo ti já ẹbẹ́ tà ó dẹ kó tó di pé a máa lọ sílẹ̀ òkèrè ẹjẹ́ lọ sọ́dọ̀ ẹni tó jẹ ààrẹ káfàtà máa là nígbà kan wọn àjọ tí ń bójú tó bọ́ lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà nílẹ̀ wa nàìjíríà èyí amájú mẹ́fì pínì aláyé ti jẹ́ kó di mímọ̀ ó ní ṣẹ̀rí ẹ̀rawọ̀ olùkọ́ni tó ti dolóògbé nílẹ̀ nàìjíríà ìyẹn stephen kechi ó ní kí n kóun má parọ́ kan má ṣèké ó nígbà tó fi jẹ ààrẹ àjọ nfl ó ní òun ní àjọṣepọ̀ tó gbọgbọ́n òun bẹ láàrin àwọn méjèèjì òun ní kódà òun ní wọ́n máa ń bọ̀wọ̀ fúnra wọn bẹ́ẹ̀ta gẹ́gẹ́ bí amájú mẹ́fì pínì ó ti sọ̀rọ̀ yẹn ṣàlàyé ìyẹn lọ́jọ́ ọ̀tànà ó lè mí jẹ́yìn tèmi bẹ́ẹ̀ta wọ́n wá ń bì wọ́n ní àlàyé bó lọ̀rọ̀ owó òun ní ẹ̀gbọ́n gbogbo owó eléyìí tó jẹ́ wípé àjọ nfl tí wọ́n jẹ olóògbé stephen kechi ó lòun lòun san ó tó di pé òun fi ipò ààrẹ káfàtàmálà àjọ nfl fúnlẹ̀ gẹ́gẹ́ bí tari amájú mẹ́bí bínìkì bó ṣe sọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn oròyìn ìyẹn lọ́jọ́ ọ̀tànà yẹn ó lè mí gbé súnmẹ́yìn tèmi bẹ́ta ó yẹ jẹ́ sáréṣẹ́rí wá sí ìpínlẹ̀ èkìtì nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù èkìtì united kété èkìtì kété àwọn náà ti fi léde òkú àwọn agbá bọ́ọ̀lù 35 ìyẹn 35 players ilé tó já wípé wọ́n máa lo dọ́là nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti èkìtì united ṣáájú ìdíje nigeria national league tọdún 2026-2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́kọ́ di mímọ̀ wọ́n ní ẹ̀gbọ́n àwọn aṣọ́lé tó tóbi mẹ́rin ó gangan ni wọ́n ṣàyẹ̀wò fún tó sì já wípé orí báwọn ṣe tó jẹ́ pé wọ́n máa lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti èkìtì united nígbà tó jẹ́ pé àwọn central defender tó tó bíi méje ó gangan ńbẹ̀ńbẹ̀ àwọn winger defender ilé tí wọ́n tó bíi márùn-ún ńbẹ̀ńbẹ̀ defensive midfielder ìyẹn dm bíi mẹ́lòó tó tó bíi mẹ́ta àti attacker winger tí wọ́n tó bíi mẹ́rin bákan náà wọ́n ní àwọn striker ìyẹn atamátàsí mẹ́ta ni wọ́n yọ gọ́ngboro àwọn offensive midfielder àwọn náà tó bíi mẹ́rin o nígbà tí ó jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù ilé tí wọ́n mú ìgbéga bá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù èkìtì united feeders wọ́n jẹ́ méjì àwọn tó jẹ́ wípé wọ́n ṣẹ̀gbé wọlé wọ́n jẹ́ mẹ́ta bó ṣe jẹ́ nìyẹn àpapọ̀ rẹ̀ ó jẹ́ 35 ilé tẹ́kìtì united tí wọ́n láǹfààní láti kéde ìyẹn lọ́jọ́ ọ̀tànà bó ṣe jẹ́ nìyẹn ó ti di nílẹ̀ òkèrè ó jẹ́ dédé ẹ̀yìn ti manchester kóbákóbá lálẹ́ ẹ̀yìn ti barca ó gbẹ̀yìn ti mayo ó yá mi ìgbọ́gun yín ẹ̀yìn ti chelsea ẹ̀yìn ti dìgọ́nà ó yá gbogbo ẹ̀yìn ti ac milan ó gbẹ̀yìn manchester city ẹ̀yìn ti liverpool never walk alone never

ẹjẹ́ mu látọ̀dọ̀ àwọn akànṣẹ́ lápá bí lè lọ fọ́dọ̀ tarẹ̀ ìràwọ̀ akànṣẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè british kù ẹni ọmọdún mọ́kànlélógún 21 years moses ita uma ó ti jẹ́ gbódì mímọ̀ ó ní bẹ́ẹ̀ ṣe ń bá dání àátúgùn ni ó ní bó ṣe jẹ́ wípé oṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́jọ́ sátidé ìyẹn nínú ìdíje akọ̀ṣẹ́ eléta mọ̀ sí heavyweight championship world champion ìyẹn lọ́jọ́ sátidé sọ́wọ́ ojúgbà hàn ìyẹn ní O2 arena ó ní ìyẹn kì í ṣòpin fóun nítorí pé òun tún máa padà wá òun dẹ̀ máa túbò ń fọ̀ nítorí pé ọmọ ọmọ ilépo lòun gẹ́gẹ́ bí moses ita uma gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ṣàlàyé tó gbé súnmọ́ mi fẹ́rẹ́ ń jogi mo jẹ́yìn tèmi bẹ́ẹ̀ tàmánì ìgbẹ́ débẹ̀ ó yẹ pàápàá mo gbé bọ́dì ó dọ́dọ̀ wọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí ikán kéré ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí ikán kéré má ní gbàgbé ìyẹn káàkiri tùbútùrú olè àgbáláyé ìyẹn roger federer wọn ti gbéde rẹ wọn dẹ ti ṣe ìdọ́kṣọ̀ fún gẹ́gẹ́ bí ìkan lára àwọn ilé tó gbóúnjẹ fẹ́gbẹ́ tí ò gbàgbé pléètì sàgbàtọ̀ lágbó bọ́ọ̀lù ẹlẹ́yin lórí ikán kéré ìyẹn international tennis hall of fame ọgbà bí wọ́n ṣe kéde àlàyé ló bá bú sẹ́kù gbaragadi.

ẹ lápàbẹ ṣèyí lọmọ ọgá lánìta gbogbo nílùú lẹcha àjà sọrí wáyà orí ẹ lápàbẹ yẹn ó yẹ gbọ́ mi dáadáa abúlẹ̀ ṣowó lẹcha agbára àtàṣe gbogbo chẹ́sì nípínlẹ̀ ọ̀ṣun káàbàtàmọ́là bàbá chẹ́sì ní gbogbo gèrè alímìtì máa ṣàdá alàgbà sunday adébáyọ̀ máa bá kí rẹ̀rẹ̀ ládébò akẹ́jù láti inú ìjà àláfíà olúwa bàtújọ chẹ́sì kì í jẹ́ ròyìn mọ́ mẹ́rin sí mẹ́ta ó ní wọ́n fún ipa agbábọ́ọ̀lù brighton wọ́n ti ní 6 points lọ́wọ́ tá a wà yìí ó yá leeds united pẹ̀lú brentford wọ́n gbọ́ mi aláyò kọ̀ọ̀kan sunderland fìgbà ó lólùkọ́ nípa agbábọ́ọ̀lù fulham ìyẹn abẹ́lú àbẹ́lú ẹ̀ àbẹ́rò àbẹ́lú ẹ̀ ló bá bínú tán ó ní kínní ìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ máa ṣe sẹ́gbẹ̀gbẹ́gbẹ́ ó yẹ bà mí gbogbo yédèpò ní gbogbo kwara polytechnic ní ìgbọ́kúnyín tún lè bà mí lápá abẹ yẹn ó yẹ gbọ́ mi dáadáa ọ̀túnba lẹ́ka jáde ẹ máa jẹ sínú ẹyin ẹ máa fẹ́ yín mẹ̀kọ́ reverend doctor ọlọ́ládé láti inú ìjọ àláfíà olúwa baptist church ẹ kó ojúmọ́ jáde 5-2 ó ní ipa agbábọ́ọ̀lù manchester united tẹ wọ́n fún ipa agbábọ́ọ̀lù ipswich lọ́jọ́ ọ̀tàna nínú ìdíje league one paris fc mẹ́ta sódò ni wọ́n fún ipa agbábọ́ọ̀lù nice rennes wọ́n rẹ̀ yà sára ipa agbábọ́ọ̀lù lemans pẹ̀lú 3-2 monaco kóbákóbá òun ni wọ́n ṣe kó ẹ̀ṣẹ́ bo ipa agbábọ́ọ̀lù olympique marseille pẹ̀lú 2 sódò

0: nínú ìdíje Serie A lórílẹ̀-èdè Italy, Napoli, wọ́n ṣubú sọ́wọ́ ìpàgbá bọ́ọ̀lù Kòmó. Pẹ̀lú méjì sẹ́yọkan, Sherry Chalotalova tó jẹ́ agbábọ́ọ̀lù ń gbà kànáà fún ipò agbábọ́ọ̀lù Chelsea, ó pa tú mẹ́ta tí ọlọ́dẹ ń pa o, ìyẹn nínú ogbó lọ́jọ́ ọ̀tànà. Cagliari, wọ́n kọ́gi ìyàmọ́ wọn lé lórí nu nítorí pé Inter Milan ló ta wọ́n mọ́ta lé bàbá wọn pẹ̀lú àmì ayò kan dondo. Lazio, ó láyé ipò agbábọ́ọ̀lù Genoa pẹ̀lú àmì ayò kan dondo. Ó dá nínú ìdíje Bundesliga. Bó ṣe jẹ́ nìyẹn, lẹ́gà bákan náà nínú ìdíje ti La Liga. Real Madrid, wọ́n bínú tọ́lọ́jọ́ tẹ̀nà kì í ṣe ìròyìn mọ́. Mẹ́rin sódo ni wọ́n fún ipò agbábọ́ọ̀lù Malaga. Deportivo La Corona, àwọn náà ṣe dáadáa, wọ́n gba rẹ́kàdì wọ́n sì tún jáwé olúborí. Mẹ́ta sí méjì, tako ipò mẹ́ta sí ẹyọkọ òjì, tako ipò agbábọ́ọ̀lù Valencia, Celta Vigo. Vigo Vigo làwọn fi ṣe nítorí pé Athletic Bilbao olóka wọn mọ́lé ní Celta Vigo bá tẹsẹ̀ bẹ̀rẹ̀ lójú pa bẹ́ẹ̀dì mọ́ wọn lápò pẹ̀lú ẹ̀mí ayò méjì sódo. Bó ṣe jẹ́ nìyẹn gangan nìyẹn lọ́jọ́ ọ̀tàná lápá abẹ̀yẹn. Ó dẹ́ pàápàá lónìí Aston Villa yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal dèbí agogo mẹ́jọ àṣálẹ́ nìyẹn nínú ìdíje Líìgì lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Bákan náà nínú ìdíje Serie A lórílẹ̀-èdè Italy, Lecce pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma dèbí agogo márùn-ún àbọ̀ òun ni wọ́n máa kojú ara wọn. Dèbí agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, òun la Atlanta pẹ̀lú Bologna tí wọ́n jọ máa wọ ara wọn lójúlójú. Nínú ìdíje NPFL lónìí, Abia Warriors pẹ̀lú Queen Khalifa wọ́n parí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Mo ti já yín bẹ̀rẹ̀ ètò. Nínú ìdíje ti La Liga, Osasuna pẹ̀lú Getafe dèdé agogo mẹ́fà àbọ̀ òun ni wọ́n kojú ara wọn. Barcelona tó mọ́ Rayo Vallecano dèdé agogo mẹ́jọ àbọ̀ òun ni yóò wáyé o. Bó ṣe jẹ́ lápá abẹ̀ gangan nìyẹn. Àwọn Trafalgar update, ẹ̀yẹ káràkátà mi dòmẹ́dò. Àwọn agbábọ́ọ̀lù bí nǹkan ṣe lọ, ọ̀túnba Lẹ́kà Àjàdì lórí yín lápá abẹ̀. Ẹ̀yin ti máa yọ ẹ̀tẹ̀ ṣe dáadáa lọ́jọ́ tàná nítorí pé ẹ fẹ́ràn jẹ̀kọ́ ẹ̀dẹ̀ tó ń ṣe pé ẹ fẹ́ yín mẹ́mu lọ́jọ́ tàná yẹn. Kódà olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Mayu kan ìyẹn Alàgbà Adégbayọ̀ Ìbùkú bẹ̀sí gbogbo lé ní gbogbo Adébáyọ̀ nílùú Adó-Èkìtì. Ó lé Westport ó yá wá ganu sí. Mo ní mo jẹ́rìí yín ti yín náà ẹ kì í ṣọ́ máa sí. Ó sáré ya kinní yẹn sí lára. Ó tún ní kí n fáwọn olólùfẹ́ kan lójú òpó WhatsApp lọ́jọ́ tàná. Ó ní tún ṣe kinní yẹn fún wọn. Ẹjọ́ àwọn Chelsea àkúrí wọn ti wọn. Wọ́n jáwé olúborí wọn lọ palẹ̀ kùdé. Kò sí wàhálà àgbà kó tó di pé a máa lọ sójú òpó káràkátà. Ẹ jẹ́ kí n kọ́ kú yín.
1: Ẹ kojú mọ́ ọ̀gá ìpàdé ní Bọ́kàn Diamond FM. Akíw àpé àpá àjòdù ni. Abiodun Akíw mi lórúkọ tèmi.
0: Ẹ ṣeun.
1: Ẹyin lè sọ́kọ̀ àwọn Chelsea.
0: Àwọn wọn jáwé olúborí wọn palẹ̀ kùdé lánàá.
1: Kárí wọn
0: ni. Àárín wọn. Ó kùdé ẹ̀ kó yíwọ̀. Tí tó bá yẹ pé wọ́n tiẹ̀ lọ fi 10 minutes sí bọ́ọ̀ yẹn lánàá.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò.
2: Àtúpalẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹfọ́n. Tìgbó ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀. Kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday. Tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀. Ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀. Ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: táyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́ ìwọ àti ṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣe béèrè ẹ̀yin ọ̀dọ́ wa ń lẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó ká fìrun dúdú ṣiṣẹ́ ká má ba fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fúnni aṣọ ìwọ̀ku ò tọ́sọ́mọlúàbí rárá ká ṣọ́ ni bárìn ká ṣọ́ ni bárẹ́ ní gbogbo ọjọ́ jìnnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kòló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní ladarí ọ̀la Nàìjíríà.
1: It's where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha, eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor cube.
5: The taste of home.
6: Number 2 no pe gbogbo eniyan si bi ayeye ifisori oye at the rejo installation of leader in charge ti baba wa special apostle bolalewa ati adodun idasile yi ti a ma nse lododun ti eleketa din la adota iru e 47 years anniversary
7: afipi lelele lori otito
6: ojo sunday ojo kefa osu kese odun ti awa yi le to gbogbo yo ma gbere so bere ni dede ogo mefa owuro titi di ago meta osan nibi ti ti ma gba awon eni ifami ororo yan ni to to lejo gbogbo legbelegbe lokunrin ati lobirin adira wa ku orire o ninu ile adura na ri gbogbo yo ti ma woye ninu ijo CNS movement number 2 asa dam road opposite Kilimanjaro ilorin Kwara state special apostle pastor prof ogobiyi sole administrator ni olugbalejo gbogbo eniyan alaga igbimo ajodun special apostle ti ayola ati gbogbo igbimo ajodun ni olukede gbogbo eniyan ni ape a o ma reti yin ayo ni o

0: e pe ajo Benjamin Franklin Eye Foundation sori aro ibani soro ye 08032622377 ajo Benjamin Franklin Eye Foundation ni olukede
1: Ferobin Ion Care, the good for your body, yeah, you, yeah.
2: Wake up, feel strong, feel free with Ferobin. Iron for you and me. Ferobin is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferobin, the ideal blood builder.
3: Emmanuel, Oluwa nbe pelu wa.
4: Omo ni ni Oluwa. Omo inu si ni ere re.
3: Bi o fa ti ri lowo alagbara gan olomo ri lowo obi.
4: Ida omo le mu yan yan jagun ere je fun ni lojo ale ati leyin wa ola ni ile eko Emmanuel Baptist Nostrum Primary School se nkede aye igba ni wole si ipele cre. Nostrum ati primary classes si won. Awon yara itawe re bi ti le okere ninu ayika ti mu iko ni woluko. Ti tun beko wori fa won mo. Gede ni akonu epeyin curriculum won se pelu ti loba. Ton ta awon eroja iko mo leko ni ronun. Computer laboratory won kun fofo be ni library won o se fowo reseyin. Eto eko ise owo nbe fa won mo be lo ni ruru school class. Beti gbo mo lara didojo la pelu baba nbari ni tawon oluko to kojo osun pelu iberu olodum lokan awon awoko to ri won pe ni nbe ni ti awon oko tin ko awon mo lobo gbogbo e gbogbo e lowo perete Emmanuel Baptist Nostrum Primary School nbe ni Saboke ilu Ilorin ipinle Kwara e pe won sori ero ibara ni soro 08157574423 tabi 08135375933 eyin obi ati alagba to to mo riri eko to kojo osun fa awon omo se ran ti on ti wewe ori kejidologun ese ke dogun wi okan oloye ni igba imo eti ologbon ni se awari re
3: Emmanuel oluwa nbe pelu wa Wow.
5: Ka
6: ba fenu re jona
7: ti eso lotu ti emi reti lodo ara ilu ni pe diboko sebe kan yowo nbe kan jawo nbe eni ti e o mo ton kan ti won kan wa so fun yin pe to eni bayi eni kan lo gbe wa ti se pe yin gan ti mo shora nitori pe awon nkan kan wa ti ara ilu ma nse to ba bu won lowo ton won ma pariwo eyin te mo pe e fe se nkan eni teyan ti mo da te de mo wa re ni arin ilu te mo bo se nse ni te mo le re te mo itan re te mo gbugbu kan pa re e pa ni kan ti e mo ri ti o je ko won se wa so fun yin pe bayi lo se ri iroyin ti o jina ni iroyin to sumo wa ni eje ka ma tele ta wa gan mo ti o je wi pe ko se pe o digba tan ba so fun wa awa gan mo ru eni ti eni eje ka si ma dibo e ri pe ibo ti won di ni awon bi kan ni je lo te lo mi gba egberun mewa eni kan o dabi ewe o dabi ere o dabi awada de ko kin sere ko kin sa awada obinrin omo obinrin kan gbe wa sori TikTok aya ero ayelujara pe o egberun mewa to ngba re o fun odun merin lo won fi na o dabi ere ni o dabi awada ni sugbon oro to je pe o ro pe o n sere ni ko mo wi pe nti o ba ni lokan je pupo ni tori won na mo pe leyin odun leyin eto ti gba yi o tun ti odun merin ata egberun mewa ise dimi lo won fi na tan ko da bo je pe ojo kokan eni yen fi pe won o ti e na na kuna o wa na apo meji abo yo na fojo melo ko si temi reti pe loda ara lo ni pe ki won ri pe ijoba awara wa awon ta lo mo eto ijoba se to ti seri abi ti o bi o de ti seri to je pe ninu ba ti wo ladugbo o se dada ladugbo abi o se dada sawon eyan abi ati ri ko se itan so fun wa eyi ta wa gan ti ri pe eni yi eyan dada ni yo si je eni ti araalu yo le ba soro ti o si ma se nti araalu n fe tori awon eyan ki mo wi pe tan ba so pe eto ijoba awa ara wa itumo re ni pe nta araalu ba n fe lo ma se ko n se nti won fe ko ye awon eyan pupo o da se pe ijoba awa ara wa won le so pe bayi lo fe taraalu o ba fe n taraalu ba fe ni ko se e seun
8: oda a se oju opo le fun awon arale lati pe ki awon na ki won ba wa da si koko ati mu wa laaro yin e ma gbagbe lojopo whatsapp wa e le fi ataranse sowo si wa 0913 655 6952 yani ojopo whatsapp ti e le lo eni kan ti mebe
5: karo e ba ri ko se to a wo si ko la yo a kini o ori adele lo so la se po ti lo ni gbogbo se talaye oye wa a fe ki gbogbo wa lo mo wi pe ko da mo ba ko eyan ogun kale ti 100 eni kan so to na ni we ko ri aka yen olorun si fi mo eni na to pe sibe gbogbo wa ka wa lo mo wi pe so eyan eyan la fe dibo fun bayi ki soro party e si ri pe oselu to nbo elagbo olojo election kwara se ti wa rara awon ti nigeria ma focus very interesting party ni lo ma je ni 2027 kolo de le wa si o wa lara state ti awon eno focus suwa agbadura so lo pe ko fun wa ni leader kara de tu wa ka bonu hila yi lo olo ti awo tutu to layo e ko eto damage ni baje o
8: e seun adupe fun idasi ti yin 0913 655 6952 any ojo opo ti eleto wonu yara igbo saife erako e ba tumo eni ni akojo mo won ni lori oro eto dibo odun 2027 won ni yo je ifagagbaga laarin egbe oselu APC ati PDP fun eto dibo gomina ilegbimo asofin ipinle won ni sugbon teto idibo are hun won ni won ri pe are Tinubu oni o sese ko moroke iyan ni ipinle Kwara Olatuji Kayode ni won fi eyan sowo si wa
5: e ko to lo njo baje
6: e se o
5: abdul rahman ki adelodun amolegi baba lati dada o ki alaji olohun ni ko won je olanigba muhammad
6: e se
5: ri e bi oselu o nko la digbo fun eyan ni e je awo eyan loda o o salu musofa eyan lawo na lati digbo fun won gomina won campaign rara ni 2023 salu musofa o la di bo fun ngba so pe eyan ni eyan la o di bo fun o ni pele Kwara o Nigeria Kwara olohun je ba
8: de e sure boya kaku fi le so fun yin era ko bi e ba soro pe an dauko enikan an dogbon se polongo ni faye gba bo tile wo kire omo be ba se polongo e ma ko bo nkan ni yin e pe emi o mo satileyin mo lagbajo omo lamurin o ẹni kan bẹ́ẹ̀ omidan
6: ẹlẹ́ ẹ̀ka ara o
9: ẹlẹ́ ẹ̀ka ọmọ
6: ẹkọjú
9: àkóòtù dáàmọ́ndì ní bàjẹ́ òkèkè láàmàlà o ṣùgbọ́n ata ń bẹ́ẹ̀ náà ara ní ọlọ́run gbà ọlọ́run ẹ̀ tí ó dáa fúnra o ọdí ọtọ̀ tí wá jẹ́ aláàmàlà aláàmàlà aláàpùwátà aláàmàlà ayé rẹ̀
8: ọ̀rà ẹ ṣeun àṣàká oníyàn mọ́rítàlá láti alóore wọ́n ní ètò ìdìbò ìpínlẹ̀ Kwara yóò wà interesting gan wọ́n ní àwọn aráàlú wọ́n dúró fún ìjọba tí ó dúró re wọ́n ní ìpínlẹ̀ Kwara wọ́n nílò adarí eléyìí tí ó ní àkúnyawọ́ wọ́n ní kọ́lọ́hún kó bùkún ilẹ̀ Nàìjíríà ẹ ṣeun adúpẹ́ o ẹ̀yáwó ni.
5: Hello. Hello, Ekaro.
6: Ekojumo.
5: Thank you. I pray to Allah to get that mother to move by
6: you.
5: Alaji, Sobalaji, Akuri Baba Itaya. Lati Afaya ya. Daddy, Allah, we say, number one, Awa, me, kuno, ni, yoko, koro, ite, kapoko, jiku, kasibe, o, kapoko, yoku. Ka, wu, no, tona, wanko, shita. Ama, me, aba, ni, o, ni, da, gosho, no, uko, kanyo, maro, no, fun. Kawa we ni to je bi eyan to je eyan giti o ni ka dibo ka mo we pe ka mo wu wu toro wo ta wu ko lo ba wa de bi ta di ko lo ba ko sa mu ko yan fun ma je ti 27 olo ni dira mo do bayi
8: e se adukwa fun idasi ti yin e ma gbagbe e se le fi atero so so wo si wa lojo opo whatsapp 0913 655 6864 yẹn ni ojú òpó whatsapp ti ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa ṣùgbọ́n bẹ́ẹ̀ bá pè tààràtà wọnú yàrá ìgbóhùnsáfẹ́ yìí 0913 655 6952.
6: Hello.
10: Ẹ káàárọ̀ ẹ kó jùmọ̀. Ó dà.
8: Ẹ ṣeun. Káwo ẹlòmíì. 0913655692 tábà lè rí ìpè bíi méjì ìgbà sí a máa sọ wípé ó tún di lọ́la lórí ètò àtúpalẹ̀ ìròyìn tẹ́ máa pàdé àwọn akẹ́kẹ́gbẹ́ wa.
11: Ẹ̀ka ara wọn àlàáfíà fún yín.
6: Àlàáfíà fẹ́yìn náà.
11: Gòdì lọ́dájọ́ rìn. Gbogbo ọ̀rọ̀ dájú sólà tàbí tí ọ̀rọ̀ tèmi ni pé èyí ò wá wí tóró ẹni yóò ṣe
10: kájọ́dọ́lọ́.
8: Adupe 0913655692 yẹn ni ojú òpó tí ẹ lè tọ wọnú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ yìí lójú òpó WhatsApp wa honorable Abaya Yusuf láti Agaka ìsàlẹ̀ Fulani ibi ẹ lọ yìí àwọn ọlọ́bẹ láàárọ̀ yìí bí a bá fijú sí ló yẹ bá fọdó sí ọmọ.
12: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó wà lórí àga ṣe ń sọ̀rọ̀ òótọ́ ni kò yẹ káwọn kan kàn dé láti ibì kan káwọn kan rí ìdí ẹ̀ fún wọn sẹ́ni tó ń jẹ́ kí àwọn gómìnà mọ̀ sí fẹ́ inú ara wọn kò ju pé wọ́n ti lérò pé látòkè tán bá ti báàkì wọn kò sí nǹkan lè ṣe ẹ̀wọ̀ bọ́ ti ń ṣe iye ìbò local government ṣùgbọ́n ti 2027 lọ́lọ́run kó dá ẹ̀mí gbogbo wa sí kò lè jẹ́ gbogbo kinní náà wín ni kinní ní ọyẹ ní state mọ́ wọn á fi bọnú ara wọn náà ni pé eléyà ní kinní fẹ́ ẹ̀ní kinní eléyà ní tiẹ̀ nǹkan tọ́lọ́run ó ṣe fún wa nìyẹn pé gbogbo wọn ló kárí kinní bíi ti tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ ó dàbí omi adágún yẹn kò ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run àdúrà wa náà ni pé àwọn tí ó tù wá lára ọlọ́run ó yàn wọn fún wa ó dàbọ̀.
8: Ẹ ṣeun adúpẹ́ kí a máa gé pété bí àbádé nítorí bí àbádomi orí ipa ẹsẹ̀ òun náà ní kú tọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin tí ẹ ti pè sórí ètò ẹni tí ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ adúpẹ́ àmọ́ lórí ànílé láǹfààní láti gbé ìpè kankan mọ́ ẹyin tí ẹ ń pè tá ànílé gbé mọ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kò ní kẹyìn nìkan láìṣẹ́ ọlọ́wọ́ bá adúpẹ́ lọ́wọ́ aláàjì àbáyọ̀mí akinlolu àgbà oròyìn lórílẹ̀‐èdè wa nàìjíríà àti káàkiri tùbútùrú olè àgbáláyé agbólẹ́nu bí àjàta ẹ ṣeun adúpẹ́ wa a máa rí yín bá láṣẹ ọlọ́run ọba ẹ má gbàgbé pé ìdásí ìwòye àwọn tí wọ́n pè tí ẹ má àwọn tí wọ́n fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ àti àlejò wa gan-an kò ní nǹkan ṣe pẹ̀lú àwa tí a jẹ́ atọ́kùn ètò ṣùgbọ́n adúpẹ́ àmọ́ lóore fún làákàyè ohun ọpọlọ ẹgbẹ́ kalẹ̀ tó bá di agogo mẹ́wàá àyálẹ̀ ìtajà pàdé lórí ètò ẹ̀bá wa dá sí i ayọ̀dèjì ayọ̀lá ọmọ bàbá tíṣà ló kọ mi o.
13: Omidan Ọláyinka Ajani Ajibade lèmi jẹun.

lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: best fit abi Bola ti mu deputy governorship candidate ti wa appeal si ali se pe awon kankan wa se pe won egbete pe a se n ba soro pe okay ah oda iyen fo won okay ba so a fe ki en to ba je deputy governorship candidate egbe fe ko je en to se pe yo settle awon ikunsinu awon to jeje new party member so gbogbo bi ti egbe ba so si
1: se egbe yin oro tele ko to di pe e foko honorable Bello Mubarak si
0: no ko le pe gboro is that the yeye ko are Bola Ahmed Tinubu
1: asugbon be yen so
0: are Bola Ahmed Tinubu
1: e
0: be ni be ni
1: egbe
0: ko se kan tutun 2023 e to ba ni eh kinan pe e ri pe essay political to the president nisin honorable Masari awon ni won je placeholder to ko publish as vice presidential candidate Alhaji His Excellency Asiwaju Bola Ahmed Tinubu 23 ko to di pe won wa fi oruko Senator Kashim Sentimasi. So it's not something that is new to democracy or politics.
1: Awon so wi pe on ti en so yi pe o jo bi pe pe tori pe e se awon pasipayo kan lo fi mu pe ke koju lo fo ko honorable Bello Mubarak si.
0: Okay, kanju ba wo ko si kanju me se asiwaju kanju ni 23 na fi fi oruko Masari si ni. So abi awon PDP o la won tan fi si awon po awon senator ko to di pe nkan ogbe ti mo gbagbe lati adi ni pe ri pa awon ti won pe awon ni top yi nkan tan claim ni pe won ni ko si primary ninu si primary ni APC abi primary se lawon bi kan ko se lawon bi kan but foran wa kaakiri video evidence ibi ta awon yan tin to ti won tin gbe pe eni bayi mo kun eni bayi ni mo kun o wa kaakiri to tumo se pe butu ba ntero ni but o wa se nla nu pe awon tan wa ni atori nkan ta nbinu sin bi kan ni nkan eni won wa lo si inu egbe PDP na wa lo enjoy mo se ba soro nisin ni Kwara North ba nisin won si won ti igbora won ye o to ren ti won to ni ticket to win ni primary to contest to win ni primary ti won jagba lowo re ohun binu bayi so won ni nbi kan eni tori pe won se primary dada ni but ebi ti won ti se primary tan se pari eyin lo jagba nbe so to tumo si pe ija G15 abi top or whatever name ti won ba pe e ri pe ko se ija aralu ija imotare ni nikan ni ija self interest ni because ka so pe ja pe ah bo se ye ko to ni se bo se gba ticket in PDP se bo se to ni won se gba
1: awon kan na pe iba je pe ija aralu leyin ti en se atileyin fun onimero Yakub Danladi pe e ba ti ku jo wole pe ka tu eto odibo abenu ki won tu se pe imotara ni nikan leyin na nja fun
0: seri oro yen ko se oro 2023 ti Senator Salu Mustafa win the Senate primaries Senator lo regbe binu kile tun oju kale fun so le tori pe inu bi enikan eto yin te si mo pe a lo to ni mo win ni kini so ibi to kan competition si won ti competition si
1: e se wa
0: ni democracy inu democracy inu democracy or any under any party process ke se candidate ni o so pe primary yi ko e bo se ku ri ni egbe at the national level awon won review process to produce right honorable Salu Yakub Danladi but then review it won nkan lo bo se ko lo so awon lo ni dajo lowo but ohun le gbe record tun si ke wa ni ah ngba ti kini ati wa ri be ka re jo to soro but egbe ti so pe ah egbe ti primary ti bo se ko ri lo se ri so it is not practiced anywhere
1: ora e ja si ojo opo le fa awon ara le 0913655652 edaku ko ba se si oro ko ba ko gbe oro eleyameya bo ti le wo kere omo elo e ku ya leta
2: elo e ku ya leta o
1: e seun
2: oruko temi ni fate lati gerewu omo babun mo ki alejo wa oro ni ku lata yen lagbara olohun eyin e fe ti to fe ti to ko le ti ronu oro won o ẹni tí ọba parọ ẹni pé ndí ìbẹrẹ ọrọ wọn wọn ti kó yá wa ayé pé ọmọ bíi òbí làwọn tẹlẹ àmọ awa fi npc lórí athletics wọn gbéra wọn gbà yẹn àti bí àwọn gdp nísìn kò sí fi ń jẹ gdp àwọn tí wọn tẹlé wọn ni kí wọn tètè lọ lè ronú ẹsàn ní jẹ bẹẹ gbogbo ẹgbẹ́ yẹn àwọn ènìyàn tún ẹ̀fọ́ ẹgbẹ́ aládìgbò àwọn òsì ní ju gbogbo ọyọ̀ kan lọ mọ́làmù abdulrahman abdulrasaq agbúdọ̀ sí ẹ̀sán rere fún mọ́làmù abdulrahman abdulrasaq báwọn náà bá pariwo ẹ̀yìn sẹ́ńtà gbogbo sí àmìlà àti gómìnà ló ń ṣe sẹ́ńtà tó ti ṣe jù sẹ́ńtà tó ti ṣe jù ẹ̀yìn ẹ̀sùn pariwo gbogbo sí kankan sẹ́ńtà ò ní sẹ́ńtà ìlera gómìnà ti wá sẹ́ńtọ̀ kọ́dà
1: kí ẹja wo ẹni náà kó tó di pé mo lọ sójú òpó wàṣà ẹnú ẹnú ẹkú ìyálẹ̀ ta
2: ẹkú ìyálẹ̀ ta àmú kí atọ́kùn àmú kí sẹ́ríìpù náà sẹ́rí ọ̀rọ̀ sáàdì musa bá tẹ́ ń sọ nídìí àpótí wọn yẹn àwọn tí ò jẹ́kọ́ wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lọ́lọ́ bá ibi wá ti ń sọ fún wa pé ní ìgbò rẹ̀ yóò kún kẹ́kẹ́kẹ́ ni wọ́ọ̀dù tó ti jáde yẹn ọ̀kanu ìkejì àwọn ifjifjin tẹ́ ń sọ yìí pé ní wọn ò nípa wọn nípa o tẹ̀mọ̀ pé ní ẹ̀yìn àti wọn náà lẹ́jọ́ fi tọmọléńjọ́ níyìn tẹ́ẹ̀dì padà wá fi wo yìí èyí tẹ́yìn náà ń ṣe yìí èrú inú ọ̀padà wo gọ́vùnà abdulrahman abdulrasaq kò ní wọ́ sí ń gbá.
1: Ẹni ní.
0: Ìmọ̀ tí wọ́n náà sọ. Ẹgbẹ́ tó àtọ́kọ́kọ́ pè náà wọ́n náà sọ títa ara rẹ̀ so ó nọ́ máa democracy nánà.
1: Ẹni ní àpò ara yín lẹ̀ ń já fún wọn ní APC wọn ló ti di gbére ní ìpínlẹ̀ Kwara.
0: Kálá ní
1: láti odò ìta. Ni wọ́n fi ẹ̀yìn òṣogbọ́n.
0: Ṣé àgbàpọ̀ para wa ni àpò ara wa kọ́ ni unity gbogbo ọ̀nà tó ń yọ̀kú lọ́nà unity bridge suligambari àpò ara wa kọ́ tanker flyover ara wa innovation hub àwọn schools tán tún ṣe káàkiri sápò ara wa nìyẹn tó ká pé àpò ara wa lọ́jọ́ ọ̀la ìpínlẹ̀ Kwara alhamdulilah ó dá bẹ́ẹ̀.
1: Ọ̀rọ̀ ẹni ní ẹkọ́ ètò wọn ni wọn kí àlejò ẹ ṣo wọn ní tẹgbẹ́ wa lónìí kí ni àrídájú pé ẹgbẹ́ òṣèlú APC ọ̀nà ẹgbẹ́ ọ̀dà fẹ́ ṣe kọ́ àwọn nídà àgbàrẹ̀ rẹ̀ ẹ ṣeun àmúrátẹ̀ ránṣẹ́ yín o ẹni ní kí ni àlejò yín kí àlejò yín má dààmú ara rẹ̀ kí gómìnà kó ṣe ìṣirò ìjọba ọdún mẹ́jọ rẹ̀ fún wa náà lukman ọ̀làríwájú àwọn ni wọ́n fi èyàn ṣọwọ́ hello.
2: Hello.
1: Ẹ kú ìyálẹ̀ ta.
2: Ẹ káàárọ̀.
1: Bẹ́ẹ̀ ṣe o.
2: Orúkọ mi ni tó jí láti Àgàkà. Ẹ dákun ẹ máa béèrè lọ́wọ́ àlejò yín pé ta ló ń wíìnì ní ẹlẹ́sìn tí wọ́n ń tọ́ ẹ pé Sẹ́nitọ́ Sọ́líù Musa Valus.
1: Wọ́n ní níbi àpótí ìdìbò wọn unit
0: wọn kọ́. Àpótí wọn àwọn Sẹ́nitọ́ Musa Valus yẹn la sọ kò result tó bá ní ẹ̀rí tó yí pé wọn ò sọ ó túmọ̀ sí pé popularity APC ni wọ́n lọ fi wíìnì láwọn ibòmíì. Ọ̀ pé personally o tí wọ́n bá lè deliver lé rẹ̀ ní òṣèlú ò lè claim sí popularity so táwọn tó deliver dé àpótí wọn yòókù bá dá dé àpótí wọn ni ó possible kó mi tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu.
1: Ọ̀rọ̀ comrade Azan láti Ìlọrin wọ́n ní àwọn òfaramọ́ nǹkan tí àlejò ń sọ wọ́n ní ọ̀rọ̀ òṣèlú kì í ṣe bó ba ọpá bó ba òbú lẹ́sẹ̀ wọ́n ní tí wọ́n bá wá sórí ètò kì í ṣe pé kí wọ́n yá oṣù tètè sẹ́nikẹ́ni wọ́n ní kọ́ má gbàgbé pé malam saliu mustapha wọ́n ní ẹ̀tọ́ láti lọ bí tí ó bá wù wọ́n wọ́n ní àwọn ọmọ ìpínlẹ̀ Kwara àwọn gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwọn ni yóò sọ wọ́n ní ọ̀dà ẹ ṣeun adúpẹ́ fún ìdásí ẹjẹ́ tó wẹni ọ̀dà ẹ ṣeun.
0: Ẹ ẹ́ gbẹ́gẹ́ mọ ìsọ̀lẹ̀ kan náà mo ti sọ pé gbogbo èèyàn ló lẹ́tọ̀ àti contest and tẹ́ bá wo comment ẹni ẹ̀ make ẹ rí i pé Sẹ́ńtọ́ Saliu Mustapha ni wọ́n sọ lórí TV pé gómìnà ló ti àwọn kankan wá contest against àwọn àwa dẹ̀ sọ pé gbogbo èèyàn lábẹ́ òfin tó bá ti sọ̀daràn tó sì jẹ́ kí náà ń pè tó níwe káàdì ìdìbò tó sì jọmọ ẹgbẹ́ ó lè contest for any position so àwọn náà wò pé àwọn nǹkan ò tọ́ láti contest àwọn nìkan làwọn tọ́ náà fi sọ pé gọ́vùnà ń tiyàn so ẹni tó sọ pé anybody lè contest yẹn yes àwa la hold the position èmi hold the position pé anybody can contest for any seat. Láì sọ pé nìkan ní ti ẹnìkan àwọn tẹ́ ni wọ́n ń ti lélẹ̀ yìí ó ní wọ́n pé àgbàlagbà sí ni wọ́n so kẹ́hìnmọ́ náà ń tì wọ́n is an insult to their sensibilities.
1: Àwọn àtẹ̀ránṣẹ́ pọ̀ lójú òpó ẹ̀ ṣùgbọ́n a lè mú wọn tán ẹja wẹ̀ ní iná hello.
2: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun.
2: Ẹ kú ètò. Hello.
1: A gbọ́ yẹn tẹ̀wájú.
2: Lágbára ti sọ lọ́hùn lágbára ìtọ́lá inshallah Abdulrahman. Hello sir.
1: Ọ̀dà a ti gbọ́ yín.
0: Alájọ àmọ́ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ láwọn fẹ́ sàdọ̀ àwọn gómìnà.
1: Àwọn akọ́lọ́ ní pé ká máa sọ̀rọ̀ àwọn níwọ̀n sọ̀rọ̀ a kò sì ti ṣe bẹ́ẹ̀ ó ti kó wa pápámọ́ra lórí ètò. Dókítà Sharif Ibrahim tọ́pọ̀ èèyàn mọ̀ sí gold Eko ego oselu APC nipinle Kwara awon eyan alejo mi awon won ti fi gba kan ri je oludari eto iroyin si Abenugan Legbimo Asofin ni ipinle Kwara e se mo dupe fun pe ya pe yin lori eto e si je wa
0: e se eko alejo mi
1: a dupe eyan ara mi gugu en ti e fi ateranse sowo le ka to en ti e pe le gbemo e ma fi se binu ẹtọrọ ọlọrun ka ya layo ka pade nire e ma gbagbe pe itasi iwoye on kaluku te ma lejo mi ko ni nkan se pelu emi ti mo je atoko tabi ikoniye ṣugbọn adupe amọ lore fun iwoye yin o e so pupo ka ya layo ka pade nire ayodeja ayo laloko mi.
3: Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kò nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

kábíyèsí ọlọ́run ọba mi ọba lana ọba lónìí ọba títí ayérayé ọlọ́run ọba mi títí ń bẹ kí bẹ̀bí tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹ̀bí ò bá ní símọ́ ọlọ́run ọba mi náà là ń kó bẹ̀rẹ̀ fún torí pé kí ni wòyí ìjẹ́ ìjọ náà là ń sọ fọ́lọ́run pé dákun mọ́ ṣàwọ ọláàrẹ nínú ọláàrẹ mọ́ ṣàsọwájú ní ìlú awádúpẹ́ fọ́lọ́run ọba mi ipò jẹ́ ká mú ìlérí wa ṣẹ àwa láwọ̀ yìí náà lábá adúpẹ́ fọ́lọ́run ọba náà orúkọ tèmi ò yí padà ẹwà tómi ọmọ àlàbí náà lorúkọ ti tèmi èmi ọmọ ní èmi lọmọ wọn ní ṣàwọ àwọn ga ọmọ oníbú ẹja òǹwé ọmọ arìbùṣọlá iṣẹ sunkún kódò mọ gbẹ ìkóró sunkún kódò mọ fà àti sí àti kòrò báyìí iná là á mú jọ̀rún ńlá nílé bàbá tó bí mi lọmọ ẹ yírí ẹwò lẹtọ ètò lẹ yírí ẹwò kẹmọ bá wa kà lọ.

0: Ǹjẹ́ kábíyèsí ọlọ́run bá mi lẹ́dùnmarè ọba bẹbẹbẹ tí mo bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì mọ bẹ nígbà bẹbẹ bá kọ tí ọba bẹ mọ.
1: Kábíyèsí ẹlẹ́dùnmarè.
0: Ọba mi aláràbí ó ń lọ wàwà tí mo wà nígbà tí wàwà bá wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Tọ́já sí pé òní ọmọ wà nígbà wàwà bá kọ tí ọba wà mọ́.
1: Títí láéláé.
0: Ọlọ́run bí lẹ́dùn ọba lè wí lè ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bí lẹ́dùn àní. Adúpẹ́ o àmọ̀ lóore o.
1: Ọlọ́run ò ṣeun.
0: Òní nínú kàlẹ́ndà ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kẹjọ kábíyèsí ọlọ́run bá mi ẹ̀dùn
1: máa. Adúpẹ́ fún ọ.
0: Béèrè bí àwàdà August náà ti wá tẹnu bí kò báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmọ̀ lóore o torí pé bá a ti ń bá bọ̀ ẹnu wẹ́rẹ́ tilẹ̀ mọ́ lónìí àwọn kan bẹ nígbà táwọn ó jí kò tó ná jí sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn kan bẹ ọwọ́ ọlọ́wọ́ làwọn wà.
1: Kábíyèsí ọlọ́run.
0: Àwọn kan bẹ ilé ìwòsàn làwọn ń bẹ.
1: Ọlọ́run ṣé o.
0: Kó lónìí kó lọ́la ni. Ọlọ́run gbogbo ẹni tí ń bẹ ní dùbúlẹ̀ àìsàn ọlọ́run bí lẹ́dùn àbá wa wò wọ́n san o.
1: Àmì.
0: Tèmi ti yín ò rí bẹ́ẹ̀ ṣe ripọ́ yẹ ká fògo ká fi yìn fọlọ́ mi.
1: Olúwa ò ṣeun.
0: Bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ta pè ní ẹyẹrẹ o. Diamond FM náà lẹwà 88.7 ẹ lórí ọ̀fẹ́ àti pàdé wa lórí Facebook Live bákan náà. Lórúkọ olùdásílẹ̀ kan níbi táwọn olóko gé wa iléeṣẹ́ yìí. AY ọmọ àbátíjà lòdì yàrá agbára mú Bọ́lá Olójòkú lóko tèmi. Àláwọ̀ ìkọrin ni ọmọ oníkòyí ẹ̀ṣọ́ èmi lọ́mọ síbá ọmọ olówó ẹ̀mọ ṣarí kò mọ́ ṣògùn. Ògùn lọ́lọ́jọ́ kan tọ́jú rẹ̀ ń lọ́lọ́jọ́ gbogbo. Àjẹdẹ ni méjì fẹlẹ́gẹ́dẹ́ soge pèdèpèdè tó ní kọ́ máa kéde ọmọ dèdè rú. Bọ́lá ọmọ olójòkú tí òfo rọgbọ́n tí rọgbọ́n kọ́. Tẹnu kọ́ tètè gbọ̀ngbọ̀n kọ́ mo ní ẹjẹ́ ayere ẹ̀ sọ́tún. Ẹjẹ́ ayere sí ètò tá a bá fọ ọmọ ọwọ́ mọ.
1: A mọ̀ kan pa.
0: Ara dẹ́kun bí ọba jọjú.
1: Ẹ bá ń ké sọmọ olóńgè ni pé kó dá ti ẹ̀ka wòran.
0: Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní.
1: Ẹyiri ẹ wò.

0: ama talomo yegiri ipini kwara yi gan ah alaji lade azan pd omo ye pdp ni legbe kan eh ejina baba nepa omo ye pdp ni legbe kan to fi ka go abira pe fasan ta ni mo wa
1: oda e ja se bayi se ri emi ma fe ka duro lodo bi ti o to to je ta wa ti bi o ka wa mo eh se ri gbogbo awon arin ti won nu awon mo bi won ti yanju re eh e je no solo deputy na olomo olomo won oda iwo ni mo si pe lana mo ran se ko do wo kan lo sare lo eti mo olomo olomo won oda oni mo ran se lana o si daun itu me na ni wi pe ngba te yan gbo njele ti eni o je ku to wa ni wa jeun wa de be o je to je ku eni kan wa ni ah ka we je ngan lata aro tele a je ku ngan dede ti wa ni lo si egbe oselu apc won ti ni awon moye to po kọ́dà lẹ́nu ọjọ́ mẹ́ta gbọ́ pé wọ́n kó lídà ní kwara state gómìnà abraham abrasa wọ́n kó gbogbo àtọ́ fẹ́ díje wọ́n kó wọn lọ sí national lọ́dọ̀ àwọn apc la ṣe ìgbàgbọ́ wọn ni pé àwọn national apc wọ́n ti tẹ́wọ́ gba gbogbo ọmọye nípínlẹ̀ kwara tí a ṣe ń wòjú pé tètò ìbádé ètò ìdìbò bá dé bẹ́ẹ̀ ti fẹ́ náà ni ó rí.
2: ẹ ṣeun gan ọlọ́run ò jẹ́ kí a rí yín pẹ́ òwe tẹ pàlẹ́ kan kò tí pé pé ọmọ oko làwa ní àṣà local government
1: ẹ lẹ wí bẹẹ ni o ti bá débẹ tí bá ní àṣà
2: ọgbàgbà ní ọlọ́wọ́lọ́wọ́ ọ̀dà ọlọ́run ọ̀lẹ́rù lálẹ́ àná wọn tọ ẹrù ó dá oní kò tí ì gidi ẹgbẹ́ sẹ́yọ́ ẹ̀kún nù
1: ọyọ́kọ̀ọ́sẹ̀
2: ni so kí ọmọ ọmọgbọ́n níbi ìbéèrè tẹ̀bẹ́rẹ́ ìbéèrè tó dáa ni ìkó àwọn aspirants lọ sí national ó túmọ̀ sí pé àwọn tá a ti verify lélẹ́yìí ká lè ti confirm ìyẹn ti fi hàn pé ọlọ́run mọ̀jẹ̀ kára burú ọlọ́run mọ̀jẹ̀ kára ikú tọ́yáwọ́ ọ̀sẹ̀ni tó fẹ́ yọnu ọmọye mọ́ délégé àwọn tó jẹ́yàn wa àwọn náà ti fi kalẹ̀ wọn.
3: àwọn candidate wà náà
2: àwọn candidate wà
4: náà
2: àwọn tí àwọn yóò ti wà stand by kò sí pé ayé àdàkúrò mọ́ so etí yọkàn wa jẹ́ kékeré tí àtúrò àsìkò wa àwọn ta wá láti àṣà àwa ní rísìn tó fi jẹ́ pé abdulrahman abdulrazak ó gbúdọ̀ padà sí sẹ́nẹ́tọ̀ sàgbé opportunity wà láti pé kéèyàn ó sí gómìnà lẹ́ẹ̀mẹta ni ọ̀hún làwọn tó ní ká sí gómìnà lẹ́ẹ̀kan sí.
1: òfin ò tiẹ̀ wá báyìí
2: gbà ẹlẹ́mú fi ní opportunity ò sí ìdúrà yìí ò gbà torí pé ìjọba abilé àṣà ti wà for years and we are being into politics now democracy ó ti ní iye ọdún tó jẹ́ láti ọdún yẹn sí ìní àṣà ń bẹ gẹ́gẹ́ bí ó kọni tí wọ́n bá dẹ̀ fẹ́sẹ̀ wọ́n ní àṣà ń di largest àṣà ní number one àwọn ò rí àpẹẹrẹ number one you do not see any dividends of democracy then but now nkan tí o ṣe ká lani gomina abrahman abdulrazak lati facilitate wa sọdọ wa subeb àwọn lani chairman bẹ professor adaramaja niger river basin àwọn lani civil service commission àwọn lani engineer nepa power energy àwọn lani.
1: ẹni àṣà náà
2: ẹni àṣà kan tó
1: ṣe
2: káwa nìkan ni yóò dà fún yín mo wá sọ báwọn kan jẹ omi
3: ní ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
2: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
3: ọmọ ọmọ
2: ọmọ ọmọ
1: ọmọ ọmọ
2: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n bá di tí ó gbélé báyìí ó di ọfà ọba ààrẹ ní ọfà.
1: èyí ti slider ni ó gbẹ.
2: ọ̀nà yẹ láti ayébáyé lọ́dọ̀ yẹ ti wà tó bá ti lọ́dọ̀ ìlú ọ̀nà àṣà yìí ìlú yà mí ni ó tọ́ba ti sábà dìbò tọ́ba ìwọ́n sì rọra dọ̀dọ̀ lómi sí wọ́n sì dòkúta wọ́rọ́wọ́rọ́ sí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì ó ti lọ nísìnyí báyìí débá débẹ̀ àfa tẹ bá gbèsè lóye jíà lẹ́yìn àfihàn jíà fọ tẹ fi dé ọ̀fà rẹ̀ ní chẹ́ ń jíjíà.
1: ibi fẹ́ sọ tẹ parọ́ kábíyèsí olójòkun kábíyèsí ẹ bá ṣe kábíyèsí.
2: kábíyèsí
1: kábíyèsí nínú ayé ọ̀kẹ́ tó sojú àmọ́ tínú àmọ́ dùn táwọn fi jọ́nà nípe tẹ́lẹ̀ mi wọ́n gùn ni pé ọ̀fà jẹ́yìn ọkọjá láti ẹyẹ nǹkan ni dé òjòkú tí ó fi wá bọ́ sọ́fà wọn làwọn ọmọ wa jókòó ní gbàgede ẹnu ọ̀nà àwọn ọ̀nà títí ẹjẹ ìṣẹ́bà ẹjẹ ní àwọn
3: ọmọ
1: torí aṣojú òpó lẹ̀ láìpẹ́
3: kò sí wàhálà
1: ẹ̀ ń tajẹ torí mo rántí pé níjẹta ṣe jẹta náà kan sátidé ewu ẹgbẹ́ gbèrò bẹ́ẹ̀ bá dé àkà sẹ́ńtà kọ́dà ń gbà tá a wèrò ti ń bẹ́ ń ta or times 20 ti ń bẹ́ ń lé mọ́ra èése kí la adé kò séèyàn kankan mọ nílùú mọ ni ẹyin tá a wá gbọ́ ń gbà tàdé bẹ́ẹ̀ ni pé wọ́n ní alhaji akeem lawal pé àwọn náà ti wá ní àwọn sì ní wọ́n gbàpò ti gómìnà lábẹ́ ẹgbẹ́ òsèlú sdp lẹ́yìn tá a dì lọ àmọ́ ń gbà tí wọ́n sọ̀rọ̀ ní ìsìn wọn ni gbogbo n ton ba gbagba la n wo.

0: ti gbangba to wa degun gedere
1: ayo ati idunu yin lo je wa logun
0: bi a bi mi ku mi
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ́.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
2: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu o.

0: e kaabo pada si ori eto alaga wa e je ka wo bayi lori eto abo ni ife lodun kini what is the current situation in ife lodun concerning security
1: alhamdulillah there is a lot of improvement tin ba so pe a lot of improvement mo mu pe a lot of improvement igba kan wa to se pe every day ife lodun lo popular bi mo so pe emi ni the most popular chairman you know but today alhamdulillah we have mi so pe ti na
0: o o ti ye mi
1: but awon pocket
2: se ni sin se mo le wa moto mi dogbaja la
0: ko si ba le
1: ko si gba te wa te yin
2: la moto te ba le
1: ko si gba te yin o le wa moto te
2: le lo to
1: fura mi mo nwara mi kaakiri
0: e ti lagun mefe lagun meji ago meji osan
1: o si gba te le wa fura won tan se bi yi won faro si won fo san si won fa ko si gba tan le se
0: ko si akoko
1: sugba yin ti mo le so fun yin sin o ni pe mo mo pe lori le fe lodun ko si base kidnapper kankan be mo
2: to adupe lodo lo eyin yen wa yin te man tin test si wa en tun ba wa soro lati bi to tin le to ti le logun iseju bayi na ni alaga ijoba ife lodun Haji Femi Abdulrasheed Yusuf e le mo pe wa wole sinu yara igbon safefe number te pe ni 091-3655-6952 le kan si 091-3655-6952 ani ti yin gbogbo e te ba fe pe wa o e se ki loruko yin bo le tin pe Okun Ade Ademola lati Gaudeta ni Ilorin. Okay, Okun Ade Ademola lati Gaudeta oya alaga ifenudun lo wa bi e ma ba wo soro.
3: O ka alaga yin wo fun wa to to le saro. Ṣugbọn mo fẹ́ ran wọn létí kíkí pa. Àwọn ìjọba àjẹta, àwọn gbé àwọn báyìí wọ̀tà wá tí wọ́n fẹ́ ojú olú àṣà. Nígbà tí wọ́n wà ìjọba, tí wọ́n ṣiṣẹ́ mẹ́ta wọ̀tà fún. Sẹ́rí tẹ kò tí ẹni tó le ṣe tán, àwọn náà ń gbìyànjú ni. Àwọn náà ò lè ṣe tán, àwọn náà ò ṣe ń bẹ̀ lọ. So báwọn náà ṣe ń ṣe ń bẹ̀ á sọ fún wọn náà lọ́la. God bless Nigeria and God bless Kwara State.
2: Ẹ ṣe. So one more call, I've been told to round up. The lines are open 091-3655-6952. Diamond 88. Yes, good morning. Kilo, your name and where are you calling from?
4: Hello, Abdulwasi Shiwini.
2: Okay, lati bo.
4: Lati Adangba.
2: Oya e ma soro lo iseju kan.
4: Seri Femi Yusuf Enuba ni ejin dagba. Enuba bi mo ba yin to Olorun ba. Seri o ti dem so le program to to da ni. Won gbe ise radio. Tegbo, won gbe e to se owo e lo ni joba e le n pa wole lori dad. Ma mi so. E ma mi so. Won na e lo lo en da ayo se ra ti won be yen. Ipe lo ni won gba. E lo ni won ti na. Ẹ wá ń ka gbogbo àwọn nǹkan tí wọ́n ti tẹ́ ti ṣe àwọn ẹsẹ̀ bọ́ọ̀lù ẹsẹ̀ tọ́lẹ́tì ǹjẹ́ ìlú yìí tẹ wà jẹ́ ìgbébẹ̀ ẹlẹ́rìí pàápọ̀ máa gbílẹ̀ kwara.
2: Tọ́ East Lagos látòjú ẹkún ó jẹ sí pọ́ńté dorúkọ ẹ ẹsà ṣe ìṣẹ́yìn kan láti ya.
5: 30 seconds to respond.
1: Ẹgbẹ́ mi response sí yẹn o, àwọn aráàlú mi náà lè bèrè question pa mo ṣe ń ṣe owó àti ẹ̀ tó ń wọlé tí màá dá wọn lóhùn but oníkálukú kò sẹ́ni tí ò mọyé tí ó wọlé sí àpò local government. So the only responsibility ta ni pé kí la fi ṣe kẹ́yìn náà sì rí. Ẹni tó bá sì fẹ́ come I can take you editor. Kẹ́ wá wo ń tà sí. Ọkàn mi balẹ̀ lórí yìí dáadáa. Then tẹ́ bá ní mo ẹni tó ní mo ti òun náà ló ní mo ti ń dàgbà. Bí a bá ń dàgbà sé kí wá kú mi. Bí a bá joyè béèyàn bá wá eléyìí ò wá. Èmi sì mo dá májẹ̀mú. Láti ìgbà tá a ti ń ṣe tó gẹ́ pé bí gọ́ọ̀mẹ̀ntì wa bá wọlé èmi ò ní yé mọ̀ wọ orí rédíò wa sọ tó ń ṣe tí ò dà. Mo sì wá sórí rédíò rí tí mo wá sọ tí gómìnà wa ò ṣe tó ṣe tí ò darí. Ìgbà tó sì ṣe ń tó dá mo ṣèwé tí gbogbo ayé mọ̀ ń tó ṣe. So èmi náà sì wá débẹ̀ ń sìn tẹ́mi náà ṣe aládùúgbò ọ̀rọ̀ mọ́ tá à ń ṣe.
2: Tọ́ ọ̀dà chairman bó ṣe wá ká jẹun ẹlẹ́nu pẹ́ tó àlè jẹ́ jù báyìí lọ. Àlàyé ọ̀rọ̀ ni ètò tó yí àti mú wá sí etí gbọ̀nyín láti bí ọgbọ̀n ìṣẹ́jú báyìí. The explanation lórí Diamond 88.7 FM Ìlọrin ni orúkọ chairman.
1: Orúkọ mi ni Alhaji Abdulrasheed Olúwafẹ́mi Yusuf, the executive chairman
0: fellow local government.
2: Aṣọ ni Bayo Rates. Èmi ni Àbáyọ̀mí Adéníyí.

ọ̀gá lákòókò níbi ká gbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tun ohun èlò ilé tó nu sólà àti àwọn electronic gadgets. JTech Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tun ohun èlò ilé tó nu sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì da yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pé ń tẹ́ ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tun ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.

0: bọ́lọ́run sì ní káyé fẹ́lẹ́ ó dé táyé fẹ́lẹ́ ló ń dé òun gbóná gbìgbì bẹ́ẹ̀ ni àwọn náà sì kíni àwọn náà dé lórí ètò ó lẹ̀ sọ́ bàbá àbejì yín dé ìdúró mọ́ ládẹjọ́ ọmọ olùgbòmọ̀ sọ ajílété bẹ̀ẹ́ bí ti ń jẹ kàkà tó mú kan yẹn gan sẹ̀kẹ̀rẹ̀ wà yín ní sẹ̀kẹ̀rẹ̀ tí bá wọn ròde ìbànújẹ́ tó dá mi lójú tí mo mọ̀ dájúdájú yékéyéké pé gbogbo ẹ̀yin tẹ́ jólólùfẹ́ sẹ̀kẹ̀rẹ̀ pátápátá gbogbo ẹ̀yin tẹ́ máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ mẹ́jọ pé láṣẹ tìdùmàrè ní ròde ìbànújẹ́ lágbára ọlọ́run elédùmarè ẹ wo àjọṣe wa báyìí ọlọ́run bá mi wá níjọ́ ṣe kíni oníjó bàjẹ́ lágbára ọlọ́run elédùmarè àtúntí wà lórí ètò náà nìyẹn àtúntí wà níléeṣẹ́ alálùbáríkà yẹn àtúntí wà ní diamond fm 88.7 níléeṣẹ́ alálùbáríkà níbi tí ọlọ́run ti ní tó ti tọ́lọ́run ti ń gbé ògo fọ́lẹ̀ wa tí ó sì tún máa túbọ̀ máa ṣe kíni máa gbógo fọ́lẹ̀ wa ní gbogbo ìgbà ní gbogbo àkókò lágbára ọlọ́run elédùmarè èmi wọ́n sọ fún gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pé ẹ má gbé kúrò ńbẹ̀ o ẹ jẹ́ àjọ wà ńbẹ̀ ẹ jẹ́ àjọ gbádùn ètò iléeṣẹ́ g technology èyí tí mo tún gbé dé sórí ètò lónìí ẹ̀yin kájọ jẹ mùkúlùmùkẹ́ rẹ̀ kájọ gbádùn rẹ̀ bó ṣe yẹ kí a ṣe kíni bó ṣe yẹ ká gbádùn ẹ̀ ẹ mọ̀ pé ìrọ̀rùn yín báyìí òun ni èmi ṣe kíni lèmi nítorí ẹ̀ tí mò ń wá sórí ètò ní gbogbo ìgbà lóòrèkóòrè kí ẹ lè máa jẹ gbádùn ètò iléeṣẹ́ g technology pàápàá jùlọ kí gbogbo yóò lè mọ̀ pé yàtọ̀ sí pé à ń lo iná ìjọba nǹkan míì wà tá a tún lè lò tí ó dẹ̀ ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ tá a rí lò gan bó ṣe yẹ ká lò ó tí gbogbo wa ó ṣe kíni tá a jọ gbádùn ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì tọ̀ iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ g technology òun náà tún ti gbé mi wá sórí ètò ní ọ̀sán tòní èmi ní kẹ́kọ̀ọ́ mo wà lórí ètò lọ́sàn yìí mo wà lórí ètò pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín káyọ̀dé ọmọ ẹgbẹ́ yẹmi mc balógun báǹkì gbogbo ọmọ nàìjíríà pé wọ́n kò kalẹ̀ wọn kò jókòó.
1: Ẹ kò jókòó gbogbo etí tó ń bọ́wọ́ etí tẹ̀ fi ń bọ́wọ́ òní dì láṣẹ ìdùmarè gbogbo wa láòlà ọdún yìí já ààrẹ ọ̀pọ̀ ọdún láyé èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín olúwa káyọ̀dé ọmọ ẹgbẹ́ yẹmi mc balógun yín kan náà ni.
0: Olólùfẹ́ yín náà ni káyọ̀dé ọmọ ẹgbẹ́ yẹmi mc balógun tọ́ a ti wá jọ pópọ̀ a ti dàpọ̀ láàárọ̀ iná mo mọ̀ pé gbà tí ó bá fi tó ṣẹ́jú kan sí méjì ó ṣeéṣe kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ tún gbóhùn yèyé lórí ètò yìí bọ́lá ọmọláwìyí lágbára lọ́wọ́ elédùmarè tọ́ iléeṣẹ́ g technology iléeṣẹ́ alálùbáríkà níbi tí a ti ń ta oríṣiríṣi ohun èlò sólà tí gbogbo àwọn olólùfẹ́ wa táyì sí ń ṣe kíni tán ti ń kó wa nífà tán ti ń jẹ àǹfààní iléeṣẹ́ wa ó ní mo fi ń sọ pé gbogbo etí tó ṣẹ̀ ń gbọ́ wa lónìí tó gbé yálà ìwọ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò ìwọ náà má gọra ìwọ náà gbéra níbi tó o bá wà kó wá darapọ̀ mọ́ iléeṣẹ́ g technology iléeṣẹ́ alálùbáríkà yẹn níbẹ̀ kò sí ń tẹ́ wá tó níṣe pẹ̀lú ẹ̀rọ sólà ẹ wá dé iléeṣẹ́ wa tẹ́ ẹ̀ ní bá bí yálà ẹ fẹ́ ra sólà frizà ni ẹ bá nílé iṣẹ́ wa bàbí ẹ fẹ́ ra sólà ìnvátà ni ẹ bá nílé iṣẹ́ wa bàbí ẹ fẹ́ ra sólà fan ni ẹ bá nílé iṣẹ́ wa bàbí kò bá jẹ́ oven òun lẹ̀yìn fẹ́ rà
1: ó wà
0: nílé iṣẹ́ wa kò bá jẹ́ electronics lóríṣiríṣi òun lẹ̀ fẹ́ rà gbogbo ẹ̀ pátá òun lè ṣe g technology lanta lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣé ti sólà frizà tá a ti ń tẹnu mọ́ tá a ń kígbàjáre rẹ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè ṣó ní kí a máa sọ ni táwọn oníbàárà wa tán ti ń kó wa nífà tán ti ń wá iléeṣẹ́ wa tán ti ń gbé olóríṣiríṣi bonus tán ti ń gbà ní òòrèkóòrè ṣó ní ká tẹnu mọ́ ká máa sọ ni àbí ká máa sọ nípa àwọn cameras wa èyí tá à ń tà lóríṣiríṣi àbí ká sọ̀rọ̀ nípa ti drone tá à ń tà gbogbo wa la mọ iṣẹ́ tí drone tó ń ṣe ẹ̀yin tẹ́ bá dé iléeṣẹ́ g technology ẹ bá drone bẹ́ẹ̀ lé tí ò ní jayín nítàn mọ́ tí ìjákulẹ̀ tẹ́ ní bá ìjákulẹ̀ pàdé
1: tó wá mọ́lẹ̀ kedere
0: ẹ lágbára lọ́wọ́ elédùmarè ẹ̀yin tá a wá sọ̀rọ̀ nípa oríṣiríṣi panels ẹ lọ sí iléeṣẹ́ g technology tá a bá sọ̀rọ̀ nípa oríṣiríṣi batteries ẹ lọ sí iléeṣẹ́ g technology tá a bá sọ̀rọ̀ nípa inverter náà lóríṣiríṣi ẹ lọ sí iléeṣẹ́ g technology bí wọ́n bá jẹ́ pé gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú sólà òun lẹ́yìn wá tẹ fẹ́ rà ẹyẹ kan sí kinní báyìí kí ẹ máa lọ sí iléeṣẹ́ g technology èyí tó wà ládojúkọ owó ni boys lẹ́gbẹ̀ẹ́ eco bank yẹn tẹ bá ti débẹ̀ ẹ ti rí ládojúkọ owó ni boys lẹ́gbẹ̀ẹ́ eco bank ibẹ̀ gangan ní iléeṣẹ́ g technology tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ sólà ni tó ní ṣe pẹ̀lú panels tó ní ṣe pẹ̀lú inverter ẹ lọ sí àdojúkọ owó ni boys lẹ́gbẹ̀ẹ́ eco bank ní taiwo òkè tàbí kẹ́ ẹ pè wá sí orí ago kẹ́ ẹ pè wá sórí 070 0700 37 69 79 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 orisirisi lokan ojo kan loko kan ejeji yala e fe ra television ni eyi to je pe o wa compatible pelu ero solar te ba lo pelu ero solar eyin gun mo pe o yato sira won tabi e fe ra fridge te le lo pelu solar to wa compatible pelu solar e lo si le se ji technology e to wa ladojuko MTN office ni taiwo ke yen bakan na e ba nibe lagbara lowo eledumare e lo be anta solar generator e ba nibe solar generator wa e te le lo office to se pe te ba tun fe kuro lo office e ba n lo le lale e tun gbe lo le e lo lo to ba da ro ojo keji e tun da pada so office yin nibi te ti charge e te lo e charge e lo lo office to ba di lale te n wole lo lawole sun
1: e tun gbe da
0: ni e gbe nkan yin dani e tun se kini e tun lo lo majumo nile ijo keji e tun da pada sibi te ti charge lagbara lowo olohun gbogbo e pata on lo wa nile se ji technology di technology na on lo to se be gbogbo awon olorin pata le mi ti ma so fun gbogbo eyin ti o je hajun mo ti so fun yin
1: bi pe si ban na
0: e te fi ma dara yin laamu bi pe e fe lo ohun elo orin e n wa generator kiri abi na ja yin nitan mo eye kan lo si le se ji technology okuku je pe awon tin fun yin ni lo irinse opolopo won gbe generator sinu inu vehicle won ni inu moto na
2: na awon tin na ba ti ni lalada ni
0: fun ara yin tabi to je pe iru re boya boss teyin ni teyin na fin korin se yen
2: ori
0: le
2: bayi
0: le set panel
2: ko da ko ba je dj yàtọ̀ olórin gan dj gan
0: ẹbẹ bá kó gbogbo panels rẹ torí mọ torí bọọsì yín tí gbogbo inverter gbogbo àwọn batteries wà
2: nínú mọtò ó di lílò nìyẹn
0: njú àti bá ti fẹ lò ibi tẹ ti plug nkan sí tẹ ti on ẹ
2: ẹ gbàgbé
0: kẹkàn máa ṣe kíni
2: kẹkàn máa lò ó lọ
0: kíni kan náà mo tó jà yín sí yẹn Michael Mighty ìwọ náà olórin ni ọ tètè gba ji technology lọ
2: ìwọ náà lọ ra tiẹ náà
0: Tunde tafa Tunde glad
2: ìwọ náà lọ bẹ
0: tètè lọ báyìí
2: lọ gba tiẹ
0: kò lọ ra
2: tiẹ náà ta ló tó ṣe gbogbo bẹbẹ báyìí ji
0: technology
1: yomi glory
0: mọ gọrẹ ẹ
2: ìwọ náà lọ ra tiẹ
0: Femi Luli ẹni tó ti jẹ kí n pariwo fújù òun ló sọjọ bí ni ọjọ sọjọ Saturday ni
1: àbíjọ wọn
2: lálọ ṣe tábà tí wàá pò lórí ètò ṣe ká máa kó lọ ilé wọn ní báyìí kó fi dọjọ Saturday.
0: No, o ti ṣe ni Saturday o
2: ti ṣe ní lélẹ̀ tó lọ
0: yìí kó lọ ṣe
2: n kò mí a sì tún lè lọ jẹun ọjọ́ òbí ń bẹ̀
0: náà bó bá ní a máa bọ̀ náà ká lọ jẹun
2: náà ni
0: Shepard Electronics
2: ìyún tiẹ̀ nídìí
0: ó nídìí
1: ẹ̀ dáadáa
2: kó
0: lọ kájọ
2: torí irinṣẹ́ wà nílẹ̀
0: ọlọ́run lọ sílé iṣẹ́ g technology lọ sọ fún wọn tó fẹ́ orí àwọn truck ẹ̀yẹn ibẹ̀ làwọn panels
2: yóò bá kó lé
0: inú ẹ̀ làwọn inverter àtàwọn batteries tó nílò ibẹ̀ ni ó wà à ń fowó repo bọ́n bá ti wá gba irinṣẹ́
2: ìyẹn ti tún kúrò lọ́rọ̀ rẹ̀
0: àbí jẹnẹrétọ̀ ń fún wa ní ìjákulẹ̀ ààrin lò bó ṣe yẹ ká lò
2: ìyẹn ti ṣe kí ọlọ́run mọ́mọ́ ìyẹn ti kúrò
0: mbẹ́ nìyẹn lẹ́yìn kí òòrùn ṣáàtì wà níbi tẹ́ ẹ wà
2: àbí
0: kẹ́ ẹ gbé mọ́tò síbi tẹ́ ẹ mọ̀ pé òòrùn mọ̀ ṣe kí ni
2: yóò
0: mọ̀ wọ́ ọ̀fẹ́ tí ó ti mọ̀ já òòrùn náà tún wúlò nínú ayé ọmọ ẹ̀dá
2: òòrùn náà wúlò
0: bí atẹ́gùn ṣe wúlò
2: afẹ́fẹ́ wúlò
0: òòrùn náà
2: wúlò
0: bọ́lọ̀ bá wà lóun fẹ́ mọ gbowó àtòòrùn àtafẹ́fẹ́ àti

ọ̀gá là kọ́kọ́ níbi ká gbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tọ ohun èlò ilé tó nu sólà àti àwọn electronic gadgets. JTech Solar Electronics and Gadgets lọ̀gá. Bí wọ́n ti ń tọ ohun èlò ilé tó nu sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì da yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pẹ́ ní ti ẹ̀rà lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tọ ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin Ìpínlẹ̀ Kwara 0703769777.

0: Olódúndíà. So bí ya ni àbúdíà.
1: Ilé iṣẹ́ G-Tech is Konto.
0: O gbéra sọ. Yẹn náà dá.
1: Ọlọ́run ẹ wò ó mo ti sọ pa ṣàwò. Ọlọ́run aṣàwò. Àbáṣe ti ṣàwò àwọn tí ó bá wa rà. Wọ́n kúkú rà.
0: Jẹ́ àfisẹ́rán láti àlò àti ẹnjiníà Umar. Kí wọ́n bá wa sọ fún G-Technology pé tò kán wá kó wa wọ studio.
1: Ẹnjiníà yìí tó ṣẹ̀ṣẹ̀ dé yìí. Ó rà pé
0: Kọ̀lápọ̀.
1: Ẹ̀mí inú mi ni sọ bẹ́ẹ̀ ni sọ pé mi Ọlọ́run. Ẹ̀mí inú mi sọ pé àwọn gentle dáadáa.
0: Iná ni.
1: Àwọn gentle ṣùgbọ́n bóyá ń ṣàlejò lọ́wọ́ ni.
0: Ó kù lójú gbóná nínú.
1: Kí la tún nílẹ̀ lónìí. Ó yẹ lérè Olúmídé. Bó ṣe jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò. Iṣẹ́ kábàyàn fọṣọ. Ká lo aṣọ ni. Ọlọ́run sì gbà fún wọn bẹ́ẹ̀. Lọ sí ilé iṣẹ́ G Technology. Lọ darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀. Lọ béèrè setup. Ẹ ti ẹ̀jẹ̀ kọ́kọ́ fìbẹ̀ yẹn wọlé ná. Engineer Latiano. Kó tó di pé Engineer Umar sọ̀rọ̀. Èèyàn tó nílé iṣẹ́ tó ń fọ aṣọ tó ń lo aṣọ. Irú èèyàn bẹ́ẹ̀ bí irú setup èlò. Kọ́rẹ́ mi máa gbọ́ bí ṣe ń wù mí láìfù yìí. Bí irú setup wo ló nílò.
0: Tí ó lọ fún.
2: Tí ó lọ fún. Ibi ilé ọ̀hún ilé. Ẹ ṣe gan ni kí n kọ́kọ́ kí atọ́kọ̀ ètò. Ibi ilé ọ̀hún ilé. Kẹ́ bèrè lọ́wọ́ ọ̀gá.

0: ọ̀gá làkọ́kọ́ níbi kágbádùn tí a bá wá sọ nípa àwọn tó ń tun ohun èlò ilé tó ń lo sólà àti àwọn electronic gadget JTech Solar Electronics and Gadgets lọ́gà bí wọ́n ti ń tun ohun èlò ilé tó ń lo sólà lóríṣiríṣi bíi solar tv solar light camera solar fan solar panel solar generator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi tv freezer washing machine ac sound system blender electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀ bákan náà ni wọ́n sì da yín lóhùn nígbà tí ẹ bá kàn sí wọn pẹ́ńtẹ́ẹ̀rà lọ́dọ̀ wọn ní ìpèníjà ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀ JTech office tí wọ́n ti ń tan ohun èlò sólà wà ní àdójúkọ Wani Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní àdójúkọ MTN office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.
1: Gúmi bá balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
2: Now playing.
3: Money don't buy you happiness.
4: Turning up the spark.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò
0: tí ó jẹ́ ìwọ. Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ẹ̀ka sàn, èyí ni àwọn kókó iná ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún tọ̀sán tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bèrè lọ́wọ́ àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ láti gbé ìgbésẹ̀ lórí àkọlù sí àwọn ọmọ ilẹ̀ Áfíríkà àti àwọn ará ilẹ̀ òkèrè mìíràn lórílẹ̀-èdè South Africa. Àjọ UNEC ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú NDC fi kàn wọ́n wípé wọ́n yí orúkọ àwọn olùdíje wọn padà. Ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ti kọminú lórí àgbékalẹ̀ owó eléyìí tí wọ́n ní kí àwọn olùdíje kí wọ́n máa san fún ìwé àṣẹ ìpolongo ìbò nípínlẹ̀ Kwara. Àwọn akẹ́kọ̀ọ́ 24 ni wọ́n gbégbá orókè pẹ̀lú èsì ìdánwò first class ìyẹn níbi ètò ìdánwò ti àwọn ẹ̀ka ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti uni ìlọrin níbi ìdánwò eléyìí tí àwọn amòfin ọ̀hún ṣe. Lẹ́ka ti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Greece ni wọ́n ti fẹ́ mú ìgbòrò bá ètò ààbò wọn tako àwọn àkọlù ojú òfurufú ìyẹn látọwọ́ ilẹ̀ Israel. Ikọ̀ ta mọ̀ sí The Tigress ti orílẹ̀-èdè Nàìjíríà fi àgbà han ikọ̀ Cape Verde ti eléyìí sì mú kí ìrètí wọn láti kópa níbi ìdíje ti ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé tọdún 2027 kí ó túbọ̀ lékè ńkà sí. Ẹ̀ka sàn, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ọ̀làyínká Ajani Ajíbádé lóníròyìn yín. Ìròyìn ọ̀hún lẹ́kùnrin ń bọ̀ lẹ́yìn ìdánudúró ráńpẹ́.

0: ẹ ṣàánú mi o.
1: Ó ṣe ní bíbẹ̀ táwọn èèyàn ṣe pé jọ tó wọn ya fún tòbá yìí á sì ojú kí ló ṣẹlẹ̀.
2: Èmi náà mú ìjàmbá àkọ́kọ́ sọ ẹ̀ẹ́dẹ̀
1: ha sígẹ̀sígẹ̀. Wọ́n ya fún tòbá ṣùgbọ́n yẹ kó gbé ní ìbọn lọ sọ hospital ni. Ha mi sì lẹ́gbàá àwọn èèyàn ṣe máa ń ṣe bá yìí wọ́n ju wọn ya fún
2: tòbá. Mi náà
3: mú ha ṣe bá wọn nìyẹn.
4: Nígbà kan rí àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
5: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
6: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
7: láti ilé iṣẹ́
6: Diamond FM.

ṣètò ìdìbò ilé wa INEC ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú NDC fi kàn wọ́n. Ẹgbẹ́ òṣèlú NDC ni wọ́n fi ẹ̀sùn kan àjọ elétò ìdìbò ilé wa wípé wọ́n yọ olùdíje tí ẹgbẹ́ náà yàn, wọ́n yọ ọ́ kúrò tí wọ́n sì fi orúkọ àwọn ènìyàn tí ẹgbẹ́ kò mọ̀ sí fi rọ́pò àwọn orúkọ náà. Ẹ̀sùn náà ni wọ́n fi kan àwọn tí wọ́n jẹ́ olùdíje sípò ilé ìgbìmọ̀ aṣòfin pàápàá jùlọ ti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Anambra Adébáyọ̀ Ọ̀kẹ́tọ́lá tó jẹ́ akọ̀wé fún ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀kan lára àwọn adarí nínú ikọ̀ àjọ INEC sọ wípé àjọ INEC kò pààrọ̀ orúkọ gẹ́gẹ́ bí àjọ NDC bí wọ́n ti ṣe fìlédè. Ó tún jẹ́ kó di mímọ̀ pé àjọ INEC kò ní agbára lábẹ́ òfin láti yí orúkọ olùdíje tí ẹgbẹ́ òṣèlú yàn láti yí padà. Ọ̀kẹ́tọ́lá ṣàlàyé wípé àwọn ẹgbẹ́ òṣèlú ló ní ojúṣe láti yan àwọn olùdíje wọn kí wọ́n sì fi orúkọ wọn ránṣẹ́ sí àjọ INEC nípasẹ̀ ẹ̀rọ ayélujára ti àjọ INEC. Ó ní gbogbo orúkọ tí ẹgbẹ́ òṣèlú bá fi ránṣẹ́ ló máa wà nínú àkọsílẹ̀ àjọ elétò ìdìbò tá mọ̀ sí INEC. Ó tún wá sọ wípé a lè ṣe àyẹ̀wò àkọsílẹ̀ náà láti mọ ẹni tó fi orúkọ kọ̀ọ̀kan ránṣẹ́ àti ìgbà tí wọ́n fi ránṣẹ́. Ipe kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà lè ṣe àyẹ̀wò ipe ta ni ẹni tó fi àwọn orúkọ wọ̀nyí ránṣẹ́ àti ìgbà tí wọ́n fi ránṣẹ́. Síbẹ̀ Ọ̀kẹ́tọ́lá sọ wípé ẹ̀sùn náà jẹ́ ọ̀rọ̀ pàtàkì àti wípé àjọ INEC yóò ṣe ìwádìí nípa ẹ̀sùn ọ̀hún. Ó ní NDC gbọ́dọ̀ pèsè àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àti ẹ̀rí tí wọ́n bá ní tó fi hàn wípé òṣìṣẹ́ àjọ INEC kan ni ó ṣe àṣìṣe yìí. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àkójọpọ̀ orúkọ àwọn olùdíje sí ipò ìyẹn ṣáájú ètò ìdìbò ọdún 2027 ló ti wà níta gẹ́gẹ́ bí àgbéjáde àjọ elétò ìdìbò ilé wa INEC.

ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress Atiku Abubakar ti bẹnu àtẹ lu ìrìn àjò ọlọ́sẹ̀ mẹ́ta eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rìn lọ sí ilẹ̀ Europe. Ó jẹ́ kó di mímọ̀ wípé àìsí ilé ààrẹ lásìkò yìí òun ló wáyé lásìkò tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìṣòro àtẹ̀jáde tí ó fi léde ní ọjọ́ Àìkú. Níbẹ̀ ni Atiku ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí ó kọ́ni lóminú lẹ́ka ọ̀rọ̀ òṣèlú, àmọ́ tó jẹ́ kó sì bí mímọ̀ wípé ipe àìsí ilé ààrẹ ipe kìí ṣe pé ohun tí ó burú lábẹ́ òfin, ṣùgbọ́n ó ní lásìkò yìí tó ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìpèníjà, ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí yìí ni wípé fífi ojúṣe ààrẹ sílẹ̀ lọ sí òkè òkun jẹ́ ohun tí ẹnikẹ́ni kò kọ̀ lè gba ojúṣe náà ṣe. Ó wá tẹ̀síwájú wípé a nílò ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wà lórílẹ̀-èdè yìí lásìkò yìí tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ọ̀gọ̀rọ̀ àwọn ìṣòro. Lára àwọn ìṣòro ọ̀hún ni Atiku ti mẹ́nu ba bí ọ̀wọ́ngógó ṣe dé bá ohun èlò, àìsí oúnjẹ tó tó lórílẹ̀-èdè yìí, bí owó ètò ìrìnà ṣe gbówó lórí, bí owó epo ṣe gbówó lórí, bí ètò ààbò túbọ̀ mẹ́hẹ̀, àti àwọn ìṣòro mìíràn tó orílẹ̀-èdè yẹn ń kojú lásìkò tí ààrẹ ṣe bẹ́ẹ̀ lọ fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta ní ilẹ̀ Europe.

Mínísítà kejì lẹ́ka ọ̀rọ̀ epo rọ̀bì. Mínísítà tẹ́lẹ̀ rí tí ó ṣe mínísítà kejì lẹ́ka ọ̀rọ̀ epo rọ̀bì ti Prince Silva ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Silva ni ó fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wí pé wọ́n ti yàbàrà kúrò lórí ìdí àti àwọn àlàkalẹ̀ tí wọ́n fi dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ nínú lẹ́tà eléyìí tí ó fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ tí ó fi ọjọ́ 31 oṣù kẹjọ ọdún yìí sí orí rẹ̀. Eléyìí tí ó tàrí sí alága ẹgbẹ́ òṣèlú APC ti Ward 4 níjọba ìbílẹ̀ Brass ní ìpínlẹ̀ Bayelsa. Ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún ni òun gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn ìgbà tí òun ti finúkonú fikùnlukùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òun, àwọn ènìyàn tí wọ́n súnmọ́ òun, àwọn ọ̀rẹ́ àti ará àti àwọn alátìlẹyìn òun. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láti àkókò tí òun tari ìròyìn náà síta.

0: ẹ darapọ̀.
1: Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 16 ni wọ́n ṣe bẹ́ẹ̀ jáde pẹ̀lú ìpele first class, ìyẹn ní ibi ètò ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ amòfin, ìyẹn Nigerian Law School Final Examination tí wọ́n ṣe, gẹ́gẹ́ bí àwọn 68 58 ṣe jáde pẹ̀lú ìpele second class upper, gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó di mọ́ pé yìí ni yóò jẹ́ àgbékalẹ̀ ìtàn àkọ́kọ́ tí yóò kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ka ìmòfin tí wọ́n ní first class àti second class upper tó pọ̀ tó bẹ́ẹ̀ nínú ìtàn ilé ẹ̀kọ́ gíga fásitì Unilorin àti ti ẹ̀ka ìmọ̀ nípa òfin. Wọ́n tẹ̀síwájú wípé gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí ẹ̀ka tí ó ti kọ́ nípa òfin dean of faculty of law ọ̀jọ̀gbọ́n Bashir Omipedan ṣe jẹ́ kó di mímọ̀ wípé ìfakọyọ àwọn akẹ́kọ̀ọ́ yìí ó ṣe àfihàn àlàkalẹ̀ àti ètò ìkẹ́kọ̀ọ́ tó yọrantí eléyìí tí ilé ẹ̀kọ́ yìí tí wọ́n gbé lọ́wọ́ pàápàá jùlọ ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa òfin. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn àlàkalẹ̀ ilé ẹ̀kọ́ yìí àti ètò ẹ̀kọ́ tó yọrantí ilé ẹ̀kọ́ yìí òun ni ó ń ṣe déédé lábẹ́ ẹni tí ó jẹ́ gíwà àgbà ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Wahab Ọláṣùpọ̀ Ẹgbẹ́wọlé eléyìí tí ó mú kí ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlọrin kí ó túbọ̀ máa gbòòrò sí i. Níbẹ̀ ni dínì yìí ti ṣe àpèjúwe èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí àṣeyọrí ńláńlá fún ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún. Nígbà tó ń fọhùn lórí àṣeyọrí àwọn akẹ́kọ̀ọ́ yìí ẹni tí ó jẹ́ gíwà àgbà ilé ẹ̀kọ́ náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Ẹgbẹ́wọlé ni ó jẹ́ kó di mímọ̀ pé inú òun dùn tí lórí èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ yìí tí ó sì gbé ògo ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún tí ó gbé yọ. Èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ní ó ṣe àfihàn iṣẹ́ takuntakun ọgbọ́n orí ìwà ọmọlúwàbí àti ìfọkàn sí ètò ẹ̀kọ́ ẹni. Ìròyìn ẹ̀kúnrẹ́lẹ̀ tí ń tẹ́tí gbọ́ lọ́wọ́ láti ilé-iṣẹ́ wa dá Monday ti 8.7 FM lọ́rin lẹ́ka lẹ́yìn ìdánudúró ráńpẹ́ ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè àti eré ìdárayá làmọ́ wá sí ètí ìgbòyìn à ń padà bọ̀ láìpẹ́.

Ẹ̀ka bọ̀ padà ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Greece ni wọ́n ti ń mú ìdúróṣinṣin bá ètò ààbò ojú òfurufú wọn látàrí àwọn àkọlù gbàtí ojú òfurufú orílẹ̀-èdè yìí ni wọ́n fẹ́ ra àwọn ohun ètò ààbò bíi mélòó kan láti ilẹ̀ Israeli. Àwọn ohun ètò ààbò ni wọ́n pè ní Spider, Barak àti David Sling. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ètò ààbò gbàtí ojú òfurufú yìí ó ti ṣe kókó ṣe pàtàkì látàrí àwọn àkọlù ojú òfurufú eléyìí tí ó túbọ̀ ń peléke sí orílẹ̀-èdè. Jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ yìí ló ṣe kókó ṣe pàtàkì látàrí ogun eléyìí tí ó ń lọ láàrin ilẹ̀ Ukraine àti ilẹ̀ Iran. Greece jẹ́ kó di mímọ̀ pé bí àwọn ènìyàn ṣe ń ja ogun ní àwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí pé ó ti yí padà báyìí, eléyìí tó sì nílò àmójútó tó péye lẹ́ka ti jíjagun gbàtí ojú òfurufú.

ikọ̀ oníbọ́ọ̀lù aláfọwọ́jù sáwọn ti àwọn ọkùnrin tá a mọ̀ sí the Tigers ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi àgbà àwọn ikọ̀ ti Cape Verde pẹ̀lú àmì 84.40 ìyẹn 100.284 points gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé èyí ti wá mú kí àǹfààní wọn kí ó túbọ̀ ṣí sílẹ̀ láti kópa níbi ìdíje ti àgbáyé tí yóò wáyé ní ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí yóò tún máa wáyé àti àwọn orílẹ̀-èdè tí wọn yóò jọ máa takọ̀ngbọ̀ níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ṣáájú kí a tó máa dáná dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i.

Ìjọba àpapọ̀ ti ń bèrè lọ́wọ́ àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ láti gbé ìgbésẹ̀ lórí àkọlù sí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ àti àwọn ará ilẹ̀ òkèrè mìíràn lórílẹ̀-èdè South Africa. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú NDC fi kàn wọ́n wípé wọ́n yí orúkọ àwọn olùdíje wọn padà. Ẹgbẹ́ òṣèlú Accord Party ti kọminú lórí àgbékalẹ̀ òbítíbitì owó gẹ́gẹ́ bí ìwé àṣẹ fún ìpolongo ìdìbò látọwọ́ àjọ tó ń rí sí ètò ìpolongo ìdìbò nípínlẹ̀ Kwara tá a mọ̀ sí Kwasa. Ẹ̀ka ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga Fásitì Ìlọrin ti kéde wípé àwọn ọmọ ilé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka ọ̀hún bíi 16 ni wọ́n gbégbóróké pẹ̀lú èsì ìdánwò first class níbi ètò ìdánwò wọn. Lẹ́ka ti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Greece ti ń bèrè fún àwọn ohun èlò ìdáàbòbò tako àkọlù ojú òfurufú. Lẹ́ka eré ìdárayá ikọ̀ the Tigers ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi àgbà han ikọ̀ ti Cape Verde tí èyí sì mú kí ìrètí wọn kí ó túbọ̀ pọ̀ sí níbi ìdíje tí yóò wáyé lọ́dún 2027. Ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jọ báyìí lọ. Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ ìròyìn lédè Gẹ̀ẹ́sì. Ọláyinka Ajani Ajibade ló tòlókà lédè Yorùbá. Iṣẹ́ bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa. Ìkànnì tó ta mọ́ yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin, Yorùbá Supreme, Odigba.

ọjàre ọjà tí ò ní tú nine minutes downside the hour of two. Ago meji ìṣẹ́jú mẹ́sàn-án ó ti ré kọjá lórí ẹ̀ ìṣẹ́jú mẹ́sàn-án ẹ kò yé ẹ ní sàárà mọ́ sọ bẹ́ẹ̀ ìṣẹ́jú mẹ́sàn-án. Lórúkọ àwọn iléeṣẹ́ alálùbáríkà tá a jọ ń rò lẹ̀ papọ̀ ń jọ mẹ́jọ mẹ́jọ àwọn iléeṣẹ́ olóríire iléeṣẹ́ àwọn iléeṣẹ́ tà ní wátì tí integrity wọn tó dúró ti product wọn ẹlòmíì integrity rẹ̀ ọ̀tọ̀ ìtọ́hún gẹ́gẹ́ jẹ́ ọ̀tọ̀ ọjà rẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá fi integrity ẹlòmíì quantify ọjà tẹ́ fẹ́ ra ẹ̀ sì ní rajà rẹ̀. Ẹlòmíì sì ní ọjà rẹ̀ ló ní integrity òun gẹ́gùn òní. Ẹlòmíì sì ní òun gẹ́gẹ́ ló ní integrity ọjà òní. Náà wà ní ẹwọ́ tèmi ẹ̀rá náà. Lọ́dọ̀ tí wá ń bí. Àtẹ̀mí tí mò ń ṣètò àtọ́jà tí mò ń polówó ló ní integrity. Ló fi dàbí ẹni pé ẹ̀ lè gbọ́gbọ́kúgbọ̀ lórí ètò mi. Diamond ń bí àní integrity gan. Kì í ṣe gbàgbàǹdúrógún ẹrù ìwèrè ọjà.

ni 31st ninu osu kejo odun 2026 gan ti change gan aye yi igba yi pada awon time gan ti koja lo awon eyan wa ni eh ati fe pari awon osu bayi osu baba bala nlo nu re yi olohun sanu o man o ye wa e wa ka bless yin fo osu baba baba awon eyan ti ja o ẹ ti já ní ìsìn o kálùkù wọn sù lóṣù bàbà bà ní o kò sí wàhálà kankan mọ́ ń gbòòrò ọkọ̀kọ́ lásídẹ̀ǹtì mọ́ ní ìsẹ́ kálùkù ti ronú sí ọ̀rọ̀ ara wọn ẹ nótìsì kìíní kẹlẹ́ ẹnujọ́ mẹ́ta yìí ìgbàdépò ti ìgbàdépò ti wà níye tọ́wọ́ àwọn àwọn ọkọ̀ tẹ́yìn àkọ́kọ́ mọ̀ rárá tọ́ pé bẹ́yìn bá kọ́kọ́ jánu owó láyò ní ọkọ̀ kọ́ra tọ́ntà ní 1.3 1.4 ń gbà wọn àwọn ọkọ̀ mọ̀ ti di 7 million 8 million ní èsì àwọn èèyàn mọ̀ kọlu àwọn mọ̀ àṣekálukú ti ṣí rẹ̀ ń gbé nìyí lẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn alọ́ba tó ń ṣe bírèkì lábáyàwó ní èrò tì síbẹ̀ ní kálukú lọ lè tọ́jú bírèkì rẹ̀ dáadáa ní ìsinmi pé bírèkì

àwọn iléeṣẹ́ alábàárìkà United Foam Products Nigeria Limited tó ń ṣe tìmùtìmù gbà lóde uniform. Òkè ẹ̀ka àbọ̀ sórí ètò. Femtech ti bẹ̀rẹ̀ back to school ọfà o. Ó ti yíran mọ́ra o. Okay now.

wọ́n ṣe mí wìnì wìnì lọ́sàn-án yìí ṣe é ti jẹun bọ́ bá ń jẹ nǹkan látà gbọ́ ètò yìí lọ́wọ́ máa ń gbómi sẹ́gbẹ̀ẹ́ o ṣé mo máa gbé èyí débẹ̀ ọmọ hia diploma center ìsàlẹ̀ kókó ọjà gbọ́rọ̀ nílé ìlọrin akínyín sà lábẹ́ àkóso stars khalilu láì sóró tù àfáà tó níṣẹ́ àfáà tó lọ́nà pa wọlé owó kúrò mo dẹ̀ níyìn láwùjọ àfáà sà.

0: ẹjẹ ń polówó ọjà náà mo gbúdọ̀ polówó ọmọ ajé ni mí. Alẹ́ wa dùn. Ó dẹ̀ ń ṣe mí bákan bákan. Ètò tí ń wọ̀ mí lára. Abdulmuyiz Adesola jẹ́ ìpolówó ọjà. Lọ́lá Sẹ́ríkí, mo ì ní pẹ́ ẹkú kalẹ̀ ń bi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ ǹlẹ́ ẹkú kalẹ̀.
1: Tra lórí Diamond 88.7 FM. Ó dùn jù, ẹ máa gbádùn ẹ̀.

0: ìlọrin àfọ̀njá o. Alẹ́ mọ gbáradì sẹ́ fún Empire City Festival ti ń bọ̀ lọ́nà fa. Èyí ń gbàgede àṣà àti bá a ṣe ń jayé nínú ìlọrin tí ilé iṣẹ́ àníyàn káyé Jomav Homes and Properties ti ń tàwọn ilẹ̀ oníwèé pípé ní Ṣèkì nímọ̀ nímọ̀ ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fa. Ẹ wò ó Náìṣẹ́ Alápò méjì ń bọ̀ wá kanrin. Bẹ́ẹ̀ sì ni Ṣágà Adéolú, Modọlá, MC Any Drums. Mọ wà lórí ìtàgé Brand Ambassador wa Gabriel Afolayan àti gbogbo àwọn influencers tẹ̀yàn láyò ń bọ̀ lọ́jọ́ náà. A ó ṣe ìfàwòrán hàn oríṣiríṣi eré àti ìfilẹ̀ hàn. Wò ó tọ́ ọba ní talent tó dáa, ó lè jẹ́ 1,000,000 naira lọ́jọ́ kan náà. Ọ̀fẹ́ ni ìkópa àti ìwọlé fún gbogbo ènìyàn sí Empire City Festival tí yóò wáyé lọ́jọ́ Sátidé, September 5, 2026, lágọ̀ 12 ọ̀sán ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Tètè forúkọ rẹ̀ lẹ̀ o, ẹgbọ́. Fún ìbéèrè, ìkópa àti ṣíṣe agbátẹrù, ẹ pé 0816-443-8755 tàbí 0808-473-2369. Empire City Festival, September 5, 12 o'clock ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Mọ̀jọ̀ fi pàtó fún ọ.
1: Bẹ̀dú Extra lórí Diamond 88.7 FM. Ó dùn jù, ẹ máa gbádùn ẹ̀.

0: 0913655692. Hello. Eka Samal. Uruko yin?
1: Doctor Somatosho. Emi ti mo jin pe yin last year ni mo tin pe lori ranlo. Ti mo ta ogun ni tele.
0: Yes. Tele ni store. Any store of chemist abi?
1: Ben.
0: Ben. Moranti. Ah, ti ri ni ma. Ta ba ti ri aje gbo. Mrs. Dorcas. Wonu wo yen so wa nbe. Mrs. Dorcas lati ta ilepa. Se ti gbo ma. E fokan yin bale so lohun. Adu ogba. E ma wo Olorun bayi. Elomi o si pe lose yen ose yen na de ni gbogbo nkan o de biya. Arabirin mistura won na pe mi ni je edogun. Won la won gbianju ati pe wole pa won ori bi pe wole pa won fe dupe. Mo ni ko lewule need. E sa ka ma sadua fa won ti won na wa anu si yin. T'Olorun fi ni gbogbo en jora won. Hello. E ka san.
2: Eni Ola ni. Tati babu de, emi ti mo pe ni pomo school.
0: Eni Ola lati babu ode.
2: Ben.
0: Okay, tell enta profession.
2: Ben.
0: Tell omo yin wa ni Kwasu abi.
2: Ben sir.
0: Sha ti gba details won. Agba. Se fun wa details ni jo yen ni.
2: Show anything.
0: Oda. Pẹ̀lú ògbò lọ́wọ́ ẹ tún sọ fáwọn ọmọ nàìjíríà kan gbọ́ yín báyìí.
2: Ọmọ nàìjíríà dákun pọ́n ràn mí lọ́wọ́ àṣírí wọn náà nìtú. Wọ́n ṣàánú.
0: Ọ̀dà wọ́n ti gbọ́. Ó di kọlà. Ẹlẹ́ ẹ káàsán o. Hello. E ba nsoro soke oruko yin ati bi te tin pe mi.
3: Oruko mi ni Mr. Wasila.
0: Lati ile ife.
3: Lati airport.
0: Oya, mo n gbo yin o kile fe ba so.
3: Emi je ese lati 2020. Ẹ̀fẹ̀ ló mú mi wáyé láti Lagos State. Àwọn ìwọ́n ti ẹ̀pù mi dá. Wọ́n rí i pé kí làmú ti lọ sí Security lórí tí kò ní ẹ̀rọ oúnjẹ pẹ́pẹ́ tó máa ní ní lára sí i. Wọ́n á jẹ́ pé ẹ tó sì ń fi ẹ̀rí náà rẹ̀ lọ́wọ́ ọmọ Nàìjíríà bàtà. Mo ní kí sì ti ní kò sí mọ́ ìṣàtẹ́lẹ̀.
0: Hello. Network ibi tẹ́ wà yẹn ò ṣe dáadáa ni. Mo dẹ̀ fẹ́ gbọ́ yín clearly. Ẹni ẹlẹ́ni pè níjà ẹsẹ̀. Láti 2022 nílùú Èkó pípé nǹkan yẹn ló gbé yín wá sí ìlọrin padà àbí. Ẹ wálẹ̀ ti ṣiṣẹ́ security gan rí ibi kẹ̀ mọ̀ fi maintain ara yín àbí. Kí ló ṣe yín lẹ́sẹ̀ hun? Ok, accident ọ̀kadà ìyá, sorry sir.
3: Mo wá tó lọ pé bàtà òtítù ló ń ta aṣọ mi ṣàbàtà ní bí mo ṣe ń bọ̀ padà yẹn náà ń bá ẹ náà. Ìgbà yẹn mo ojú tó kùn nígbà tó ń bọ̀ padà kò jẹ́ kí n lè fi ọ̀padà ẹlẹ́rìí jẹ́ kí n ní èrè. Kọ́dọ̀ bíi 2 weeks tí ó tọ́ pọ̀ padà ní mo fi ní ẹgbẹ́.
0: Kádà rọ Ọlọ́run ni.
3: Mo fẹ́ tó lọ pé bàtà tí mo ń ká ẹ̀yà mọ̀ kódà wọn ti rẹ́pọ̀ mi ládùúgbò mi dáadáa bí bàyẹn náà mọ́.
0: Irú bàtà wo?
3: Bàtà pípàsì tí wọ́n ń wọ̀ ẹ náà ni bàtà ọmọ tó nǹkan.
0: Ok. Ìgbé tẹ́ ẹ bá rí ẹ kàn mọ ẹ mọ ṣe bísínẹ́sì yẹn padà. Bí èlò lẹ̀ wá ń wò ó táwọn ọmọ Nàìjíríà ọba ti ràn yín lọ́wọ́ káwọn tó Ọlọ́run jọ wọ́n ràn yín lọ́wọ́ mọ̀ gbọ́ wa báyìí.
3: Bá ń di 200 mo ti wá rí 80 nínú 80 ẹni wàá fẹ́ kó bàjẹ́.
0: Tẹ bá rí bíi 200 ẹ ti wá rí 80,000.
3: Ẹ kí 80 yẹn bàjẹ́ mọ́ mi lọ́wọ́.
0: Kí ló tẹ̀ wá fi bẹ̀rẹ̀? Hello. Ọlọ́run ti sọ́ọ̀fù kéèsì bàbá Ifá. Nínú 200,000 ẹ ti 280 jọ fúnra yín. Tẹ bá fi 80 kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan kan ná. Oníṣẹ́ tí ó ṣe. Àbí ká sì ṣe báyìí. Ẹ fọ̀rọ̀ wẹ́ lọ́lọ́ àdúgbò pẹ̀lú àwọn tán bá ń jọ ń gbàdúgbò. Ọjà wo ló tó tà ládùúgbò yín? Bóyá tẹ̀lé kọ́kọ́ fi 80 tẹ̀lé kọ́kọ́ mọ̀ fi rọ́ọ̀nù ẹ̀ ná. Hello? The last caller. E ka so an gbo yin ma.
4: Yes sir. E just a mo fe ke ba wa so fun baba yin gambari.
0: Baba ewo.
4: Da mo ko ba wa mo ta ogun heart failure.
0: Ah, elekun ire wo le ma fin lo wa yi. Ah, awon yan de pelu asi lo radio. Eh, egbegbe la awon yan de pelu asi lo radio. An seto lowo en lo so nkan mi. Eh, era ke mama se ba mo tori igba mi o. E je wo the last caller. Hello. E to tan se igbedu extra ni to si ni se pelu eto yi la ran aran nkan mi. E ka san o.
5: E ka san.
0: Yes sir.
5: Apele ati se ko ni se ni se ni.
0: Ami, se ma ni abi sa oruko yin?
5: Eh?
0: Hey, me gbo yin dada network bi te wa yin. Oruko yin ma. O ti jenu lose yi ati ku labala yen. O tun di jo mejo nu. Edakun eh seri ta ba nseto lori radio. Gbogbo eto kokan lo ti ni synopsis alaale re bi o ti lo. Ise wipe a kan ma se n to wa e ri wipe eto yi o ni n ta fi sori awon eto mi na n tun beta tun se njo mi na ototo ni eto kokan wa fun be ba ni any correspondent te fe fun yan ke sori afefe e ko ni we send yes any un e seun yo da fun yin e ja de ka tin po lowo oja a ni pe en lembe yen eku kale.
6: Harvest feed don't come again, no. Them don't come again, no. Introducing Maverick, the powerful agrochemical with the pepper weeds. If you dey farm cassava, yam or maize, you better run now. Go grab your own Maverick herbicide, oh. You fit apply Maverick herbicide just 2 days after planting. And just like that, it go stop all weeds. It no go even allow them to germinate self. Therefore, your crop go grow fast. Maverick na quality medicine where they affordable and available and it easy to even apply. Waka go any agro medicine shop way near you. Ask them for Maverick. Go and apply and rest easy. No kind, no any gbasgbos. Maverick herbicide. Na harvest field they make them.
7: Oya kobirin o lenu loro ibo obirin se pataki oya kobirin ori po adari dimu ja darapo marketingan to da lori ati yo awujo obirin kuro lo fi ideye si ni won sinu ilenu loro lo selu ati ikopa ninu isejoba obirin o to ida kan ninu ida mewa awon tan dibo gbe wole lorilede Nigeria ise nitori aikunju osun awon obirin ki se awon idiwo to ko ifaseyin ba ikopa won ninu isejoba ati ipinu lori oro ilu awon obirin lopo mulero onule igile yan gba awujo ati orilede asiko ti toto ye ki awujo obirin ri ipo to to si won dimu esa ti le fobirin e se koriya fun won ninu ikopa ninu isejoba e je ka se agbode gba fun dede emi pelu re le fowo so wopo lori bi gbogbo eni oro kan o se lenu loro laujo ya fowo so wopo kapo awon obirin Nigeria kuro ni ku ero eyin bo sipo ara waju ajo to wa fun rogun sapo awon obirin ati idagba soki odo Women Environment and Youth Development Initiative woyodef pelu atileyin latodo e ka tori soro awon obirin lajo so kan agbaye UN Women lolukede.

0: ẹ̀dọ́gba ṣèrànwọ́ lórí èròǹgbà rẹ láti tayọ níbikíbi láti ìgbà ìkókó títí darúgbó kẹlẹlẹ ní tìmùtìmù uniform ti ṣètò bánirẹ́ fún ọ láti mú àlá rẹ wá sí ìmúṣẹ súnmù fọkànbalẹ̀ láti tayọ náírà ìtura láti mú èrò rẹ wá sí ìmúṣẹ tìmùtìmù uniform ló nílò 07068245523
1: láti tayọ níbikíbi uniform
2: kẹrẹ o ṣe fẹ mọ wà nínú mọlẹ lójoojúmọ ayé ṣe fẹ mọ wo bọọlu torílẹèdè yìí àti tilẹ òkèrè láì dúró de kínó de o tàbí ẹrọ amúnáwá jẹnẹrétọ ká wo sinimọ ká gbọrọyìn ká gbọrin tó wù wá nígbàkúgbà lábẹ ìfọkànbalẹ pé iná òkúkú ní ṣẹjú boko bá jìnà ilá kì í kò ìdáhùn sí gbogbo ìbéèrè yìí iléeṣẹ femtech ló wà femtech inverter àti solar power wákàtí mẹrìnlélógún odidi ọjọ ipò ọsẹ kárí oṣù ipò ọdún inú mọlẹ lẹẹmọ wà ariwo pẹ̀lú èéfín jẹnẹrétọ̀ kama gbádùn lọ́wọ́ kíná ó kú ìtànsọ́rùn lásán lágbára sólà nílé yín nílé iṣẹ́ ní sọ́ọ̀bù tàbí níbikíbi bójúmọ́ bá ti mọ́ sólà ti ń báṣẹ́ lọ iléeṣẹ́ femtech lasojú fún iléeṣẹ́ luminous ní gbogbo ìpínlẹ̀ kwara 08092164444 www.femtechsolar.com ẹ yọjú sí iléeṣẹ́ femtech tó bá súnmọ́ yín jùlọ kẹ lọ gbà mọ́lẹ̀
3: kẹrẹ o iléeṣẹ́ unilorin bread ló tún ṣílẹ̀kùn àǹfààní ńlá kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń gbà lérò láti jẹ́ alágbàtà wọn yálà oníṣẹ́ ọwọ́ ni tàbí oníṣẹ́ ìjọba tó ní mọ́tò ọ̀kadà tàbí mọ́rúwá tara rẹ̀ ẹ ní àǹfààní láti kó búrẹ́dì láì mú owó kankan dání tẹ́sì máa pin fún àwọn alágbàtà wọn káàkiri eléyìí tẹ́ máa sanwó lẹ́yìn tí ẹ bá ti tà á tán tí kò sì di iṣẹ́ òòjọ́ yín lọ́wọ́ onítaxi ọlọ́kadà onímọ́rúwá àti ẹni tí ó ní mọ́tò tara rẹ̀ tí a mọ̀ sí kọ̀máṣíàkà láǹfààní yìí wà fún ẹ lè lọ kó búrẹ́dì láàárọ̀ kùtùkùtù pin fún àwọn alágbàtà tẹ́sì máa gbabi sí òòjọ́ yín lọ àǹfààní owó ojúmọ́ mìíràn rèé láti iléeṣẹ́ unilorin bread ẹ kàn sí wọn nínú ọgbà unilorin secondary school tó wà ní Adéwọlé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí aago 07063895155 tàbí 08053542864 unilorin bread ó yàtọ̀ gidigbe.
4: Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayára bí àṣá lápútọ̀pù láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop.
5: Báwo lèyàn ó ṣe ṣe.
4: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
5: Oṣù mẹ́fà kẹ.
4: Bẹ́ẹ̀ni o ti rọrùn dọ́ba báyìí láti ra gbogbo ohun èlò ẹ̀rọ ayára bí àṣá tó fẹ́. Pàápàá jùlọ lápútọ̀pù tó mọ gaara tí bátìrì ẹ̀ tọ́jọ́ tó sì wà lóríṣiríṣi bíi kọ 2Duo kọ i3 i5 i7 àbínálálá tó fi máa wọn fóònù ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Credit Direct ló ṣàtìlẹ́yìn ẹ̀. Gbogbo ohun tó o bá fẹ́ rà ní gadget shop tó fi mọ́ kọ̀mpútà ló lè rà dórí mílíọ̀nù kan náírà láwìn máa sanwó padà fóṣù mẹ́fà ní rọrùn ṣùgbọ́n bí ìgbéléwọ̀n rẹ bá ṣe

tàtọ́ sọ dídùn fún amúdí ibùdó ńlá ó tún lè ṣàǹfààní fúnra tó ń bọ̀ ìròyìn ayọ̀rẹ́ láti ilé ẹ̀kọ́ ọmọ iya diploma center gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjà lọ́ǹtẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga university of ìlọrin ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmẹ̀sì islam àti tèdè lárúbáwá islamic studies and arabic language èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́ láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa ec neco naptep tàbí mbis náà lo nílò àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀kú ètò ẹ̀kọ́ ilégbé hostel accommodation ò gbẹ́yìn ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn nítorí àtijẹ́ káwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ tó yanjú fẹ̀kọ́ lápá láwùjọ nídi kéwúlẹ̀ róńgbà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà ustaz khalilu láì sọ́rọ̀ tù ẹ má gbàgbé pé ètò ìdánwò wa ec neco mbis ìtìdáyì ìdádí tó fi mára ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní nọmba 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú ìlọrin telephone 07067716929 tàbí 03196 3252

Bọ̀dá tí wọ́n ti rí 80,200 wọn. Ó dùn mí network yẹn kọ̀ tí lẹ́ẹ̀kan. Mo fẹ́ mú mọ̀ràn wá ẹ gbìyànjú sà. Ẹ bí àwọn tó bá wà ládùúgbò yẹn. Ọjà wo ló ń tà? Nígbà tó yẹ pé àdúgbò lẹ ti fẹ́ mọ tà tí ò sínú pẹ́ mọ yọwọ́ ọkọ̀ ńbẹ̀. Ẹ̀kọ́ fẹ̀yìn ò bẹ̀rẹ̀ ná. Lágbára Ọlọ́run kò dẹ̀ ní parẹ́. Bẹ́ bá ti ń yí mọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ lè padà wá switch séyìí tẹ fẹ́ hùn gangan. Ó mú mi rántí ijọ́ tí mo kọ́kọ́ fẹ́ lọ́fíìsì láyé. Mo wá ń sọ fún ọ̀rẹ́ wa kan, mo ní ó dẹ̀ wù mí kí n ní ọ́fíìsì o. Ó ní kí n gbà náà, ọmọ ní ó kù díẹ̀. Kí n lè gbà, ó ní kí ló dé. Ó ní lè máa sanwó rẹ́ńtéèjì méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni sà. Mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni mà. Mo ní mi lè máa sanwó rẹ́ńtéèjì méjì papọ̀. Rẹ́ńtéèjì kan yóò máa mú wọ̀ òun ní ọ́fíìsì. Rẹ́ńtéèjì ti lé pleasure ni ó mú wá àti ìfọ̀kànbalẹ̀. Mo wá ṣe sùúrù kan fún kan.

bọ́ bá mọ̀ dédé ń tó rí ní income. Má jẹ́ kí oppression life ó kó bọ́. Má ra mọ́tò six plunge. Bọ́ bá lè rí mọ́tò three plunge gan kọ́kọ́ rà á. Bẹ́ẹ̀ ṣe máa

o ma anfani tan je lori oto yi a ni gba pe kankan ma lori awon kan be olohun ke won won de ni kodà àwọn tán bẹ̀lẹ̀ gbẹ̀wọ̀n gan ọmọ ìgbẹ̀wọ̀n ní ìgbẹ̀lẹ̀ gbẹ̀wọ̀n kan sá láìkì presentation sọlá sílẹ̀ gbẹ̀gbọ̀n ọmọ wọn ẹ̀yẹ̀ màsìkò tíyẹ̀ máa ń mọ àwọn orú èèyàn ọmọ ọmọjọ́ sẹlẹ̀ sí wa àsìkò tó bá di pé ẹni tí ń ṣètò náà bá ní problem tó bá ní ẹdá kẹrin lágbájá lọ́wọ́ wa ni ah mo dẹ̀ máa ń gbọ́ gan o wọ́n dẹ̀ wá nice àwọn kan bẹ tán gbọ́ bẹ́ẹ̀ kọ́lọ̀mọ́jà fásikò ń mara wọn àwọn kan wá ń bẹ gbogbo ibi tá a bá ti ń ṣètò náà ń lọ àwọn kan bẹ wọn fẹràn kan ni àwọn kan bẹ wọn kàn ń yí rédíò wọn sókè pé yes ṣọlá sẹríkì ti wà ń bẹ yín ókè ẹyin náà lẹyìn tẹ ń rí ẹpù fi ń rí ẹpù bá a bá ti parí abala tí yín ẹ mọtò mọ dá padà sẹyìn mọ ó ní tá a fi gbé kalẹ̀ a sì rí àtìlẹyìn tó tóbi dáadáa látọ̀rọ̀ bàbá wa tó lọ́n gbélé iṣẹ́ ìlé lọ́wọ́ ló fi rọrùn fún wa jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ láti 2022 la mọ̀ ti include

0: ọlọ́run
1: mi. Mi ni gbe kan kin da. Hello.
2: Dr. Sola Kerigi.
1: E ka san.
2: Yara sana makana aliya.
1: Ami sa.
2: Wa ina guda na lale mu da de.
1: Ami.
2: E se buari. Balogun ade en la ti ba se.
1: E sun sa.
2: Be se yin gan na la ma le pa yin ka si. Hmm. Aláti ara la ṣe fi ń lépa yín síra ní lépa yín níta aláburú.
1: Àmì àmì àmì.
2: Ìrìnàjò tó ṣe ṣe bá dé àbúṣà àbá já sí bẹ̀ lóko.
1: Ẹ̀sẹ̀ gbọ́.
3: Ẹja máa ń lọlé.
1: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa, a dúpẹ́ fún yín o. Àwọn tọ́pẹ́ wa pàtàkì tó tọ́ sí làwọn tí ò fẹ́ràn wa. Láwọn náà já lójú oorun. Kà fi ń sáré gbogbo ògbà. Ọlọ́run sì ń fàṣẹ sí. Pẹ̀lú ògbó Ọlọ́run, ọjọ́ mẹ́jọ la pàdé lórí ètò. Ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀. Diamond 88.7 FM là ń pè bí. Ẹjọ́ mẹ́jọ ni ẹja pàdé o. Sọlá Sẹ́ríkì lorúkọ mi, àyìnlá ẹ̀dùn ọmọ tìyá ológin lè lọrin. N ní gbọ́lá burú sí yín, ẹ̀yin náà ní gbọ́lá burú sí mi. Ẹ á jọ máa fa ìkú, a máa fi dẹ́gbẹ̀rà ọ̀rọ̀ ni. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́wọ́ bá mi. Ó dàbọ̀, ó dìjọ́ mẹ́jọ.

0: ẹ kúrọ̀ lẹ́ ẹ sì kó bí ojú ọjọ́ ṣeré ládùúgbò tiyin ìròyìn ní sókè fún tàsìkò yìí rèé. Ìjọba àpapọ̀ lóní ọjọ́ ajé ti kéde àwọn ọjọ́ àti ojúkò tètò tó ní ṣe pẹ̀lú ìgbà ìwé ìrìnnà lọ sílẹ̀ UK yóò wáyé o. Ètò ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ sí ní wáyé o láti ojúkò àjọ NIS tamọ̀ sí àjọ immigration lẹ́wà ní èyí tí ó wáyé fáwọn tó fẹ́ lọ sí ilẹ̀ London, Manchester, Aberdeen àti Cardiff. Nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ṣe ni àwọn awakọ̀ kan lólùlù ilẹ̀ wa FCT wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbarata o lórí iye tí wọ́n ta epo bẹtiróòlù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé láwọn ilé epo kan wọ́n ní àwọn oníròyìn tí wọ́n lọ rí iye àwọn ojúkò ilé epo kan wò káàkiri olúlu ìlú ilẹ̀ wa lónìí ọjọ́ ajé ni wọ́n rí pé wọ́n ti sun epo wọn sókè. Wọ́n ní àwọn ilé epo kan ni wọ́n sì ń ta epo wọn ní ẹgbẹ̀rún kan àti okòóléní 1,320 naira lórí ìjálẹ̀ epo kan. Àwọn míì wọ́n ń tà ní ẹgbẹ̀rún kan àti 1,310 lórí ìjálẹ̀ epo kan. Nígbà táwọn míì tí wọ́n ń ta ti wọn ní ẹgbẹ̀rún kan àti 340 1,330 lórí ìjálẹ̀ epo kan. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lábẹ́ àjọ ìṣẹ́fẹ̀yìntì ilẹ̀ wa NUP ni èyí tí wọ́n tún yọ owó wọn láti fi sanwó ìfẹ̀yìntì wọn lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ni wọ́n gùn lé ìfẹ̀hónúhàn. Ìyẹn ni Lagos House ní Ìkẹjà. Wọ́n ń pè fún ìsàmúlò àfọwọ́sí àfikún owó oṣù àti àwọn owó tó ń wọlé fáwọn. Àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà láràn ti pé ṣe ni wọ́n kí sí ìjọba nípínlẹ̀ Èkó láti san àwọn àjẹmọ́nú owó tí wọ́n jẹ àwọn àti àwọn àǹfààní míì tó yẹ kó tẹ̀lé. Wọ́n ní ìfẹ̀hónúhàn náà ní eléyìí tó dabaru àwọn ọ̀rọ̀ nígbà táwọn ọlọ́pàá tí wọ́n dé tí wọ́n da afẹ́fẹ́ tajútajú bolẹ̀ fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní wọ́ọ̀dù Bẹ̀bẹ̀jì ní wọ́ọ̀dù Rattan ní ìjọba àbílẹ̀ Bẹ̀bẹ̀jì nípínlẹ̀ Kánò Alhaji Garba Abuba àti ẹnìkan la gbọ́ pé wọ́n ti yìnbọn pa wọ́n o látọ̀dọ̀ àwọn tó jẹ́ afurasí bandíìtì agbébọn. Ìròyìn láti abẹ́lé ní agbègbè ọ̀hún wọn ni àwọn tó ṣe ìkọlù náà ni wọ́n yabo ìlú Rattan lásàlẹ̀ ọjọ́ Àìkú Sunday. Wọ́n síná ìbọn bulẹ̀ wọ́n ṣe kópa Abuba àti ẹni tí wọ́n pè ní Sulaiman Sunduma nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ ikú náà múlẹ̀. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ Asfat Garba Rattan ó ṣàkàwé rẹ̀ bí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n òun. Èyí lọ́pọ̀ ìròyìn ní Súnkì ẹ ṣe ń ṣe fún bẹ́ẹ̀ sí tẹ́ ti gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: Láti inú yàrá ìròyìn dáàmú.

0: Diamond FM, Adi Orioke, Ko Jota Yeke.
1: Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wá pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment

gẹ́gẹ́ bí iṣẹ́ mẹ́tí mọ̀ egun ọlárìtọba ní sí àtẹ̀kúrò àtàkárálẹ̀ báyìí náà ń torí sálẹ̀ mo dẹnu àkúnmi dùgbẹ̀dúgbẹ̀ ilẹ̀kẹ̀ méjègbẹ̀nì jégbẹ̀nì ọ̀gọ́rọ̀ kì í balẹ̀ ó mọ̀ta àwòrán rẹ̀ tí ń dá orin sọ̀rọ̀ àwòrán tí ò sì fi róńdè ẹjẹ́ ń súdẹ lédè kí n sú bàbà lé bàbà fún tìrọ̀lẹ́ tòní. Yes, mo débì ṣe mi nìyẹn. Ẹjẹ́ ń gba pa bí wọlé lórí ètò fún tòní. Olúmọ̀wò tí wọn koríkorí àpáta dàgbà ọlọ́ọ̀ni jẹ́bẹ̀. Báwo bá wá ti gbá kọ́ bọ́mi tá ò tí bẹ́pọ̀ ọkà yóò sì wá yí tìkẹ̀tìkẹ̀ mọ́gbà kan ni o. Ẹjẹ́ ń ṣe báyìí bábáwo tẹ̀kọ́ tàkàrà bí ẹni pé òní yóró ni ọ̀pá ibi tí mo wọ̀ lóde ẹjẹ́ ń gba pa bí wọlé mo kí yín. Àdélébárí àrẹ̀ ẹ̀kórí àkòyà ibi náà lè tó ẹ̀ lẹ́mẹ̀

0: ọba tó fa. Fún dáhùn lọ́ba tó rí o, ọba wa ni. Ìlú fẹ́ lóye ẹni kéré ni. Èṣù wọ̀nyí ọmọ gbẹ́nu ọ̀la.
1: Bá a ṣe ń bá kinní ọ̀nbọ̀ yìí tí a bá ń gbọ́ wa jákèjádò lè àgbáyé ẹni tá à ń sọ ni pé iná bíbí. Èmi ò fi sẹ́mi rán ẹ̀dọ̀ fùfú ọ̀fi sẹ́mi bíọ̀ lọ́wọ́ o. Ẹ já sọ́ra fún ìbínú. Ìbínú ọ̀dà nǹkan. Bàbá kan ni bàbá tá a wí ọ̀hún ẹ̀ pé bó ló jẹ́. Lọ́bọ̀ bẹ̀ sí ń kọ́ ibè, ó fẹ́ kọ́ igba ibè, igba ibè wọ́n bẹ̀, ó sì ti gbowó igba ibè, ó bẹ̀ sí ń kọ́ ibè lé ẹ̀kínní ẹ̀kejì. Bàbá yìí wá fẹ́ràn láti máa fa ó fẹ́ràn láti máa fa tábà ẹ̀bọ̀n tẹ́ǹpì tábà snuff àwọn kò snuff àwọn kò gbé tábà àwọn tí bá máa ń fa kinní wọn ti yí wọn. Wọ́n wá pé bàbá yìí bá fi aago kinní yẹn ike rẹ̀ ó fi sí àpò àyà ní bàbá yìí sí kọbì lọ ń kọbì lọ 200 ló fẹ́ kọ igba kan náà ni o ngbà tí ó kọ ibè lórí 200 tá a wújàre ó ti kọ ibè dé wá ọdún àrùn bíi 95 ó kú bíi márùn kó kọ ibè tán kàn ní kinní mọ̀ tó ti mọ́ ẹ̀ mọ̀ pé kinní mọ́ mú wọn àwọn tí bá máa ń fi kinní dáadáa òǹgbẹ rẹ tó ti ń gbẹ lọ́ba ní kò ń sáré fi nígbà tí ó wò báyìí ló bá rí pé òun mọ̀ ní kinní mọ̀ bó ni kinní wá ló ń sọlẹ̀ sí lọ́ba wá sọ́tò wá sósì ó wá sẹ́yìn nígbà tí ó wá síwájú sẹ́yìn tí ò rí kinní tá a wí lọ́ba ní orí rẹ̀ bá gbóná ló bá pé inú ń bí ò lọ́wọ́ lọ́wọ́ tó wáyé òun tó ti kọ ibè lù látàárọ̀ òun wá kọ ibè kú ẹyọ márùn-ún òun wá rí kinní snuff tára tó máa ń fà òun gbọ́dọ̀ wá kinní kan o òun wá kinní kan o dandan ni o lọ́ba sì ń tú ebè ibi bá sì òun gbọ́dọ̀ wá kinní lọ́ba sì ń tú ebè padà ló máa ń tú ebè èèyàn tó ti kọ ibè 200 tó ti kọ́ di 195 ó kú 5 ó parí rẹ̀.

0: pẹ̀lú wa.
1: Ọmọ ni ni Oluwa. Ọmọ inú sì ni eré rẹ̀. Bí ọfà ti rí lọ́wọ́ alágbára gan ọlọ́mọrí lọ́wọ́ òbí. Ìdá ọmọ olè mú yanyan jagun èrè jẹ fúnni lọ́jọ́ alẹ́ àti lẹ́yìn wá ọ̀la ní ilé ẹ̀kọ́ Emmanuel Baptist Nursery and Primary School ṣe ń kéde àyè ìgbaniwọlé sí ìpele CRE. Nursery àti primary classes sí wọn. Àwọn yàrá ìkàwé rẹ̀ bíi ti ilẹ̀ òkèrè nínú àyíká ti mú ìkọ́ni wolùkọ́. Títún mẹ́kọ̀ọ́ wọrí fáwọn ọmọ. Dédé ni àkóónú ẹ̀ pẹ̀yìn curriculum wọn ṣe pẹ̀lú ti ìlú ọba. Tóń ta àwọn èròjà ìkọ́mọlẹ́kọ̀ọ́ ní rọrùn. Computer laboratory wọn kún fọfọ bẹ́ẹ̀ ni library wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ń bẹ fáwọn ọmọ bẹ́ẹ̀ lóní rúru school clubs ibẹ̀ tí gbọ́ ọmọ lára dìdọ́jọ́ ọ̀la pẹ̀lú. Pabambari ni tàwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Àwọn awakọ̀ tó rí wọn pe ni ń bẹ nídìí àwọn ọkọ̀ tí ń kọ́ àwọn ọmọ lọ́bọ̀. Gbogbo ẹ̀ lówó péréte. Emmanuel Baptist Nursery and Primary School ń bẹ ní Sabuke, ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081-5757-4423 tàbí 081-3537-5933. Ẹ̀yin òbí àti alágbà tó mọ rírì ẹ̀kọ́ tó kójú òṣùwọ̀n fáwọn ọmọ. Ṣẹ̀rántí ohun tí wọ́n ewé orí kejìdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún wí. Ọkàn olóye ni ìgbà ìmọ̀, etí ọlọ́gbọ́n ni ṣe àwárí rẹ̀. Emmanuel, Olúwa ń bẹ pẹ̀lú wa.
2: Shalom Films and Outreach Ministry, aka Omoja, presents courses on Christian films production, script writing, directing, acting, Christian choreography, and lots more. Shalom Prayer Warriors are always there for your spiritual upliftment, deliverance, prayers, and expositions. We also have Shalom Counseling Time, running Mondays to Thursdays, 10 a.m. to 4 p.m. And for all your traveling and tourism needs to migrate, work, or study in UK, United States, Canada, the UAE, Germany, Malaysia, and Australia, you can contact us at number 211 Mandate 3 Shopping Complex, opposite Muslim Prayer Ground, along New Yidi Road, Ilorin, Kwara State. Or call the director, Prophetess Joke Popola, on 0803-404-6624. Shalom Film and Outreach Ministries, your global solution providers.
3: Duro náà kò tora multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

Electrolyte multivitamin drops and syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ẹ mọ gbàgbé tá ń bọ́bọ̀ ìbínú àbíjù ṣé àwọn tó láwọ̀ nígbà mọ́ ṣe é ṣe ìbínú àbíjù ṣé èso náà ló mú ẹ ló ẹ kúrọ̀ lẹ́hùn.
1: ẹ kúrọ̀ lẹ́hùn ẹ kú àṣà ẹ pé
0: tó. àdúpẹ́ ó kọ yín bulẹ̀ tí ń pè àṣà.
1: àwọn ìyá tí ó ní sọ̀rọ̀ láti ṣàlẹ́ ó kò.
0: ọ̀yá ẹ̀yin náà ẹ̀ dá sí i.
1: àwọn ìyá tí ó.
0: à ń gbọ́ yìí àti mọ̀ pẹ́yìn ni ẹ dá sí i.
1: tẹ̀lé ọ̀rọ̀ yìí àdébájì mi ní padà wá bẹ̀rẹ̀ máa ò látàlá àdúgbò ọmọ yẹn gan-an ó yẹ ká bá ọmọ yẹn wíwá yẹ pọ́lọ́pàá bá ti gbọ́ta rẹ̀ tí ó yẹ ká ṣe nìyẹn ni ká ṣe ta ọlọ́pàá tí ó ti dé àgọ́ ọlọ́pàá tí ẹjọ́ ìyọjú ò ní wọ́n jù báyẹn lọ ni.
0: ó yẹ ká bá wí ẹ̀ ní débẹ̀ mọ́. ṣé kì í ṣe ìbínú àbíjù nu tó rà ń sọ nípa ìbínú àbíjù lórí ètò ilé ẹ̀kan ṣé ẹ̀ sì pé ẹ̀ ń bínú àbíjù báyìí.
2: báwo náà ṣe ń lò.
3: wọ́n sọ pé wàhálà jọ báyìí wọ́n sọ pé wàhálà kò má
0: lè. ọlọ́run ní bí ètò ìjẹ́ ẹ sá máa bá a lọ. ẹ ló kọ yín bẹ́ẹ̀ ẹ ti ń pè ẹ kúrọ̀ lẹ́ o ẹ ti wà mẹ́ o àdúpẹ́ o.
4: àdùnkè fò mọ́ bó jẹ́ mi ni mi ò ní gbà o.
0: ẹ ní gbaru kọ́kọ́rọ́ ń padà mọ́.
4: àìnígbà padà kìí ṣe ìbínú ọlọ́run kó yàn yọ nù lápẹ̀yàn ti dé ibi ọlọ́pàá àbí kápọ́mọ ti sọ̀wé nù bóòlù èèyàn ṣe lè láàrí pé ọlọ́run kó yàn yọ nù ìnígbà padà.
0: ẹ nígbà padà.
4: àìnígbà
0: padà. ẹbínú àbíjù nù. ẹbínú àbíjù nù.
4: ìbínú.
0: ìdáríjì nù. aláwọ̀ bínú. ẹ̀dá adúpẹ́.

kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlùkọgba testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọrin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí á bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ní Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún máa bẹ̀rẹ̀. Onísọjí àtọ́ni wàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọ́lórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyà tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù. Aha, ẹ̀yin èèyàn lù lọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa wòlíì tọ́lọ́run ń lò lọ́wọ́ ìjákèjádò Nàìjíríà? Àṣẹ tún dè jáde gbani lọ́wọ́ ogun fòkodoro ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ni.

0: kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlù kọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọ́rin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ni Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún ó máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti mínísítà. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyà tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Aráàlú Ìlọrin àti agbègbè ẹ kúlẹ̀, mo bá yí láyọ̀ àti àlàáfíà bí. Nítorí ayé ẹ àti májẹ̀mú tí Ọlọ́run bá ọ dá tí ò tí sẹ́, ládàáni wáyé tún fi gbé mi dìde. Ó kọ́ mi lásà Ìrọ̀rùn Global, ilé iṣẹ́ ìránṣẹ́ agbára tó kún fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lórílẹ̀-èdè Nàìjíríà ni mo ti wá. Gbẹgẹdẹ fẹ́ gbiná nílùú Ìlọrin. Ọlọ́run àwọn bàbá wa rọ́ mi ní àṣẹ àti agbára. Ó níṣẹ́ kànlú Ìlọrin àti agbègbè nítorí ìgbèkùn tí ayé fi di àwọn ènìyàn, nítorí sẹ́kẹsẹkẹ táyé fi sí ọwọ́ àti ẹsẹ̀ àwọn ènìyàn. Àlàkọjá rẹ ti sọ ẹ̀dẹ̀rú ológun. Àràkọjá rẹ ti mú kó kó sọ́wọ́ àwọn wòlíì alágbèdá. Àlàkọjá rẹ bí obìnrin ti mú kán tún gorí ẹ̀ máa bẹ́ẹ̀ ṣàṣepọ̀. Ẹgbọ́sà Matthew chapter 10 verse 37 Bíbélì wípé aráalé ènìyàn ní ọ̀tá ẹ̀. Ẹni súnmọ́ ẹ ló fi ẹ́ sínú ogun yìí. Ẹni súnmọ́ ẹ ló lò ní rọ́nà lọ. Ẹni dì ọ́ ló lò lè ṣe rere. Ẹni dì ọ́ ló lò lè rọmọ bí. Àmọ́ gbé ẹsẹ̀ sókè ń bí òwà sọpẹ́ rọ́nà pa. Nítorí mo ru àṣẹ àti agbára Ọlọ́run dẹ́lu Ìlọrin. Iṣẹ́ fẹ́ ṣe lálà fẹ́ lùsà. Akutupu fẹ́ wu. Pẹ́pẹ́ yẹ fẹ́ pamasa. Ekwa Event Center ní Challenge ìlú Ìlọrin bí. Ó fẹ́ gbàlejò sà. Ẹgbọ́ sà. Mi ò lẹ́bi lára lọ́rẹ̀ ń bí. Mi ò lójúlùmọ̀ ń bí. Ṣùgbọ́n nígbà tí a ń lọ tá ń bọ̀ sà. Ládàáni wáyé wípé ìlú Ìlọrin ni ká gbé iṣẹ́ ìránṣẹ́ agbára ìwọ̀ ni Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run Timothy Olúwọlé Ọbádáre. Ọlọ́run Michael Ọlọ́wẹ̀rẹ́ ní sí èsì òkè agbára Ìbàdàn. Ó níṣẹ́ kànlú Ìlọrin sà. Bí wọ́n bá ti lè jẹ́ kó dìde tó tún méèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ dání sà. Ẹ lè padà lófo. Ẹgbọ́ sà. Kì í ṣe pé ò tí rìn. Kì í ṣe pé ò tí là. Kì í ṣe pé ò tí lò. Kì í ṣe pé ò tí kó sọ́wọ́ alágbèdá. Àmọ́ mo ti máa sọ bí o bá nígi yóò da yọ́nà tọ̀hún ò da yọ́nà. Èwo ni ó ṣe sùn jìnnà. Wọ́n jẹ́ kí n sáré sìn kàkà báyìí. Àṣẹ ni mo fẹ́ fi kógun ayé ẹ lójú. Ẹ̀yin ọmọ wòlíì ẹ sàmẹ́. Ẹni gbé orí ẹ ṣépè. Èpèlà pa.
2: Amen.
1: Ọwọ́ ìpèlà yìí ẹ kó gbiná.
2: Amen.
1: Ọwọ́ tó gbé ọ nínú ẹ̀jẹ̀ tó palẹ̀ ogun mọ́ sí ọ lára. Bábájọ́ sàmẹ́ ọwọ́ yẹn lana sọ.
2: Amen.
1: Tábájọ́ sàmẹ́ mo sọ tẹ́lẹ̀. Ogun ilé yín láyé ẹ ogun yẹn gbiná.
2: Amen.
1: Gbọ́ egun aṣẹ́gita lórí ẹ egun yẹn gbiná.
2: Amen.
1: Agbára tó ní kóore báwọn tó bí ọ ṣe rìn agbára náà lana.
2: Amen.
1: Ojú kìí tiná alẹ́ láyé ojú òní tì ọ́.
2: Amen.
1: Mo sọ tẹ́lẹ̀ okun àwọn àgbà tán fi dì ọmọ lẹ̀ tán fi di àlàáfíà màmá yẹn sà. Màmá mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹ okun yẹn gbiná báyìí
2: báyìí.
1: Okun yẹn gbiná báyìí báyìí. Okun yẹn gbiná báyìí báyìí. Ẹnìkan sàmẹ́ inú yàrá àkòdì tán tọ́jú ayé ẹ sí. Yàrá àkòdì tán fi ọ́ pamọ́ sí tó fi lè já gbangba pàdé olóore. Nínú yàrá yẹn iná gbé ọ jáde. Àkọ́pẹ́ iná ṣáájú Olúwa lójú àwọn ọ̀tá rẹ̀ run. Bíbélì wíp

0: kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlùkọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọ́rin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ni Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrọ̀ ó máa bẹ̀rẹ̀. Onísọjí àtọ́ni wàásù ni Prophet Dr. Ashe Irọrun Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọ́lórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyà tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Àṣà ẹ̀yin ọmọ ẹ̀dírà ojú ogun la wà sá ní bógun lọ lágbára Elédùmarè. Ẹnu iṣẹ́ la wà ẹ máa kígbe. Ẹ gbé tẹ̀lé mi taná fẹjọ́ mi sùn ẹ sọ bẹ́ẹ̀.
2: Taná fẹjọ́ mi sùn.
1: Tó ní òbéèrè tí mo ṣe. Mo fẹ́ kó ló mọ̀ sá. Tinú ẹ ló mọ̀ ẹ ní fara ni ó mọ tinú ẹ. Ibi o ti ń tajà wọn mẹ́jọ ẹ jáde. Ibi o ti ń nájà wọn mẹ́jọ ẹ jáde. Inú ìjọ tó wà yẹn sọ́mọ yé. Ìpàdé táwọn àjẹsẹ̀lé olórí ń bẹ̀. Mọ́ṣáláṣí tó wà. Ilé ibi o ti lọ́kọ̀ àti ibi o ti láya. Ó láwọn ti mọrúkọ rẹ̀ yálé ká. Ohun tó tiẹ̀ wá burú jù láyé táwa ẹni kọ́ wá jẹ́ sọ́sá mídíà hobby. Kò láìkì sọ́sá mídíà. Ó rà wọn tí ó ní mí ò lè ṣe mọ́rì. Wọ́n lè ẹ̀dí ti bí tí ọmọ. Wọ́n lè ẹ̀dí bí tí ọkọ. Wọ́n lè ẹ̀dí bí tí aya. Wọ́n á dẹ̀ fẹ́ parí iṣẹ́. Ẹ̀yin ọmọ wòlíì inú bí mi ẹ máa kẹ́ o. Ẹ gbé tẹ̀lé mi ẹni fẹjọ́ mi sún ìka.
2: Ẹni fẹjọ́ mi sún ìka.
1: Ìka ò dẹ̀ béèrè ohun tí mo ṣe.
2: Ìka ò béèrè ohun tí mo ṣe.
1: Wọ́n lè ṣe ìdájọ́ mi.
2: Wọ́n lè ṣe ìdájọ́ mi.
1: Ẹ yáwèrè pápọ̀.
2: Ẹ yáwèrè.
1: Ekua Event Center ni challenge gbogbo bi o ba tin gba bo so pe kan ja ni challenge sa ago meje aro weze sa gagade o gina mo tanu ma sori so fe ni to gbo so fe ni ti o gbo je ki gbogbo eni to yi o ka mo pe keti keti keti ni kero ara yin debe torí wike aláìsàn-àsàn afọjúmọ́ afọjú ríran arọ tó mú ọ̀pádé bí ajú ọ̀pálẹ̀ ọlọ́run àwọn bàbá mi ti ta ó ti kún mi sá láti ṣiṣẹ́ agbára sá nípàdé ọlọ́jọ́ mẹ́ta yìí mo sọ nǹkan kan nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo ní kì í ṣe dédé inú mi àti wà lọ́rin mi ò lẹ́bí mi ò lára ṣùgbọ́n sá adániwájẹ́ wípé ìlọrin ní sẹ́kàn bá ti parí iṣẹ́ ìránṣẹ́ tán sá ní ìpínlẹ̀ ọ̀sùn ladániwájẹ́ wípé ọ̀sìn ayọ̀ yìí sá ìlọrin.

0: kárí àwọn ìpínlẹ̀ ní nàìjíríà láti gbédè àkọlùkọgba testimony ló sì ń tẹ̀lé àwọn ènìyàn lù lọrin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí ọjọ́ wednesday ọ̀sẹ̀ yìí september 2 nípàdé àdúrà yìí abẹ̀rẹ̀ àṣẹwọ friday september 4 ojúkọ ẹ̀ ní ecowa event center ní challenge nílùú ìlọrin aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún ó máa bẹ̀rẹ̀ onísọjí àtọ́ní wàásù ní prophet dr àṣẹ ìrọ̀rùn global ọ̀pọ̀ àwọn wòlíì àtọ́lórin ẹ̀mí ńlá tún wà ń kalẹ̀ láti minister olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o torí ìṣẹ́gun wọn dájú àyà tún wà fún counseling lẹ́yìn ìpàdé jọ rí dájú pé o wà níbẹ̀ tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ jésù
1: mo fẹ́ sí ẹ níyì bíbélì kéde kásà nínú ìwé ọba àkejì orí kẹsàn ẹsẹ ìkíní wòlíì ló pè kánú ọmọ wòlíì mú ìgò òróró ní ọwọ́ ẹ gẹ́gẹ́ bí wọn náà ti mú anointin ọlẹ́kan pàdé mi láàárọ̀ wednesday òróró nìkan ní sà ibẹ̀ ní sẹ́wà tán bá ti jẹ́ òróró mú wá gbàgbé ẹ ó ní débẹ̀ wá ra o mi ta òróró ta omi o àmọ́ físíkálì ó mọ̀ rí sà ìyanu ọlọ́run bẹ́ẹ̀ ni sà àṣẹ ìṣẹ̀yìn agbára ìṣẹ̀yìn orí ọ̀fẹ́ ìṣẹ̀yìn ojúrere ìṣẹ̀yìn lára mi ju títa tẹ̀yìn wá lọ inú bí mi sà ìdíre o mo débí tàṣẹ́tàṣẹ́ àtàwọn wòlíì tágbára tágbára ẹni bá ní kó o má bọ́ ẹni náà logun ọlọ́run mọ̀ṣọ́ ìtàkùn tó ní kéré mọ́ gòkè àlọ́ tó ń tẹ́rin ní ò lọ mo ti débi tí mo ti fẹ́ ṣiṣẹ́ báyìí sà ọba àkejì orí kẹsàn ẹsẹ̀ kìíní bíbélì gbígbé wòlíì sọ fún kan nínú ọmọ wòlíì mú ìgòròrò rẹ lọ sí ramoti gileadi ó rí jéhù ọmọ tí ń ṣe mú jáde da òróró lé lórí bẹ́ẹ̀ ló gbéra bó ti débẹ̀ ó rí jéhù àṣẹ tó dára jéhù ni jéhù fi pa jésébélì àti ọkọ rẹ̀ tí ń ṣe ààbò gbọ́ òróró a máa sílẹ̀kùn sa èmi ò sọ òróró ata àti òróró kúlí o ẹnìkan ló ń débi ìsọjí wọn fún un lóróró ta ti wà mọ mo ní sẹ́bẹ̀ àdógún ayé le tó ìwọ̀nba kékeré òróró tó mú bọ̀ yìí sà lọ́wọ́ rẹ àṣìṣe agbára akọ nínú àjájá chapter 10 verse 27 ó ní yóò sì ṣe ní ọjọ́ náà èmi olúwa yóò sọ ẹrù wíwo rẹ kúrò léjìká rẹ àti àjàgà rẹ kúrò lọ́rùn rẹ èmi ò sì bá àjàgà náà jẹ́ àjàgà la ìbímọ àjàgà ní ìfàsẹ́yìn àjàgà la ìrọ́nà lọ àjàgà la ìsàn àjàgà la alákàlà alákàlà àjàgà ní jàká àgọ̀ tí kọ́ ẹ lójú yẹn àjàgà la wọn nǹkan kékèké tó kà sí yẹn ọ̀gá ilé iṣẹ́ ni ẹ sà ọ̀nà dígádígádí ọ̀gá ilé iṣẹ́ ni ẹ ilẹ̀kùn ti sà kọ̀ǹtráktọ̀ ni ẹ gbogbo ọ̀nà dé kódà nípò òṣèlú tó wà sà bó o ti ń gbọ́ mi àwọn ojúrere àtànú tó yẹ kó rí ó rí gbàsà òróró nìkan lọ́lọ́run ó darapọ̀ mọ́ àti ṣiṣẹ́ wá gbọ́ ìbéèrè mi rèé o bàbá ti ṣí ẹ mọ́lé bíi pé wọ́n mọ̀ọ́mọ̀ tilẹ̀kùn mọ́ àṣeyọrí ẹ wednesday thursday friday ọ̀sẹ̀ yìí sà gbẹgẹdẹ ògbìnà ecowa event center kọsílẹ̀ ecowa event center ní challenge nílùú ìlọrin bí sà iṣẹ́ máa ṣe ọlọ́run àwọn bàbá wa.

0: kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlùkọgba testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọ́rin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí á bẹ̀rẹ̀. Àṣẹwọ́ Friday September 4. Ojúkọ ẹ̀ ní Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún ó máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti mínísítà. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú. Àyà tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Kíkẹ́ ológùrò kò jọ tẹyẹkẹyẹ. Diamond 88.7 FM. Ó kìlẹ̀ falafala.
2: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so. You don't do test?
3: Yes, see result oh.
2: Oga landlord, no be your village people oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
3: Eh, hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

mo daju pe o fun lojo kan ojo die ni so agbekale olorun ni fun eniyan pe ni o ku lojo kan. We are going to die one day. We are going to leave this world of vanity one day. A kuro ninu aye lojo kan agbekale re ni ewe iwe Timothy kini ori kefa First Timothy chapter 6 look at verse 7 ewe iwe Timothy ori kini Timothy kini ori kefa ewe se keje bibeli ni nitori a ko mu ohunkohun wa si aye bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. For we brought nothing into this world, and it is certain that we carry nothing out. Ọjọ́ ta dálé ayé kò sí ta mú wa. Ìhòhò la wáyé wa. Ìhòhò la wáyé. Nígbà ta délé ayé ni wọ́n raṣọ gẹ́gẹ́ bí ọmọ àkókò tí wọ́n fi bọ̀ wá. Ǹjẹ́ ó mọ̀ pé ọjọ́ tó bá kúrò láyé náà wọ́n ó tún raṣọ tí ooru tí wọ́n fi bọ̀ náà ni. Aṣọ tí wọ́n fi bọ̀ náà wọ́n. So ìhòhò tó wáyé yẹn náà ni a padà lọ́jọ́ kan torí pé kò sí ohun tá a mú wáyé yìí kò sì ṣe ohun tá a mú lọ sọ́run. We brought nothing to this world and we will go with nothing. Ìwé oníwàásù ẹ̀wọ̀ oníwàásù orí karùn-ún. Ìwé oníwàásù orí karùn-ún ẹwẹsẹ̀ kẹẹ̀dógún rẹ̀. Ìwé oníwàásù orí karùn-ún ẹwẹsẹ̀ kẹẹ̀dógún. Ọ̀rọ̀ ọlọ́run kà báyìí pé ó ní bí ó ti inú ìyá rẹ̀ jáde wá ìhòhò ni yóò sì tún padà lọ bí ó ti wá kì yóò sì mú nǹkan nínú làálàá rẹ̀ tí ìbá mú lọ lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ ká wo ẹsẹ̀ bíbélì dáadáa. Ó ní bí ó ti inú ìyá rẹ̀ jáde wá ìhòhò ni yóò sì tún padà lọ bí ó ti wá kì yóò sì mú nǹkan kan nínú làálàá rẹ̀ tí ìbá mú lọ lọ́wọ́ rẹ̀. Ecclesiastes chapter 5 look at verse 15. As he came forth of his mother's womb, naked shall he return to go as he came, and shall take nothing of his labor which he may carry away in his hand. Ó ní ìhòhò ló wá sáyé ìhòhò náà ló padà lọ. Ó ní gbogbo ohun tó wù kó ṣe làálàálé láyé gbogbo àádáàádáà rẹ láyé gbogbo kìràkìtà rẹ tó wù kó lè gbogbo kìràkìtà rẹ láyé ó ní o kì yóò mú nǹkan kan lọ. So àgbékalẹ̀ ọlọ́run fún wa ni kí gbogbo ènìyàn bí ẹni ìgbàlà. Àgbékalẹ̀ ọlọ́run ni fún gbogbo ènìyàn pé a kú lọ́jọ́ kan ó sì ní mú nǹkan kan lọ. Dákun wa sọ fún mi kí wá ló dé tápọ̀lọpọ̀ àwọn èèyàn ń wáyé ìmọ́yà bíi pé wọn ò ní kúrò ńbẹ. Èyí ṣe táwọn èèyàn ń wáyé ìmọ́yà bíi pé wọn ò ní sílẹ̀ lọ́jọ́ kan rántí pé ọjọ́ kan náà kí yín bá náà kí ọ lọ́jọ́ tó ọjọ́ kan náà kí wọn bá rí kà lọ́jọ́ tán bí ọ ìjọ kan náà wọn ó sì kí ọ pé ni wọn ó kí wọn lé yín pé wọn kú rọjú. That is the principle of God. That is the plan of God for man. And that is why you don't have to postpone the day of your salvation. The time to be saved is now. Ìdí náà tó ní tó ṣe gbọ́dọ̀ sún ọjọ́ ìgbàlà rẹ síwájú torí pé ọjọ́ ìgbàlà rẹ ni òní tó ní òní ìrètí ọ̀la. You don't have hope of tomorrow. You don't have hope of tomorrow. Ewé ìwé oníwàásù orí kìíní ẹwẹ ẹsẹ̀ kẹta. Oníwàásù orí kìíní ẹsẹ̀ kẹta. Only what profit had a man of all his labor which he taketh under the sun? For what profit had a man of all his labor which he taketh under the sun? Ó ní èrè kí ni ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ti ṣe lábẹ́ ọ̀run? Kí ni gbogbo èrè tó fẹ́ jẹ? Kò sí tó mú lọ lọ́rùn. Gbogbo làálàá rẹ̀ lábẹ́ ọ̀run, ó ní kí ni èrè rẹ̀? Kò sí tó fẹ́ mú lọ. Èrè tó lè jẹ láyé òun náà ni kò ní Jésù kò níbi ìsinmi pé lẹ́yìn tó bá kúrò nínú ayé ó lè dé ọ̀dọ̀ ọlọ́run sinmi pé lẹ́yìn tó bá kúrò nínú ayé ò ní ìrètí ọjọ́ iwájú ó pé lẹ́yìn tó bá kúrò nínú ayé ó lè gba káàbọ̀

0: ọ̀dọ̀ rere ní ọ̀dọ̀ ọlọ́run.
1: Ẹ̀yin ènìyàn ọlọ́run, ìwo olùgbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi, mo fẹ́ bi ọ́ léèrè kan, ǹjẹ́ o tí ì gba ìfẹ́ ọlọ́run fún ayé rẹ? Kí ni ìfẹ́ ọlọ́run fún ayé rẹ náà ni pé ìfẹ́ ọlọ́run fún ayé rẹ ni kò dẹni gbàlà. Ìfẹ́ ọlọ́run fún ayé rẹ ni kí o mọ́ ṣègbè. Ìfẹ́ ọlọ́run fún ayé rẹ ni kí o gba Jésù ní Olúwa tolúbalà rẹ, torí pé ọ̀la lè pẹ́jù fún ọ. Ìfẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì fún ayé rẹ náà ni pé o ó kú lọ́jọ́ kan. Yes, you will die one day, you will leave this world one day, and remember, when you are coming, you came with nothing, and the day you die, you will not go with nothing. Mọ wáyé ìmúyá, mọ pé ó kúrò ń bẹ̀ lọ́jọ́ kan, mọ pé ó fi ayé ìsílẹ̀ lọ́jọ́ kan. Gbogbo ohun tó wù kó lè jẹ́ nínú ayé, gbogbo ipò tó wù kó dì mọ́ nínú ayé, ìhò ọjọ́ tó bá ti kú ò ní mú nǹkan kan lọ. Ilé ayé yìí láti ń lépa àti dáwà àti dẹ̀yìn, láti ń wá gbogbo ọ̀nà láti dé ipò ńlá, láti ń wá irú gbogbo ọ̀nà láti kó ọrọ̀ jọ. Gbogbo ohun tó wù kó kó jọ kò sí tó mú lọ. Gbogbo sàtífíkẹ́ẹ̀tì rẹ kò sí tó mú lọ. If you die without Jesus, you will go to hellfire. By the special grace of God, next week I'll be continuing on this same subject, divine appointment. Kí ni àgbékalẹ̀ Ọlọ́run ẹ̀kẹta fún ènìyàn nítorí ọ̀fẹ́ Ọlọ́run? A ó máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ. Ìwo olùgbọ́ mi, ǹjẹ́ o fẹ́ ṣe ìpinnu lónìí láti gba ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ? Ǹjẹ́ o fẹ́ ṣe ìpinnu lónìí níbi tó ti fẹ́ lo ayérayé rẹ? Rántí pé ìpinnu ibi tó ti lo ayérayé rẹ, ó jẹ́ ìpinnu tó gbọdọ̀ ṣe fúnra lára rẹ. Ó jẹ́ ìpinnu tó gbọdọ̀ ṣe nígbà tó wà lórílẹ̀ àlàyé. Ó sì jẹ́ ìpinnu tí wọn ò lè bá ọ ṣe lẹ́yìn tó bá ti kúrò lórílẹ̀ àlàyé. I want you to know that word. It's a decision you have to make for yourself when you are on earth. It's a decision you have to make when you are still living. It's a decision that no man can make for you after you have left this world. Are you ready to receive the love of God for your life today? Ǹjẹ́ o ṣetán láti gba ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ? Gbé ọwọ́ rẹ lé àyà rẹ, kò ní Jésù Olúwa, mo mú ara mi ní ẹlẹ́ṣẹ̀. Mo dúpẹ́ fún pé o kú fún ìgbàlà ayé mi. Mo dúpẹ́ torí pé o kú fún ìgbàlà mi. Mo dúpẹ́ torí pé o wá láti gbà mí là. Lónìí mo ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi. Lónìí Jésù kọrúkọ mi sínú ìwé ìyè. Lónìí mo ní ìgbàgbọ́ pé o ti fún mi ní ìrètí ìyà ìnípẹ̀kun tí mo ní ní ayérayé. O ṣeun Jésù pé o ti gbà mí là. Thank you Jesus for saving me. In Jesus' name you have prayed. Amen. Everlasting Father, we want to appreciate you today. Bàbá Gbéyínga fún ọ̀rọ̀ yín tẹ̀tí ránṣẹ́ wa lónìí. Ọlọ́run, ọ̀rọ̀ náà ẹni kì yóò lọ lófo. Ọlọ́run, a dúpẹ́ torí pé ọ̀rọ̀ yín ò lọ lófo. Gbogbo ọkàn tó ti ṣe ìpinnu lónìí láti gbà yín ní Olúwa tolúgbàlà wọn, bàbá bá mi gbà wọn. Bàbá ẹ ti ṣèlérí pé ẹnikẹ́ni tó bá tọ̀ yín wẹ̀ yín kì yóò ta wọ́n náà, ẹnì kì yóò ta náà. Bàbá àwọn èèyàn wọ̀nyí, bàbá ìlérí ọ̀rọ̀ yín ẹ̀ mú sẹ́nu ayé wọn. Ẹ dárí ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ṣẹ́ wọn jì wọ́n. Bàbá ẹ kọrúkọ wọn sínú ìwé yìí. Bàbá ẹ ti ṣèlérí ìyà ìnípẹ̀kun pé yóò jẹ́ tiwọn. Agbéyínga torí pé ẹ ti gbọ́ wa. Àwọn nǹkan wọ̀nyí la béèrè ní orúkọ ọmọ yín kan náà, Jésù Kristì Olúgbàlà wa. Àmì àlùfọ́ Ọlọ́run tó ti mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá, òun náà ni àlùfáà Ẹ̀sùn Awẹ̀yọ̀ láti ìjọ Fountain Independent Baptist Church tí ó wà ní Tankì Òkèodò ní ìlú Ìlọrin. Àwọn ìpàdé wa láàrin ọ̀sẹ̀ ó lọ bá ìjọ Wednesday Bible Study àti Prayer Meeting ní agogo 5 ní ọjọ́ Wednesday. Ọjọ́ Saturday à ń jáde fún ìjẹ̀rí ọkàn ní dédé agogo 5. Ǹjẹ́ o fẹ́ béèrè ohunkóhun, lè pè mí sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-38-02-4665. Until next week that we are going to meet, if the Lord's will. Thank you. God bless you.

0: Olorun ayo tele baba lala Olorun 1930 oya ma ti jagbara bi ti 1930 ninu aye mi ojo lo wa da soro aye mi o eyi le bi gugu eya ati ede ni won si mu ko lajo po ke pada ni waye ni gugu jo saturday keji keji lo so su every second saturday of the month lo mo waye lari ato meje sato meso wura ninu pada lagbara laye na ni the god of intervention oluwa olorun idasi jesus christ lore oya wa da soro aye mi o gbogbo ti so mi iwa nikan lo le ba mi jo aye wo mi mo lara won le ti o ti mo bọ̀lọ̀ dọ̀ rẹ̀ tètè wá sí lójú ọjọ́ níbi tí gbogbo ẹ̀yà àti èdè tí mo kọ́ lájọ́ pọ̀ kí padà ní wáyé tó kálukú sí mọ́rí bùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan ìwọ ni kò mọ́ gbẹ̀yìn bí pàdé tó fi lábí olùdásílẹ̀ ìjọ òní ajé rẹ̀rẹ̀ ayọ̀ daniel tí wọ́n jẹ́ alákòóso babalọ́lá memorial international camp ìkejì alákejì ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọ yẹn sílẹ̀ evangelist timothy adéyẹmí àwọn ọlọ́run Ajakula First Street, Bagada Inu, Amoyo, Warra State. Hello, 0905638-9443. Losu tola nu pade, awon kan lari. Losu yi wa le riko loruko Jesu.
1: Nipasẹ ọrọ lati dali aye lẹyin ire ko da on ko mo ọrọ la balẹ so to hu kori ko jade ọrọ lo ba lu egugun bi gbe to si gbe mi ye pada ọrọ yi ni Jesu fe lo lati enu iranse re prophet ayo daniel baba ori oke babalola
2: babalola memorial international miracle camp coordinator ikeji ara keji
1: nibe ipade agba iyanu australia woli ti yo waye fun ọjọru meje 7 wednesday bere lati wednesday akoko ninu osu kejo ti se ọjọ karun osu kejo 5th of august titi di ọjọ kẹrìndínlógún osu kẹsa wednesday 16 september 2026 Ago manu iro lesa ago meja le gerege ni sojina yo ma waye ni Christ Apostolic Church CAC ile igbagbo Land of Faith opposite Aba Polytechnic onire kero agbabi aka ilorin akori oro na the word wọ́n gbàdúrà fún ìgbàlà ìṣẹ́gun ìdáǹdè kọ́rọ̀ àṣẹ́sì bọ̀lù ayé rẹ̀ pastor adémọlá williams lólùgbàlejò prophet ezekiel oladeji general evangelist lábẹ́ àkóso pastor so oladele president csc nigerian overseas jésù ń retí rẹ̀.

0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Diamond FM. Ìmọ́lẹ̀ tó kárí.
1: Kàṣíọ̀ láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọ láyọ̀ ọmọ? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wá lọ́kọ láyà lẹ́nu wò.
2: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
1: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala yìí láti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú gbénú kara wọn.
3: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
1: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi ká a gbé kà sí.
4: Ẹ dákun, ẹ gbà mí ní mọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
1: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́ tòsí. Agbọ́lọ̀ bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kù ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

ìlérí ìfẹ́ mi lákọ̀tún sí ọ olólùfẹ́ ìsọdọ̀tún ìfẹ́ àkókò àti sọ̀fẹ́dọ̀tún lèyí o. Ìfẹ́ tó yàtọ̀ sí ìfẹ́kúfẹ́ ìfẹ́ láti ọkàn wá. Ìfẹ́ tí kìí fẹ́ olólùfẹ́ bí a bá kà á ní mínú méjì mẹ́ta ọjọ́ ti ń gorí ọjọ́ ó ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta kan náà bí ọjọ́ ti ń gorí ọjọ́ tí ọjọ́ parapọ̀ wọ́n di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ parapọ̀ wọ́n doṣù oṣù parapọ̀ wọ́n di ọdún o ọdún ọ̀hún wá ń gorí ara wọn bí ọdún ti ṣe wá ń gorí ọdún bẹ́ẹ̀ ni ìfẹ́ mi sí ọ bẹ́ẹ̀ ló ṣe ń pọ̀ sí i àfi bí ọtí òyìnbó wáìnì ni o tó tara èso àjàrà jáde bó ṣe ń pẹ́ sí i ló ń dùn sí i ló ń ní agbára sí i ló sì tún rẹwà sí i olólùfẹ́ bí àwọn ìjọba bá gbà wá láàyè láti máa sọ ìwé ẹ̀rí ìfẹ́ dọ̀tun lọ́dọọdún tàbí ọ̀sẹ̀ọ̀sẹ̀ kódà bó jẹ́ oṣooṣù kò bá wù mí ká máa ṣe ìsọdọ̀tun rẹ̀ lójoojúmọ́ ni o olólùfẹ́. Ẹ kaalẹ́ sà ẹ kaalẹ́ mà ẹ kaalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Mọ́ndé rèé o. Àkú àtura o. Àkú bójú ọjọ́ ti rí o. Ṣé àwọn ọkọ yín ti darí wálé? Àbí wọ́n yà lọ́nà wọ́n fẹ́ ra tíì? Ẹ̀yin náà ẹ tètè gbómi gbóná kaná o. Kọ́kọ́ àtìyàwó já sómi. Ẹ pòópọ̀. Ẹ kọ́kọ́ fìyẹn. Ẹ fi sọ ara jí kẹ tó wá bẹ̀rẹ̀ eré ìfẹ́ bí olólùfẹ́ yín ò bá sí nílé mo bẹ̀yìn ẹ má tasẹ̀ àgẹ̀rẹ́ o ẹ̀gbomi gbóná kaná ẹbù mọ́ ẹbù ẹ̀ ara ó sì nà dáadáa. Ẹ kaalẹ́ sà ẹ kaalẹ́ mà olóyèdè Ṣèyí Jacob àkọ́bí mọ̀lẹ́bí ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ọ̀fẹ́ lálàálẹ̀ ọjọ́ Mọ́ndé adúpẹ́ o lọ́wọ́ Elédùmarè ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ka Olódùmarè ti ń sọ gbogbo dọ̀tun fún wa lójoojúmọ́ àbẹ́yìn náà ò rí kábíyèsí kábíyèsí rẹ o kábíyèsí rẹ Olódùmarè. Èmi ò mọ o, èmi ò mọ ọ̀gangan, ọ̀gangan ibi tí ń bá ti mú ọ̀pẹ mi wá. Alẹ́ òní yóò tún dùn yàtọ̀ torí pé àwa ò mọ ṣe Ọlọ́run ló ń bá wa ṣe o. Àìsí tí kó gbogbo ẹ̀ lé lọ́wọ́ tó túmọ̀ sí wípé ọgbọ́n tó fi ń yí ojú ọjọ́ padà. Agbára tí ń lò tí èèyàn kankan ò fi rí wò lójú kò ojú kò ní já wa kulẹ̀ lórí ètò lálẹ́ yìí. Abala àkọ́kọ́ ìrìn àjò ọ̀fẹ́ máa fààyè lẹ̀ dáadáa fẹ́yìn tẹ̀ ń gbọ́ wa nù lé torí wípé ìlù tá a fẹ́ lù lábala àkọ́kọ́ ìyẹn ìrìn àjò ọ̀fẹ́ àwọn ọlọ́gbọ́n ló máa yé ìran àwọn ọmọràn ni ó mọ̀ ọ́ látinú ìfá àràmì ẹ ti mọ̀ pé níta fẹ́ mẹ́nulé lálẹ́ yìí ọ̀rọ̀ sọ ìfẹ́ dọ̀tun ni a wà gbé lẹ́lẹ́fẹ̀ tá a bá gbé lẹ́lẹ́fẹ̀ yóò máa jẹ́ rúná sí tí ó máa mú kí náà fẹ́ ó jò lálaalá rúná sí ti tiwa kìí ṣe àti dàrú àti tún ṣe sí ni àti mú kó dùn sí ni o àti mú kó dáa sí ni
ṣo ti wa nye yin bo bayi oda e je npe ikan ninu awon olorin fe wa e kokko shadua fo lolufe olulufe to ti sise lo lataro ati yi to nbe lohun fun se gidi eh ogbo won e ja fadu aran won lowo shola listen adura olulufe re e ka lewo

0: kan ṣa ma ṣọ́ra ṣe ẹ̀yin olólùfẹ́ ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín lábala àkọ́kọ́ lórí ètò lálẹ́ yìí ohun tí a fẹ́ yẹ̀wò ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìsọ ìfẹ́ dọ̀tun láàrin èmi àti yín mo sọ fún yín pé a máa mú lẹ́lẹ́fẹ́ ni ṣùgbọ́n mo máa padà jẹ́ kẹ́ make commitment lórí àti sọ̀rọ̀ fẹ́dọ̀tun màá jẹ́ kí ẹ ṣe ètò ìfarajì kékeré lórí bí ìfẹ́ wa ó ṣe máa dọ̀tun sí tí ọlọ́run bá sì ṣàánú wa lórí ètò ìlálẹ́ òní tí mo bá rí tọkọtaya kan tí wọ́n ti lé ní ọdún 15 tí wọ́n ti jọ wà pọ̀ ní lọ́kọláya ẹ̀bùn kékeré kan wà lórí ètò lálẹ́ yìí ó fún wọn bí wọ́n bá pè wá bẹ́ẹ̀ ni ẹ ṣeun 091-36-55-69-52 tí ká tiẹ̀ gbà pé òfin kan jáde báyìí pé ẹyin tẹ́ ẹ ṣègbéyàwó níṣu lọ́kà ká máa ṣe ìsọdọ̀tun rẹ̀ lọ́dọọdún tàbí ọdún 5-5 ọdún ti wá pé ọjọ́ ti kò báyìí ẹ ṣàgbàgbé pé òní ni ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ ọdún 2026 oṣù tuntun tá a fẹ́ wọ̀nyí oṣù kẹsàn-án ni oṣù ìsọdọ̀tun ìfẹ́ gẹ́gẹ́ bí òfin bí eré tèmi àti yín jọ mọ̀ pé kákan sọ pé orí bẹ́ẹ̀ ọjọ́ wo lẹ máa fi ọjọ́ ìsọ ìwé ẹ̀rí ìfẹ́ yín dọ̀tun sí that's marriage certificate òun ni mo ṣe sọ pé ó láwọn tó máa yé o àwọn tí ò bá sí ní kàtígórì yẹn àwọn tí ò sí ní ìpele yẹn ẹ jẹ́ kí wọ́n kàn máa kẹ́tí sí rédíò kí wọ́n ó sì máa kọ́ ẹ̀kọ́ ẹ ṣeun púpọ̀ ojú òní tìyín bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ wa tí ẹ sì ń fi gbogbo ògbà dá sí ètò inú mi a máa dùn mo nífẹ̀ẹ́ yín gidi gan ni o ojú òsì ní tìyín ẹ ṣeun kí ló dé tẹ́ fi sọ pé ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án lẹ fẹ́ kó jẹ́
1: bẹ́ẹ̀ ọjọ́ mi kan ni fún wa àbí ọmọ kan ní ẹ̀yìn
0: wow that's great ṣé dájú wà ń bẹ̀ báyìí
1: wọ́n wà ń bẹ̀
0: òye ẹ bá mi gbé fóun fún wọn
2: ẹ kalẹ́
0: dádì ṣe rí pé ọjọ́ kẹta oṣù kẹsàn-án jẹ́ ọjọ́ tó lápẹẹrẹ nínú ìdílé yín ọmọ tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ nìkan kọ́ lẹ máa rẹ̀ bù fún lọ́jọ́ yẹn o mú mi ní àwọn sì fẹ́ máa love yín over and over and over and over again àwọn dẹ̀ fẹ́ kí ìfẹ́ yẹn máa dọ̀tun sí lójoojúmọ́ ẹ̀bùn kékeré tí ọwọ́ yín bá ká bó ṣe lè wù kó kéré mọ́ lórúkọ mi ẹ bá ń ra fún wọn lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ni kẹ fi sí o ẹ ṣe ẹ bá mi gbé fóun fún wọn padà ìgbéyàwó wa yìí ti pé ó ti pé ọdún mélòó báyìí
1: 33 years sir
0: the marriage
1: bẹ́ẹ̀ni
0: ó ti pé 33 years Eyin ti dagba nu igbeyawo. Eyin le si koko. Eyin le si koko pe wa lale yi.
1: Ololorun ni sa.
0: Oda to ba di ojo Friday ni ago meji osan.
1: Yes sir.
0: Ebun kekere kan wa fun yin. Lati ori eto kasun layo ale ojo Monday. God bless you. God bless your family.
1: Thank you very much. You too, sir.
0: Eba mi pe number merin to pari phone te ma fi pe wa te ba wa. E bi ri akobi lenu gate.
1: Okay, sir.
0: Ago meji osan ojo Friday. Number meta to pari number yin
1: 1964.
0: Oda. E se o. E ma gbagbe o eranti ago meji osan Friday e ma si ji o koja o e seun kasun layo ale ojo Friday ale ojo Monday kasun layo ale ojo Monday ni da Monday 8.7 FM Tulu wa se laye mi po o tobi e ka le o
2: kobi
0: yes sir
2: malefi
0: e ka le sir
2: kakan se mi la daro lo
0: ami o ati eyin na
2: one love lo ko temi
0: one love e ma se favor kan fun mi se ni number mi lo
2: ka ma se tun da nitori ko mi ti so
0: to ba the after program mo fe son kan fun yin
2: okay ko so la
0: che ma pa pe number injo labi mo ma pe to pari ma pe
2: ko se problem
0: tori iya to fe wa gba ebun na won ma ni da ti pe to ba je pe e la anfani ati so ife dotun ojo wo le ma fi si ninu osu kesan ta fe wo yi
2: 14
0: kenede te ma fi si 14
2: the last born me for now.
0: Wow. Aha. For now. Born for now.
2: So.
0: Yeah, what did you mean by one love? Alon loye
2: eh to lolon ti pare
0: ah won la
2: kuro tan pe leju kokoro on je ke lo mi ma ka o
0: won lo
2: lokale lo
0: anike kan
2: pe
0: meta ni o merin ni o mefa ni o oda ati fo eti ni afo ati fo on the 14 to ba di on the 14
2: yes ma yes sir
0: e ban re bo fun omo wa e si ban re bo fun iya re na
2: mi kin fojo bi awon omo mi
0: e ba omo ko
2: beni
0: e na fun ya omo ti ya omo la nso ba e ke se tomo
2: mo wa pelu yin
0: bo ti wo kokere mo pe eyi ni isodotun ife mi si o ololofe
2: ni won gba to je pe yara keko ni biba wa fun atun ti pe yin nkan yi ti a ngba tele na ni lagbara lo bayi ba se ibe tele atun bi yin na
0: e ban se o
2: bi ko ye o je ki ilo to waju ati tete waju ko mo de bayi fe na
0: e seun mo dupe o mo so pe ma fun yin laaye daada lale yi eyin ti e ngbiyanju ati pe mo mo poju opo yen busy daada e se favor kan fun mi e fi oro ranse lori WhatsApp ti ile ise wa yi eyan lori 0913655 6864 hello e ka le o
2: hello
0: e se sa e ba mi yin radio yin yen sile die si
2: okay
0: e ka le se mo mi wan to si ti o ba je pe ka ti gba pe won ni ka ma se renewal wedding certificate marriage certificate ojo wo le yin ma fe fi si lokan yin ninu osu tuntun ta fe mu yi
1: on 3
0: on 3
1: the 3 of March
0: igba yen le ojo yen lojo wedding anniversary yin igba yen lo wun yin ke ma fi si
1: ben
0: sugbon lojo osu tuntun ta fe wo yi ojo wo lo kan wo yin ke fi se private valentine laarin eyin ati yawo yin ah baba yi salo won ma ma ni o oda be ba la anfani ati pada wole etun mu o one love e ma si gbagbe nta wi e seun

0: ẹṣẹ́ o gbogbo ẹ̀yìn tẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè wá pẹ̀lú gbogbo ẹ̀yìn tẹ̀ ń ṣe ẹ̀ ẹ ṣeun gan ojú ò ní tìyín ẹ̀lú ẹ̀kaalẹ̀ o. Ẹ̀kaalẹ̀ o. Yes sir.
1: Ẹ̀kaalẹ̀.
0: Ẹ̀kaalẹ̀ sir.
1: Ẹ̀dẹ̀un.
0: Dádì mi, ọ̀rẹ́ mi, ẹ̀kaalẹ̀ o.
1: Ẹ̀kaalẹ̀
0: ẹ̀dẹ̀un. Yes sir. Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè. Láti sàpàtì. Ẹ ṣeun. Ṣé ìyàwó yín wà ń bẹ̀ yẹn pẹ̀lú yín? Ok. Tí ẹ bá fẹ́ mú ọjọ́ ìsọ ìfẹ́dọ̀tun, ìrìn àjò ìfẹ́dọ̀tun lóṣù kẹsàn-án tá a máa wọ̀ yìí, ọjọ́ wo ni ò bá wù yín kẹ mú látọjọ́ kìíní sí ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án? Kí ni reason tẹ ṣe fẹ́ mú 28? Ìdí pàtàkì tó ṣe jẹ́ 28 lọ́hùn lọ́hùn lẹ̀ lọ mú. Ó tọpẹ́ lóòótọ́. Ẹ jẹ́ kí n kí mọ́ mi. Ẹ̀kaalẹ̀ mà. Yes ma. Dádì ni tó bá di on the 28, àwọn máa ṣe ìlérí ìfẹ́ fún yín lákọ̀tàn torí ọjọ́ yẹn ni Ọlọ́run fún yín ní ọmọ ńlá làǹtìlanti. Ṣé ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi mọ́mì? Tó bá ti dọjọ́ yẹn, tó bá ti ń kú bí ọ̀sẹ̀ kan sọ́jọ́ yẹn, ẹ bèrè nǹkan tó wù yín lọ́wọ́ dádì, wọ́n máa dẹ̀ ṣe fún yín. Ẹ bá mi gbé fóun padà fún dádì. Hello. Mo fẹ́ kẹ celebrate ọjọ́ yẹn big with mommy. Nǹkan tí wọ́n bá dẹ̀ sọ pé ó wọ̀n àwọn kẹ́ ṣe fáwọn, wọ́n máa sọ fún yín ẹjọ́ ẹ bá mi ṣe fún wọn. Ṣé gbọ́? Títí ọjọ́ ayé yín Ọlọ́run a máa bá mi fún yín láyọ̀. Ẹ̀ní mọ̀ bànújẹ́ o. Ilé yín á dẹ̀ túbọ̀ máa dùn sí i. Mo dúpẹ́ sáà. Ẹ ṣé. Thank you.

ẹ má gbàgbé pé ohun tí à ń bábọ̀ láti ìjẹjọ́ náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ọjọ́ orí nínú ìgbéyàwó maturity ọjọ́ orí ṣe nǹkan nǹkan náà ni ṣé ipò làgbà lóòótọ́ ìbànújẹ́ lọ́jọ́ orí ǹjẹ́ yẹn náà dénú ìgbéyàwó bí àbí age is just a number ọjọ́ orí òǹkà lásán ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbéyàwó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ń bọ̀.

0: ẹ̀yìn ìpáàkì ẹ̀sọ̀pẹ́ ẹ̀sọ̀pẹ́ ìpáàkì mo sì gbà
1: ká dúpẹ́ èyí ọtí wa
0: mo gbà
1: adúpẹ́ tiwa
0: mo gbà àtúndúpẹ́ fún yín náà ẹ̀yìn ìpáàkì àwọn èèyàn kan mọ páàkì mọ wọn lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n bá wá yọrí sí wọn báyìí wọn pé nínú ọkàn tí wọn mọ̀ wọ́pẹ́ ṣé ń wà á ríru ẹgbẹ́ mi fẹ́ mọ́ báyìí ṣé ń wà á ríru ẹgbẹ́ mi fẹ́ mọ́ báyìí ìwọ̀n mọ̀ fẹ́ fàǹgbà mí kí wọ́n kàn sáà rúnra wọn mọ́kọ́ náà bìkan.
1: Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ gbà mẹ́ ṣé rí ọkọ̀ tí ó bá yà kalẹ̀ ọlọ́run ti parí ẹ̀ dáṣọ aláṣọ pé ní òun gan bóun náà ṣe wà òun kó má wulẹ̀ wẹ́gbẹ́ rẹ̀ fẹ́ mọ́ gbọ́kọ̀tàṣọ látàárọ̀ ni everybody tó bá jí jáde láàárọ̀ obìnrin tó bá wà ní ìjọ obìnrin máa ń pàdé ọkọ tí wọ́n yẹ kí wọ́n fẹ́ tó 10 times ní 20 kí wọ́n tó decide ẹ lè lọ́mọ tó wà ní 15 16 17 18 wọ́n kéré gan ọmọ láti 18 19 20 21 22 ẹ ti parí yunifásitì láti 20
0: ní méjì lu ayé dé ní ìsìn
1: àwọn ọkùnrin ó ti máa wá àmọ́ mo yáyì mo yọ̀gì mo mọ̀ ní rárá sẹ́ ẹ máa ń sọ ọkùnrin náà mo yáyì mo yọ̀gì rárá sẹ́ táàmù kan máa ń bọ̀ adágbé obìnrin ó ti wo pé ní ẹ ọyọ pé ẹni tó nífẹ̀ẹ́ mi ló kú báyìí àbí kò yéèsì kò sẹ́ tó jù mí lọ àbí tó kéré sí mi ó máa tó stage yẹn àmọ́ obìnrin a advice lọ́pọ̀lọpọ̀ gbà nínú ètò yìí pé ní kó yẹ kó fẹ́ni tó jù lọ ẹ mọ̀ kan tó fà ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin táwọn àjọ lọ secondary school a lọ ìyàwó àwọn ọmọ wọn a lọ ìyàwó àwọn ọmọ etí ń lọ bí yóò ti máa lọ bí tẹ́yìn
0: tẹ́ ẹ lọ rèé ṣègbéyàwó fáwọn
1: ọmọ wọn àwọn secondary school.
0: Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà nípò grammar nísìn
1: ẹyẹ
0: lẹ́sìn ń ṣe bọ́ ìkiri
1: ẹlòmíì grammar
0: lẹ́tún tẹ́tíǹtì lélẹ́yìí ni àbí
1: fàárí ni
0: ẹlẹ́yìn tí tó ń ṣe fàárí ń gbòòrò ayé yìí
1: abẹ́rẹ́ àwọn ọmọ tiwa ní ìṣó adúgbẹ́ fọlọ́run àdúgbò yẹn sì wọ́n dàgbà ní wọn pẹ́ tí àwọn ọmọ tí wọ́n tàjọ jẹ́gbẹ́ omi ń bẹnu wọn dápé ó sì oríláyè títà rẹ tó ti dàbí àyọgẹ.
0: Àmọ́ bẹ́ẹ̀ bá pàdé ń gbòòrò tẹ́ pé àjọkẹ́jọkẹ́ àwọn tí wọ́n
1: jẹ́ yàtọ̀ sí yẹn gan ohun ìgbàdọ̀ ẹlòmíì ti sọ́ra rẹ̀ dàgbàlagbà tẹ́ pé ó ti wò pé kódà ẹlòmíì máa ń bẹ jẹ́ pé ní secondary school tẹ́ máa ń pè ní first love tẹ́ nífẹ̀ẹ́ ara yín jẹ́ pé after 25 years tẹ́ ìpadà fẹ́ra yín máa ń wà pé ọlọ́mọ ayọ̀ mi mo lọ adàgbà tó báyìí náà lámà fi sọ pé obìnrin a advice lọ́pọ̀lọpọ̀ gbà ì sì máa ń ṣẹlẹ̀ 10 marriage out of 10 marriage tó máa ń ṣẹlẹ̀ bóyá bí méjì mẹ́ta náà ó jẹ́gbẹ́ àbí ọkùnrin jùlọ ọkùnrin ju obìnrin ju ọkùnrin lọ bá bí ẹyọ kan pé wọ́n jọ jẹ́gbẹ́ àbí ọkùnrin méjì láàrin ara wọn bóyá bí mẹ́ta mẹ́rin because nísìnyí obìnrin àbí kò yé obìnrin ti máa ń dàgbà wọ́n ní yorùbá ní ilẹ̀ obìnrin yìí pẹ́ sú àbí kò yé sí ilẹ̀ obìnrin yìí pẹ́ sú yẹn ni ó máa ń fà á táyé pé ní tọkùnrin bá ju obìnrin lọ dáadáa kódà kó pé táyé pé ìwọ jẹ òpó ọdún mẹ́wàá lọ́wọ́ rẹ̀ ìwọ wá jẹ 40 ó jẹ 30 ojú ọmọ kékeré náà ló sì mọ̀ fi wò jọ́ tó bá di 50 yóò pé 40 ojú ọmọdé náà ló mọ̀ fi wò jọ́ tó bá di 60 yóò pé 50 ọmọdé náà
0: yẹ kí ni ọmọdé náà ti pọ̀ ju
1: bẹ́ẹ̀ ni láti fi pé kí ni just be able to accommodate all the excesses.
0: Tọmọ mi tábúrò mi bá ṣe rẹ́sì mi
1: kọ́ àwọn ẹgbẹ́ mi bẹ̀rẹ̀ pé ní love made in heaven ni o dápẹ́ ní ẹgbẹ́ ni wọn ọdún méjì pẹ̀lú ọgbàrá àwọn dẹ̀ ní obìnrin wọn yóò ní ẹ̀kọ́ débi pé yóò máa gbọ́ ọkọ mi lélẹ́yìí yóò sì ní ọ̀wọ̀ fún ọ̀wọ̀ yẹn ò ṣe pé bàá mi o àbí dáàbì wa àbí bros ye àbí ẹgbọ̀n ọkọ̀ làwọn máa pera wọn kódà yìí tẹ ẹjọ́ gba 10 years tẹ gba 15 years lọ́wọ́ ara yín ó kọ náà ní inú máìndì ló wà àmọ́ èjì yẹn ṣe máa ní mí ní ẹ tí ìbáwàlagbà sọ̀rọ̀ rí ni àtọkùnrin
0: bẹ́ẹ̀ni
1: ṣe pé ní èfẹ́ rí bẹ́ẹ̀ somebody that take like 5-10 years from you
0: tí a sì tó ń sọ rẹ
1: ẹ sì mọ̀ pé láyé ló kọ àmọ́ ò lè sọ fún láyé láyé kó sọ pé orí ẹ̀ dàrú ni.
0: Àwọn àyè kọ̀ọ̀kan wà tí ẹgbẹ́ ìwé náà mọ̀ pé tó bá dilẹ̀ sọ̀rọ̀ débẹ̀ o ti kọjá yẹn.
1: O ti kọjá yẹn ẹgbẹ́ sì ni
0: ọ̀rẹ́ ni yín
1: ẹjọ́ máa ṣe gbogbo bàánà ni àbí kò yé sí àmọ́ tó bá di inú bàtà
0: bàtà
1: ẹkẹrẹ
0: ẹ tẹ̀síwájú ẹ jẹ́ kí n jẹ náà níjà yóò dùn.
1: Àlígbà ọ̀sẹ̀ lágbélé wọ́n jù ọ lọ. Àbẹ́ tó bá ti káyà rẹ̀ ọkùnrin sọ́kùnrin tó pé yóò kọ́ níjànú. Ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà.
0: Bẹ́ẹ̀ni
1: tó máa pe ni ẹ kàn ń pera yín lọ́kọ̀ ẹ kàn ń pera yín lọ́rẹ̀ ni ó jù ọ lọ. Tẹ́gbó ńlá àwọn kankan tó lè fi lọ. bọrọ marriage na se ninu
0: o da anti anti wa wa nu e bayi to je wi pe iyawo ju oko lo kini moran anti an se fe da se wole to si je pe ife yi nbe lori igo won mo pe awon nife ara awon ke si si e tan
1: ka wa test maturity won ma fi da ma so pe love is never enough and in love conquers all.
0: Ki se gbogbo gba.
1: Love man total nkan ti. Ki se won man love fade away, love fade away. Love man take back seat ngba mi.
0: You have a fainty.
1: You fainty pe ni ka wo ka.
0: Eyin tin ro.
1: Ka wo ara te fi ra
0: yin. Abi ke se won ro.
1: Abi ko yesi. How do you cope with your husband? Iwe ngba time ti o ba si o ti ni se elomi fe yawo re. Abi ko yesi. But there is another topic entirely. O fe yawo re gba to wo wa lowo. One bank. So what is it? God, I go want to my love vacation. Every day, one fell and one later could do many London. It's a boy.
0: I tell you, sorrow. Nipa. Okay. It's a boy, you know.
1: Oko walo ba. Oku maturity yawo. That's a cope. We loko eh.
0: I just saw
1: you. I look easy. So, oko loko oko build to any maturity. Tebe oko ni yawa more miserable. Nipa ti olowo ju gba to olowo lo. I go my way of winning my change. But you know, only me hate you because I put in an insanure. So my calatio, my bino, maturity. I back and ignore the camera corny university, camera secondary school. Killing your maturity. Maturity is a state of mind that will tell you what to overlook and what to accept. There are certain things that penny, obini, because obini, I love me in bed. I go into the poor family. Won a ma so fun pe awon lo so ro fe won baje gan emi e ni wa gbe lo marriage wo kun ni yawo re je pe ni omo talika gan le ya ri pe ni e jade loni to si gba pe ni oke o di jade leni let just say yeye to bo lo ba so be fo wa binu
0: be won
1: ti mo lo won ti gbe le baje se to di moto ti dade fun wa abi ko yesi
0: mindset ki won se fi maturity
1: maturity ba wa oke
0: se se tan lati jo rin rin ajo yi
1: eji e o mata
0: ngba te se ba si maturity ina
1: be so poko re ju olo to ba pe ni o ni maturity le fi cope pelu egbe re ko si olohun obun ni humility e lati mo oko ni olori fe ni to ju olo at least to ba beru nkan o beru oju ori to wa laarin
0: o da adupe gan ni o e ba ndaruko yin fa won ara lele
1: oruko temi ni Nasir Abdul Qadri from the Deposit Global Impact Foundation ta ma gba ogboro awon se tan se na
0: adupe e seun gan ni o gbogbo eyin ti e n gbo wa ni le bi pe ka ma yonda alagba na set mo ni amo
1: na set bo na si oruko temi o na set bo
0: mi ka ma yonda alagba na si mi ka mo yo nda lagba na siru ni amọ oju ojo ago ko duro de enikankan bi owo ago onyi titi igba mi ti a tun ma gba yin lalejo a dupe pe ape yin wa o
1: eseun
0: o tun mo se pe ta ba pe yin igba mi e yo
1: jo beni aba society land to se
0: eseun ile enikankan wa ni daru edumare yo mo ba wa to le wa ayo tin be nu ndile wa koni sa lo yo ma po si ni lase edumare olohun wa fi emi gugun jikiwa kale lo gbadun kale lo pepe lase edumare eto kasun layon test waju ni diamond 8.7 fm e ma yi kuro nbe o eyin ololufe eyin da o ye sumoto si ka tujo gbadun eto yen si waju si.

0: Ibi an lo kuku jina lale yi, awon bita kan ya lopo die. mo si mama, mo fe ke fi la ranyi, ni mo fi jeki afagun die die la wan abala ta kokoyen. Abala to kan ba yi, no ni abala egbami, ni moron. Kege bi mo she so, awon bita tun ya si la bala egbami moron lale yi. O mo tun se die, tori mo la wan leta. Ti mo fe kan waju mi repete ame je nbere lati odo awon eyan ti olorun mo ti won fi ohun won ranse si wa lori eto lale oni awon eniyan ti olorun mo ti won fi ohun ranse si wa lale oni e je nbere lati odo mama yi
1: ejo mo fe so sita ni emi le ni tolorun mo ejo mo ni ila koja lori olokunrin de ni san wa mo je omo 53 years mo de je ni to omo kan ti mo bi ri omo ni osimo omo ni osimo wa wa ni ta jo rin ajo eni to je pe eyan to je eyan gidi to je eyan gidi mo wa wa nte ajo rin ajo ti o ni je to je pe a ajo fera to je companion mo fe to je eyan gidi oni mo ni ki salaye fun yin sa ni ki so sita ni
0: igba mama yi so on to je dun okan won abi won o pe mama se fi yonda si won ni so won ni oda e bo ba wa ri be eni en fe yi te leyan olohun e la di oro o ti e je pe ni awon ilu olaju won yi fi be fi esin le wa gbo oro ama lapa bi ta wa bara wa yi esin se pataki nbe o iru okunrin elesin wo en le n fe o mama dan
1: ẹgbẹ́ kò ṣe sá christian ni sá christian tó jọ ọmọ ọlọ́run ni christian
0: kò tí ẹ̀ séèyàn kan náà tí ó pera rẹ̀ lọ́mọ èṣù àmọ́ gẹ́gẹ́ bí màmá ti wí o ọmọ ọlọ́run ẹni bẹ̀rù ọlọ́run tó sì mọ̀ pé òun ò ṣe bójúbójú o lóró ń bọ̀ màmá yìí 53, 5 and 3 ọdún mẹ́ta lé ní 50 ni màmá 5 and 3 èyàn ti yanjú báhùn àbí ẹ jẹ́ a gbọ́ n tí bàbá yìí ń fẹ́ nímọ̀ràn látọ̀dọ̀ èyàn ọmọ nàìjíríà
2: ẹ káàsán ẹlọ́sàn akusun ile ni alaja shopo praza emi ni mo ba n soro ni bi je nkan nkan so fun pe ka sun laye ojo san ojo monday ni to nipa oro ti mo si lalaye fun yi to olorun ni da wa lawo olorun gba adura nkan kan ti mo fura si ni pe lori oro yawo mi ti o to je iyale mi se ri pe o ti bi omo marun fun mi so ohun tó wá jẹ́ problem jù báyìí léṣe ojúṣe rẹ̀ nínú ilé ó dàbí ká lépè kò fẹ́ ṣe mú gbogbo nǹkan pátá nísìnyí àwọn ọmọ mi ló ṣe fún mi àwọn ọmọ obìnrin lápá fẹ́ jẹun ní báyìí léṣìí àwọn gbóúnjẹ àwọn tọ́jú oúnjẹ àwọn tọ́jú oúnjẹ bá tọ́jú oúnjẹ tẹ́ àwọn náà wọ́n gbóúnjẹ á fún mi so wá ń wo kinní yẹn pé ṣèṣe pé ọjọ́ alẹ́ tí ò ní sí wàhálà fún mi báyìí ìtorí pé báwọn yìí bá lọ sílé ọkọ títí wọn tán tó tí irú nǹkẹ báyìí bá ń ṣẹlẹ láàrin mẹta ọwọ mo fẹ fi mú sọ àìlè àkọkọ ń bi ọrọ mi tí mo fẹ sọ bẹrẹ pé ẹjọ kò ẹlàmílọyẹ gbogbo ọmọ nàìjíríà ọgbọ tí wọn bá lè dá sí sọ ẹlẹẹkejì ń bi ọrọ mi ni pé ìyàwó kékeré tí mo ní tẹtẹlẹ ọmọ yẹn ti lọ sọyìn ti tó tẹyìn ẹsìn borí tó ti lọ ṣùgbọn ìmí àti ọdìta àwọn pẹlátà mọ sọrọ so mi a n wo tutu igba ti ọmọ ẹ n bẹ ọdọ mi gbogbo nǹkan mi ó ṣe dáadáa tó yàtọ̀ dáadáa tí mi lè mọ̀ pé ẹ̀sìn kẹ́ wà òkè àwọn aláìgbà tọmọ yẹn lọ mo mọ̀ ọ́ lára dáadáa kì í ṣe pé mo mọ̀ ọ́ lára so wọ́n sì ń ṣe lálàyé fún òun náà pé tọ̀ bó lọ fẹ́ ká ṣe báyìí nísìn torí pé mi wù mí lọ́kàn pé kọmọ yẹn padà sọ́dọ̀ mi kò rí ibi tó wà lọ́hùn ibi tó lòun wà lọ́hùn kò rọrùn lọ́rùn so gba tí wàá ti rọ lọ́rùn ẹ̀sọ́ èmi ń ṣe wù pé bí wàá jù bá ṣe lọ́mọ ẹ̀ yóò ṣe padà sí so lẹ́nu pé kí n túmọ̀ tó fẹ́ fi lẹ́yìn ẹ̀kún pé tọ̀ fọ́kàn bá ṣàṣe ọ̀kan ṣàṣe àyè bẹ́ẹ̀ kọ́ nítorí mo ti tó 55 years báyìí nísìn sẹ́yìn pé àgbà ń dín lọ ní èdè èdè díẹ̀ dìde so kọ́ lọ́wọ́ mọ́ jẹ́ kí á fi àgbà wa kọ́kọ́ mọ́kọ́ má di pa máa fi ṣe wàhálà káàkiri àti pé á jẹun ní àmú ní àṣekí ni ni sẹ́yìn pé náà fẹ́ẹ́ jẹ́ problem fún wa so díẹ̀ ọ̀rọ̀ mi ni so ẹ dákun ẹ̀là mi ò yọ jẹ́ ká mọ bẹ́ tó bọ̀ ó dà.
0: Ẹ gbọ́ ntí bàbá wí o wọ́n ní ẹ làwọn á lọ yẹ o ká wá rọra mọ́ bétòbọ̀ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ precious bàbá o ẹ mà lẹ́ ìgò ọ̀nà ẹ̀gbá pọ̀ ṣe láfíà ẹ̀yin ọmọ nàìjíríà ìmọ̀ràn yín fún bàbá yìí ẹ̀yin tí ọ̀rọ̀ màmá àkọ́kọ́ bá ṣọ̀gangan yín favour kan tẹ máa ṣe fún mi mo retí mo fẹ́ kẹ́ ẹ ṣe mí ni pé ẹ mú whatsapp yín ẹ̀tẹ̀ àtẹ̀ jíṣẹ́ sí mi lórí whatsapp lórí 07037944104 mo fi ọ̀nà ọlọ́run bẹ̀ yín ẹ mọ̀ pé nọ́mbà yẹn lórí ọ̀rọ̀ tí màmá àkọ́kọ́ ò ẹ kàn fi ọ̀rọ̀ orí whatsapp ránṣẹ́ ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ ma. Ẹ ṣeun. Àmì o. A dúpẹ́ o, a kú ọ̀rìnrìn yìí o.
3: A dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò bá lára mu
0: o. Ó hàn nù ọ ní.
3: Ìgbàgbá tó sọ̀rọ̀ sí. Báyìí bá lágbára méjì tó gba wúmọ̀ yẹn padà. Ọ̀jọ́ wa láti ṣe pé ó máa ṣe wà lẹ́kọ̀ọ́ sí àbúrò lọ tó bèrè kí ló fà tó fi lọ. Àbúrò mi ò. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí ìgbà tó sáà ní kankan tó kọ́ ja ìyáálé ẹ̀ jíjẹ́ ìgbà ni ẹnìkan ní ṣe sáà ní àwùjọ ẹ kọ́kọ́ báyìí àti lẹ́yìn pé ṣíṣe tí mo fi lọ ìbọn tí tó wà lọ ìfò rọrùn wọn fẹ́ gbà padà kó rò dáadáa o kó ìfọ̀rí sáàbì bẹ́ẹ̀rẹ̀ ìsàbí òkú pé bọ̀ báyìí o ṣé ó lè gbé àbò ní lè dúró tó wà gbó òṣèlú kó bọ̀ṣe pé òṣùwọ̀n ẹgbẹ́ yóò tún jáde àbúrò àìkú bá lágbára méjì kó fẹ́ gbọ̀rọ̀ rí báyìí o ní àtọ̀rọ̀ wo ní dàrú lágbára ọlọ́run
0: àmì o àmì o ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣeun 091-36-55-69-52 wọ́n ní kí bàbá ò rò dáadáa o kí ló dé tọmọbìnrin yẹn fi kọ́kọ́ lọ ná ìyẹn ni kókó àkọ́kọ́ tá a yẹ wò ọ̀dà bó bá wá dé lọ́tẹ̀ yìí ṣé yóò fìdí mọ́lé. Wọ́n ní ká ẹ ṣètò ṣèwé fọ́kọ. Ẹ̀lú ẹ̀kálẹ̀. Àtọ̀.

0: dákun bóyá àǹfààní iṣẹ́ yọ lọ́dọ̀ yín arábìnrin kan yóò ti tó bíi ọ̀sẹ̀ méjì mẹ́ta tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lórí ètò yìí ọlọ́run wá tún bá wa ṣe lẹ́tà àwọn wọlé lálẹ́ yìí o ẹ dákun ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ wa bẹ́ẹ̀ bá níṣẹ́ wọ́n kàwé de girama wọ́n parí girama wọ́n tiẹ̀ ń fẹ́ bó bá jẹ́ pé àtìmọ́ tún léṣe ni ó sì jẹ́ ntòṣà bá kàtígórì yẹn mu bó jẹ́ cleaner cleaning work bó jẹ́ care work àbí àwọn tó wà nípele yẹn tẹ mọ̀ pé adélébọ̀ obìnrin lè ṣe wọ́n tún tẹ àtẹ̀jíṣẹ́ sí mi wọ́n ní kí n dákun àwọn ò fẹ́ mọ ṣòwò tí ò lérè débi pé àìní yóò wá ti àwọn débi táwọn ó ti máa fi ara àwọn owó oúnjẹ fọ́mọ làwọn ṣe ń bẹ̀bẹ̀ fúnṣẹ́ o ẹ dákun ọmọ nàìjíríà bẹ́ẹ̀ bá wá tí gbọ́ dáadáa bó bá tún ṣe díẹ̀ sí n ó kà bí wọ́n ti kọ́ gangan àtẹ̀jíṣẹ́ ọ̀hún bẹ lọ́wọ́ mi ní àyín. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbáyọ̀mí bread wọ́n fi búrẹ́dì ránṣẹ́ o lórí ètò kásùn láyọ̀ wọ́n sì dúpẹ́ lọ gbogbo àwọn oníbàárà àwọn pátá náà àtẹ̀yìn tó ẹ́ pórí ètò ilẹ̀ ti gbọ́ tẹ́ ẹ fi dun oníbàárà ẹ ṣeun o wọ́n wá ní ká mọ̀ fáwọn àti à ń gbọ́ wà ní búrẹ́dì àbáyọ̀mí bread ẹ̀lú ẹ̀ kaalẹ́ o abala ẹgbà mí nímọ̀ràn náà la wà yí o lórí ètò kásùn láyọ̀ báwọn lẹ́tà òun ṣe ń wọlé náà là ń kà ní ṣísẹ̀ntẹ̀lé ni o wọ́n ní àwọn ń fẹ́ alágbàtà náà o bẹ́ẹ̀ bá fẹ́ mọ gba búrẹ́dì wọn ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 070-66-722-755 Abayomi bread. bẹ́ẹ̀ bá fẹ́ jálágbàtà àwọn nọ́mbà tẹ́ pè nù ó sì háórí 070-66-722-755 ẹ mú orí 070 ló bẹ̀rẹ̀ ẹ ṣeun ẹ̀lú ẹ̀ kaalẹ́ o. Yes, sir. Àmì o. Ìmọ̀ràn yẹn fún bàbá yìí.
1: Ìkíni ó gba ọmọbìnrin yẹn padà tó wọn bá mú kó yàrá òun wọ̀ ó gbà padà. Orí ibi kan bọ́ ọlọ́run ọlọ́run kò sànù tó sànù wà ní ẹ̀. Orí ọjọ́ iwájú o. Ìlànà tí wọ́n yẹ.
0: ẹ ṣeun ọkàn mi balẹ̀ pé bàbá tí ọ̀rọ̀ kan gangan wọ́n ń gbọ́ wa lálẹ́ yìí wọ́n sì ń gbọ́ ìmọ̀ràn tẹ́yìn èèyàn ń fi ṣọwọ́ sí wọn. WhatsApp ti lè ṣẹ́ ni o ni ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sí o. Ní ẹ máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹ ṣeun wọ́n ní kí bàbá yìí ronú dáadáa kí wọ́n ó tó gba ìyàwó kejì padà kí wọ́n òǹgbẹ́ má gbẹ wọ́n kí wọ́n má bàa ṣe omi mu ṣẹ̀gùn ẹlẹ́rọ̀ láti gbẹ́tì àwọn ni wọ́n fi yẹn ránṣẹ́ o. Kalẹ́ o. Ojú òpó ọ̀hún dí gágá ó dí gàgá lálẹ́ òní. Àwọn akọni ni won raye wole e kale o
1: e kale so
0: e seun
1: e ku ito
0: pa adupe o
1: to sai baba na wo dada ni inu agbara wa lo ta pomo lowo
0: e ku ito e seun adupe o.

0: Hello, Ekaleo.
1: Ekale, sir.
0: Ekaleo.
1: Ekuto.
0: Eshen wedu mare lonto.
1: Oluwa mo rin lowo.
0: Ami o.
1: Ala ba kedo kun lati lawli.
0: Amen.
1: Eti emi le baniyanju. Seri agbelebu n kaluku ototo ni.
0: Mm.
1: Bo ba fe te to fe padan gan. Boya gba nje ni o to fe le si.
0: Mm.
1: Baba to soro tan ni sin pe o pe ko ba so. Bi ti ba won mo pada lo.
0: Mm.
1: Bi ta ti bere na lati pada si.
0: Mm.
1: O ba gba niyanju. Eh baba je Christian lo foro Olorun je. Ba je musu na ni. O le so fa won asaju pe e ba n ba soro. Won ni ori bibe ko ni ogun ori fife. Eh lori bibe ko le ogun ori fifo. To ba pe ti o ba wa asaji pada eh lo to le po won gbegbe se mi. Tori a mo to wa laarin won. Aarin loko laya o soro.
0: O soro.
1: Olorun lo mo aarin.
0: Iwon ba n ti an we fun wa. La wa na mba won.
1: Eh, ti an ba so ito.
0: Da ma ran le lori o. Ese o. Mo dupe kuko. Ah, ebi baba gbe ko si un lagbara. Won oro loko laya o soro. Mo ma ko ati yawo kan. Bi a go mesan o wa le ba di value bayi won lo ra won alubami e wa sugbon ti o ba video o ago mewa bo wa kan ma gbo yemeno yemeno yemeno emi na o mo itumo nti won ma ama mo sa mo pe oro won se da si o nto je ki oro loko laya o ma rebound loju elomen eyan sugbon ni opopolopo gba nto ba mu ki eyan kan something dun lokan sita o dabi pe o ti gba awon eyan ju kan ko fe sise ni awon nte ba tun joro lemi ateyin ta ba ro e je aso gege bi iran lowo fe ni yi won tun oro baba ite ni won ba ke le mo ati dasi e seun e ka le o Kalema.
2: Akọbi
0: Ọlọrun. Ẹṣin Ọlọrun ló ń tó. Amẹ. Yes. Láti Agboyí.
2: Agọjà.
0: Okay, ma. Erora ma. Ah, ìyàwó lè.
2: Yes, sir.
0: Ẹ sì kú òmúra o.
2: Yes, sir.
0: Ẹnlẹ́, kí ni ìmọ̀ràn yín fún bàbá yìí?
2: Ìmọ̀ràn tèmi náà ni wípé lágbára wọn bá gbé e, wọ́n lè gbà padà. Lágbára wọn bá gbé e.
0: Tí wọ́n gbà ìyàwó kejì òun padà.
2: Lágbára wọn bá gbé e nítorí èèyàn lè tú ìgì. Èèyàn lè tú ìgì, èèyàn sì mọ́ dúpẹ́ sí ń bá bọ̀. Lórí ọ̀rọ̀ yìí pé ọmọ yẹn jẹ́ nǹkan tó dáa sí wọn. Wọ́n lè gbà padà.
0: Ṣùgbọ́n
2: àmọ̀ bóyá ọmọbìnrin náà ti lọ fẹ́ lórí síta o. Àmì ni ìlú wa tó ní sẹ́ bá sọ síta dáadáa. Àmì dààmú lágbára ọlọ́run.
0: Àmì o.
2: Owó ẹ̀yìn lẹ́ ti gbẹ̀tọ́ yín.
0: Àmì àmì ẹ ṣeun. Mo dúpẹ́ o. Agbára wọn bá gbé kí wọn gbà padà ọmọbìnrin tó lọhùn kí wọn gbà padà kódà nínú ìfọ̀rọ̀wérò àwa àti bàbá wọn ní ìyáálé rẹ̀ náà ni òjò rí ìdíjókòó fẹ̀ kàn tẹ́lẹ̀ ìgbà ọmọ wá rí pé àrọ́là pé ilé kan náà ni wọ́n jọ kó wọn sí nígbà náà ó wá dàbí ìgbà tí èèyàn ti orí àgbò méjì bọ̀nú koto kan náà ìyáálé wa ń pé lílọ lọ lọ bàbá ń pé ìyá yẹn làá jọ gbé igba te mi omo won o fe gbe mo ofese fe hello e ka le o

0: ẹ ṣeun. Hello, ẹ kaalẹ o.
1: Ẹ kaalẹ.
0: Yes sir.
1: Kérékèré láti Ògùtà.
0: Mo wà pẹ̀lú yín.
1: Bàbá tí ó lé ìyàwó àwọn ọ̀dàlójẹ fáwọn ọmọ rẹ̀. Kí wọ́n pe bá kán pe àwọn ọmọ ìyá yẹn pẹ̀lú ìyá yẹn. Kí wọ́n sá kí wọ́n jọ sọ ipe yẹn sì pé sírù wà tí ìyá yìí wù tó dáa.
0: Ok.
1: Nàbà wà nìyẹn. Irú ìyá yẹn tó bá yẹ pé àwọn ọmọ rẹ̀ obìnrin tó bá wá bíbọ sí ibì kan ẹ bá pé ìyá yẹn ó lọ rí yẹn. A fi bàbá yẹn náà kalẹ̀ láti jẹ pé tó bá lè jẹun bó bá lè jẹun ìwọ lò. Alákẹ́lẹ́kejì ìyá yẹn bàbá yẹn gangan tó bá yẹ pé yẹn sì pé wọ́n bá lé agbára láti lè lọ gbalé fún ọmọbìnrin yẹn níbò bí. Kí wọ́n gbalé fún. Ó bá jẹ pé òun pẹ̀lú ìyá yẹn ilé oúnjẹ ọmọ gbé. Torí ìyá yẹn bó bá wo pẹ́ tó bá wo ìyá kò lè jẹ́ kí ìyá yẹn dúró kò lè jẹ́ kí ọmọ yẹn dúró. Bí bàbá yẹn bá tó fẹ́ ìyàwó bì yàtọ̀ sọ́mọbìnrin yẹn gan bàbá ìyá yẹn ò lè jẹ́ kí ọmọ yẹn dúró lọ́wọ́ pẹ̀lú wa.
0: Àmì o ẹ ṣeun. Àfi ká ṣàtúnṣe sí ni tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ bàbá àti ìyàwó wọn. Àtẹ̀yí tó ti lọ tó lóun fẹ́ padà wáyé. Ẹ má take it personal. Kí wọ́n ṣe àyẹ̀wò sí ọmọbìnrin tí ó lọ dáadáa kí wọ́n bàyà tó wà nílé sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun. Ẹ jẹ́ àtúnwẹ̀ tó wà lójú òpó. Ẹ kaalẹ̀ o. Hello, ẹ kaalẹ̀ o. Ó dà. Ẹ ṣeun.

0: àwa ń tọ́jú.
1: Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ sẹ̀yọ́, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìsétọ̀, a ti ṣe àrídájú oògùn ìsétọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran. Kàn sí wa nílé-iṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bá náà wà ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793, lẹ́ẹ̀kan sí 07066799793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọmbà eléyìí 0703650-8206, lẹ́ẹ̀kan sí 0703650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìsétọ̀? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́n ká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní control. Ibi tó bá jókòó ló ń ṣẹ̀yọ́ sí. Ìwádìí ìjìnlẹ̀ fi yé wa wípé àpọ̀jù ẹran jíjẹ, red meat pẹ̀lú processed food lè ṣe àkóbá fún àrùn ìsétọ̀. Ẹ máa jẹ ẹ̀fọ́ pẹ̀lú èso kí ẹ sì máa mu omi dáadáa. Ẹ ṣọ́ra fún ọtí mímu. Tí o bá ti ń pé 40 years, tọ́jú ara torí bí o bá ṣe ń dàgbà sí, ó ṣeé ṣe kí o ní àrùn ìsétọ̀. Tí o bá ní bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tó ní àrùn yìí, ó ṣeé ṣe kí ìwọ náà ni. Tọ́jú ara rẹ, ìjáfara lè wò. Ìwádìí fi yé wa wípé ọkùnrin tí o bá ń ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀, ó lè ṣe ìdínkù 20% láti ní àrùn ìsétọ̀. Tí a ò bá tètè tọ́jú àrùn yìí, ó lè ba bladder jẹ́ tàbí kó ṣe àkóbá sí kíndìnrín, yóò sì sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee olóòtú ìsétọ̀, a ti ṣe àrídájú oògùn ìsétọ̀. Ọjọ́ tí a bá bí ewúrẹ́ ló máa ń rìn. Ọjọ́ tí ìwọ bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn wa ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágọ̀ọ́ ara rẹ. Act fast, gbé ìgbésẹ̀ kíákíá kó o sì tọ̀ wá wá ní ilé-iṣẹ́ wa. Ohun táwọn èèyàn ń rí o ni wọ́n fi ń kan sára sí wa, ni wọ́n fi ń pè wá lọ́tùn, ni wọ́n fi ń pè wá lósì. Ìwọ náà máa bọ̀. Torí àìsàn nípa mímọ́ra kí n pa ọ́, tún mi síta kí n tú ọ lẹ̀ lórúkọ òun. Ọ wá ń sọ pé o ti náwó náwó náwó, ó ti logun, síbẹ̀síbẹ̀ o ò rí àyípadà. Ó ti ń sọ pé nàláì, ìgbà tí nàtúrò bá ẹ kọjá, ẹnìkan ò mọ̀ ní mọ̀. Gbé ìgbésẹ̀ kíákíá lórí àrùn tó ń bá ọ fínra. Nítorí ìgbésẹ̀ tó bá gbé, òun ni ó mú ọ kúrò nínú àrùn tó ń bá ọ fínra. Ìwọ sáti máa bọ̀ wá sílé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé-epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé-epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bá náà wà ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793, lẹ́ẹ̀kan sí 0706679793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọmbà eléyìí 0703650-8206, lẹ́ẹ̀kan sí 0703650-8206. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé àlàáfíà? Ǹjẹ́ o mọ̀ wípé àrùn tó ń dà ẹ́ láàmú, ó lè jẹ́ àfọwọ́fà látara ìjẹkújẹ imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opo

0: òun lérò. Tí iṣan rẹ̀ bá wà lálàáfíà, yóò ṣòro fún àìsàn láti kọlu ẹ̀. Ṣùgbọ́n tí kùdẹ̀kudẹ̀ bá dé bá iṣan ara rẹ̀, wàhálà ni yóò dé bá gbogbo ara. Bóyá iṣan ara tiẹ̀tiẹ̀ ti da iṣẹ́ sílẹ̀, ni ó jẹ́ kó máa rìn wọ́nkú wọ́nkú. Àbí ò ń rìn kòlòbà kòlòbà, o ò lè rìn láti òpó iná kan sí kejì tó máa fi rẹ̀ ọ́. Ẹ jẹ́ ká tọ́jú ọkàn wa dáadáa, torí ọkàn wa ló lo àwọn iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká gbogbo ara wa àti láti dá ẹ̀jẹ̀ padà sínú ọkàn wa. Ẹ ṣọ́ra fún àpọ̀jù iyọ̀, ọtí mímu, processed food, pẹ̀lú àpọ̀jù wàhálà, stress. Eléyìí lè ṣe àkóbá sí ọkàn wa, ìnira yóò dé bá ara. Ǹjẹ́ o mọ̀ wípé bí ṣúgà bá pọ̀ nínú ẹ̀jẹ̀, ó lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara. Pàápàá jùlọ ìwọ tí o ní àrùn àtọ̀gbẹ, pẹ̀lú ẹ̀yọ ṣíṣe ní gbogbo ìgbà, ebi yóò máa pa ẹ́, òǹgbẹ yóò máa gbẹ ọ́, àìróorun sùn déédé, ìwọ yóò máa rù, yóò máa gbẹ, kódà egbò ara rẹ kò ní tètè jiná. Ṣe ìtọ́jú àrùn àtọ̀gbẹ, eléyìí lè ṣe àkóbá sí iṣan ara rẹ, tí yóò sì nira láti gbé ẹ̀jẹ̀ káàkiri ara wa. Yóò sì nira láti ṣe ohunkóhun. Ìwọ tí o ní ìfúnpá gíga, gbìyànjú kí o tọ́jú rẹ̀ dáadáa. Eléyìí lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara àti láti dá ẹ̀jẹ̀ padà sọ́kàn wa. Eléyìí lè fa low blood pressure. Tẹ́jẹ̀ bá dí, yóò nira láti gbé ọwọ́ àti ẹsẹ̀ dáadáa àti láti fò sókè fò sódò. Àìtọ́jú iṣan ara, ó lè ṣe àkóbá fún obìnrin tí yóò máa mú nǹkan àlejò máa wá púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì dúró lásìkò. Ìwọ sáti máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá. Pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706699793 lẹ́ẹ̀kan sí 0706679793. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206. Tí iṣan kò bá lè gbé ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọkùnrin dáadáa, bóyá penavine block, ó lè ṣe àkóbá fún ọkùnrin, yóò sì sọ ọ́ di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ àyà rẹ̀. Tí iṣan inú ìrìnà rẹ retinal vein bá da iṣẹ́ sílẹ̀, eléyìí lè fa kí o máa rí kùrukùru, tàbí kí ìrìnà rẹ da iṣẹ́ sílẹ̀, tàbí kí ìrìnà wa máa wa omi. Ìpè tí a péjú sòkú, tí a bá ṣe bẹ́ẹ̀ fún aláàárẹ̀, ó ṣeéṣe kó má kú, yóò ní àlàáfíà. Àwọ́ká àlàkú ègbé, aromọlégun, àrùn iṣan ara ni. Pàápàá jùlọ lásìkò òjò tàbí àsìkò òtútù, jàǹjàǹ ọwọ́, jàǹjàǹ ẹsẹ̀, ẹsẹ̀ wúwo láti gbé, ọrùn ọwọ́, ọrùn ẹsẹ̀, ọrùn, èjìká, orúnkún, ìbàrá àdí àti bẹ̀rẹ̀ ìnira àti jòkó wàhálà ńlá àti dìde ìnira, kódà ìwọ kò lè rìn láì lo pọ̀pá, o ní àlàáfíà ní gbogbo ara àti oríkèríkè ara rẹ. Eléyìí rí bẹ́ẹ̀ torí iṣan ara rẹ ti da iṣẹ́ sílẹ̀. Ẹ jẹ́ kí a tọ́jú àwọn arúgbó wa. Ọwọ́ kan ẹsẹ̀ kan ti da iṣẹ́ sílẹ̀, àìróorun sùn, àyà dídùn, orí fífọ́ lóòrèkóòrè, ọwọ́ gbígbọ̀n, ẹsẹ̀ gbígbọ̀n, bàtà yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ. Fún ìtọ́jú àrùn iṣan, a ó ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kí ni nǹkan tó ń fa àìlera ara rẹ. Ọlọ́run ọba ìwòsàn yóò wù ẹ́ sàn. A ò ní fi àìsàn lògbà, àmì nìkan kò tó, dìde wúyà fún ìtọ́jú ara rẹ. Má sọ pé mo ti náwó náwó náwó, mo ti gbìyànjú gbìyànjú gbìyànjú, kò ṣiṣẹ́. Kàn sí wa, Ọlọ́run yóò lò wá láti dá àlàáfíà padà sí ara rẹ. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá. Pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706699793 lẹ́ẹ̀kan sí 0706699793. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206. Tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ, gbéra ńlẹ̀ máa bọ̀. Ọlọ́run ọba lọ́ba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ́ sàn lágbára Ọlọ́run.
1: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
0: Ó
1: ohun pataki ni ilera je fun ni
2: arun to taku tolohun oni bi re
1: so fun bayi wipe ki se le re
2: ile ise miracle arts international
1: mr guarantee agba onisegun ibile to mo ewe ategun
2: lo fin so mara ye lo re ti de lati sayewa ilera
1: lori sirisi ona pelu irinse igbalode
2: won le mo ra isan to nba ofinra
1: aisan wo lo se won to ti ro pe o sona abayo
2: awon kokoro ara tin fa isoro sagu ara eni
1: owo o ma kuriri
2: kese o ma kuriri
1: ojo eni o ma wo bye bye
2: ara o ma yun ni
1: aile se de omokunrin ati nka alejo omo obirin tin se segesege
2: yo mu kini obirin o ma wu labadi
1: ati be be lo
2: tete gbera bayi
1: ma bo wa sile ise miracle aba international mr guarantee
2: o le je moran lasan lo nilo
1: ore o si dayo
2: o ti togbo togbo igbo ti di
1: o ti tona tona ona ti gbaya
2: mo wule sokokiri mo o
1: fun eyi ke yi isoro to nba ofinra
2: e ma pe sori number yi
1: 07066799793 le kan si 07066799793
2: ile ise miracle apps international mr guarantee lo so pe
1: a o ni faisan loga
2: faisan loga

0: kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbèdé. Àkọlù kọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọ́rin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí á bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ni Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúró máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Aṣẹ́rọrùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtòlórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, ààyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ṣe lórúkọ Jésù.
1: Ẹkú ajálẹ̀ lẹ́yìn ẹkú iṣẹ́ látàárọ̀. Bí ẹ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti bá iṣẹ́ ìránṣẹ́ ìpàdé lórí afẹ́fẹ́. Oríire ńlá ló ṣe, màárọ̀ kó má sùn kó dẹ̀ bá ń jí àwọn tó ti sùn. Nítorí wọ́n sọ̀rọ̀ àṣẹ ní ajálẹ̀ yìí, àṣẹ tó bá dẹ̀ ń jáde látẹnu mi, a mọ̀ jáde tinátiná tàṣẹ-tàṣẹ. Ó kọ́ mi làṣẹ ìròrùn. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ti wọ ìpínlẹ̀ yìí wá láì dá ẹnikẹ́ni mọ̀, láì má ọba tàbí ìjòyè. Olúwa ló sọ fún mi pé iṣẹ́ ìránṣẹ́ ọjọ́ mẹ́ta pàtàkì kan wà tó ń fẹ́ ká lọ gbélẹ̀ ní ìpínlẹ̀ Kwara pàápàá nílùú Ìlọrin. Ẹ gbọ́ mi dáadáa. Bí o bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti mo bá ọ̀rọ̀ ẹnu mi pàdé àárọ̀ Wednesday ọ̀sẹ̀ yìí sà, ìyẹn àárọ̀ tún la, Ọlọ́run àwọn bàbá wa máa la ìlú ìkọjá, yóò ṣiṣẹ́ agbára. Mi ò fẹ́ mọrú ogun tó ní, mi ò fẹ́ mọrú àlàkọjá tó ní, mi ò fẹ́ mọrú ipò tó ti bára ẹ. Ẹ̀sà ẹgbọ́kẹ́gbọ́ dáadáa, wòlíì gbogbo tó náà rán nẹ́ṣẹ́ ló ní àwọn tó rán wọn nẹ́ṣẹ́ sí. Bó ṣe wà yìí sà lọ́jọ́ tó ti rìnrìn àjò àṣeyọrí ká, mo lè fi dá ẹ lójú pé ọjọ́ tó bá pàdé wòlíì àyàmọ́ ẹ, ọjọ́ náà ló máa tún ṣe rere. Olúwa wígbà òun fẹ́ ká fi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta yìí ká fi fi òpin sí ogun tí onípòjípò ènìyàn là kọjá. Ní màá fi rọ ẹ sà, ó lè ṣe kó míìsì ìpàdé yìí, ó lè míìsì ìpàdé yìí. Sọ́mọ̀dé, gbogbo ìpínlẹ̀ tá a ti gbéṣẹ́ ìránṣẹ́ yìí lọ, àwọn ènìyàn ń jẹ́rìísí títóbi agbára Ọlọ́run. Àrọ́jù ọ̀pálẹ̀ afọ́jú ríransà, ọgọ́rọ̀ tí ayé fi sínú èdè ni wọ́n ń gba ìtúsílẹ̀. Lẹ́yẹ òsọ́kà, mo fẹ́ fi gbogbo ẹnu mi sọ, mi ò ṣe Ọlọ́run ọjọ́ kejì, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bó ti ṣe kọjá, òun ló ṣèlérí pé òun ò tún ṣe nílùú Ìlọrin. Wọ́n mọ̀ pílọ̀nì ara ẹ̀ kalẹ̀, mo di gbogbo ẹrù ẹ sílẹ̀. Àárọ̀ Wednesday ọ̀túnlasà, aago méje àárọ̀ ní Ekwa Event Center tó wà ní Challenge nílùú Ìlọrin bí. Ekwa Event Center, bí àsìkò bá tọ́, wọ́n ṣí àyè lè láti gba ìpè àti láti súre fún àwọn ènìyàn ńlẹ̀ láti mọ ọkọ̀ Ọlọ́run fún ayé ẹ. Ẹ jẹ́ kí n ṣẹ́ báyìí sà, Olúwa ṣe ìlérí kan fún mi bí mo ti ń bọ̀. Ìlérí yẹn wà nínú máàkì orí kọkànlá ẹsẹ̀ ìkíní. Bíbélì wígbà Jésù ló ń ti bí ilé tó bọ̀ níbi ìsọjísà. Ó wá rán méjì nínú ọmọ ẹ̀yìn ẹ lọ sí ilé tó kọjú sí yín. Ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tá a sọ, ẹnikẹ́ni ò gúnrí, ẹ tú kí ẹ fà á wá. Bí ẹnikẹ́ni bá béèrè lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ fi ṣe, ẹ lolúwa mi fi ṣe. Bíbélì wípé àwọn ọmọ ẹ̀yìn mú àjùpọ̀n, bí wọ́n ti dé ibẹ̀ wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tá a sọ. Bíbélì wípé kété tí wọ́n sọ ọmọ kátákátá yẹn, àwọn olùsọ́ tó wà ńbẹ̀ tí wọ́n ń sọ. Àmọ́ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn débẹ̀, wọ́n tú kátákátá yẹn, wọ́n dẹ̀ fàtọ̀ Jésù wá. Bábájọ́ sàmí, òní ni kò dọ̀la. Okùn tí ayé fi sọ ẹ mọ́lẹ̀, iná fọ́ okùn náà, iná fọ́ okùn náà, iná fọ́ okùn náà, iná fọ́ okùn náà. Bábájọ́ sàmí, ọfà dákẹ́ panilára ẹ, ọfà tó ti mú ọjọ́ ikú fún ọ, ọfà tó fẹ́ fàyè ẹsẹ̀ sí. Ẹ bínú báyìí, ẹ bínú báyìí, ẹ bínú báyìí, ẹ bínú báyìí, fa ketekete to Jesu wa ojo na ni Jesu Oluwa wa gbo ketekete wo Jerusalem eke ko ninu oro yi mu ti odun di eseyin mo ba obere papade oyun odun meta la lo wa ninu e 13 years wo jo bi lo su mesa wo jo bi lo dun kan sa sugbon wo so di 13 iku yen gade bi pe ko seni to ba ri ma gbo ya beji asokale anfani o olohun ti koko ladugo to le ni merin be ni sa sugbon nigba to di abe pe adupo fisi igbele church ojo yen mo kan dele ni mo sun be le ni yen faraham mi loju ala oni ki lu di to fa iru e ti e lowo to gbe teni eleni lori monitor ni olohun le gbon oko e gbon oko e ki lo se olohun toro owo lowo aburo olode o iyawo buruku ide o se so fun na loju ala ni iyawo buruku ide duro pe o nton bi lowo aburo ko gbodo fun olohun la won fi wo pe ka won fe kan bi ona si inu e asa lati ojo to ti rin kiri sa o bo mo pe ona ni won gbe so nu to ba jo sami e wi wo ti aje gbe ni lori amida oya dinobais oya dinobais oya dinobais oya dinobais ega ni oru ojo yen sa mo ni oluwa ba owo ni ki soro oluwa ba owo o la won ti de o keni ti o tu mo fo di dem bi ti mo susi sugbon ki o go pada si odo olorun nikan nigba ta ma gba program ye fun 7 days ata ma woli to ngbadua inu church lo bi mo odun meta la sisa be ni mo so fun e inu church mo le fele ise example eni tan patewo lonu papa isoji won lo ni breast cancer pelu ori ofe olorun nigba ti owo isoji yen le ti atewo lo leye usoka awo gbagba di ero ladun ti jabo lori oyan e be ni sa bo se gbo mi yo wo di aye e sa wo de se wo di omo e ti mu gbo kanye mama mama wo di aye e ma le lomo re fi ri obi aje wo de se re yen sa ise yen o tu oje alakala na fi di o jakawo na fi di o airomo bi na fi di o aironje omo je na fi di o ore titi kora la no gba na fi di o de se na fi di e yen kan ma le mo wa bi mi o dawa mo lo si gogo tambi agbari mo soro bi woli oku ti aje fi di o ma le se ina folara e baba jo same oni ne ko dola ina folara ina folara ina folara e gbodo do aje ni so gbodo gusa igba opo wo bu loko eneyan ni sika o ma raje ni fun ni loko idi opero aye ara sepo le waja wa to ran sepo loko wa mu sori bi to ba je ede eniyan kan lo wa ni di oro esa mo mi eri pe bi awon omo yen le aje na pe yin sa omo re lo sepo lo du oba iwo lo tun fowo ran sesi nbe se bebe o ki o kete to dagba o fo ma e lomu igbo kete dagba mu omo ni mu o ti sise lori omo so tu je ko fojo ale ma sunkun lori won o ti sise lori omo o wa ni dunu atayo ara ide ti mo so yin sa what day igbe yawo mi sa oko ti keru ku le fun yawo e what day igbe yawo mi ya agbere ni yawo se ka oko gbe oroju e nle asa egbo le ike gbo dada ase tu tu katakata sile o ti kale sinu ilorin oluwa so kankan fun mi bi mo ti nbo atemi atamo guli oluwa mi gai iwo se mi on ti mi o se ri ni papa isoji mo fe danwo gbogbo aisan kan be lara e o ti ru kaakiri sa o romo bi o ti pelenu e igbeyawo edo ru gbogbo nkan ti lo nu igbeyawo yen oji o gbogbo nto fawole ko sase yori oni passport lowo won ti lo ma travel o lo jakawo le se ko ma ko e loji o le sun ko ma la lakala nkan kan ninu eje atomi ara e se lara re gbona abadi mama se lori nta e sa se na ti gbe kaakiri ko so na abayo oh she try program in our west sa begene obina aro west o tola sa la bomeji aro o timani agara ji e gboda da o sori bi to barai iniye lo sionika ki si owo olorun bibeli sonu jeremiah 29:11 bibeli wibe ni tori emi mo iro ti mo ro si ni ero alaafia ki se fun ibi olorun ki fi buburu de eniyan wo owo eniyan ni be lara re sa loro re firi bo seri owo eniyan ni be lara re ni irin ajo e firi bayi opo ga le se ni gbo mi lale yo ile se ti fold up on gbogbo ti daru sa o se de ipade iwo gbogbo eje te mi passport lowo ti passport yi ti expire o se de ipade iwo ateyin te wa lori akete aisan won ti gbe yin kakiri ma bo ni pade sa sori bo se ngbo mi ti o mi du la la la o ma ni agbara laaro Wednesday mo fi emi me ma se ibura o ma ni agbara ere kan waye recently ero olorun ba mi bo se ngbo mi lale ile ne kan ba mi o ni o kan wa ni papa isoji be loluwa si mi loju wa so mi ki bile re mo kan pe laari obagadi iru ta lo fi 200 naira mere tai lore oni be ni o lo lo sibisi oni won ateni yen ja nigba to dojo keji eni yen ko 400 naira fun omo e oni ko wa ko fun o gba 400 abo se wonu igbekun aisan niyan mo de so fun so gbagbo pe o bo o tiru kegun so gbagbo pe o ma bo o lo gbagbo dadi laari obagadi iru fo 200 tan wa fun won e wa lo wa wa fun mi e second de wa to lorun fun mi back to sender na npe de yan ba ta e lo fo fa yan pada sare laari ojo meta mo de gbe pese yan fun adua o wa sadua lemo lemo ojo ti olorun ma gbe sasa oje ojo kan ti mi o le gbagbe fun e lo so laari ero aye ibagba wa lori afefe ba ko testimony wa bi wakati meji won fin pre testimony fun wa nbi be ni sa amo fi ori afefe de mi sa oni bo se de le lo ngu ero piti mu ni waju ile wi ma yin ase akoko akobi omo e na ngbe bo so mo lati yan ni Abuja ka ba jo sami o fa ti won ta si e ko pada eni si o fa fe gba emi e o fa yen gbina o fa yen gbina o fa yen gbina mo go event center towani state towani challenge ni gore ilu ilori eje doke baba bafana watati mo loti mo de wote waju this year eba ro lu sona wasoki
0: aha enye enyan lu lorin ati pinle kwara lapapo nje ti gbo nipa woli tolorun lo lowo ijake jado nigeria ase tude jade gbani lowo ogun fo kodoro oro olorun bo

kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlù kọ bá testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọrin lọ́kàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí bẹ̀rẹ̀. Àṣẹwọ Friday September 4. Ojúkọ ẹ̀ ní Ecowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún ó máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ̀ọ́ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ òní ìṣòro ó ṣe lórúkọ Jésù.

ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí tó bá di aago méjìlá gẹ̀rẹ́gẹ́ a ó ṣe gààyà díẹ̀ ná lórí afẹ́fẹ́ kẹ́ ẹ lè túbọ̀ gbádùn wá sí i náà ni. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ a ó tún bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn orin aládídùn lọ́lọ́kan òjọ̀kan, ṣùgbọ́n kó tó dìgbà náà ná afẹ́ kẹ́ máa gbádùn àwọn orin yìí.

0: balẹ̀ nípa ojú balẹ̀ ata ṣaraṣara. Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara. Ọba gbogbo wọn là á ṣe.
1: Ó ṣe ń dún bẹ́mu bẹ́mu tuntun ṣẹlẹ̀kẹjọ Diamond FM lẹ́ ń gbọ́ o tó ń dún yugba yugba.
2: Diamond 88.7 FM Ìlọrin. Bí ẹ bá wojú aago yín, aago méjìlá ti kọjá ìṣẹ́jú méje, ká máa kíra wa pé a kú ayọ̀ oṣù tuntun. Láàrin ìṣẹ́jú díẹ̀ sígbà tá a wà yìí, a ṣe gàyà díẹ̀ tí a fẹ́ fi fún ara nísinmi níwọ̀nba kí gbogbo ẹ̀ ó tún lè bọ̀ máa dùn sí ni. Láàrin ìṣẹ́jú díẹ̀ tá a bá tún padà sórí afẹ́fẹ́, a máa fún yín ní àwọn orin aládùn ọlọ́kan-ò-jọ̀kan. Ẹ kú kalẹ̀, ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀tí bọ̀ wá.